0: pẹ̀lú mi nílé agbára.
1: Mariam Opeyemi Ali.
2: Kò kí wọ́n bá ṣe mí, màá dé ẹ̀fọ́n lẹ́bìrì kí tí Ọlọ́run ò kọ̀ fúnra wọn, àná ká sí.
0: Àwa ní bọ̀bọ̀ kan nílé agbára pẹ̀lú wa.

0: gbogbo àwọn tá a jọ ṣe ní ìjọjọ tó fi kú mú òbí ìdodo ẹ̀fọn nìyẹn.
1: bàbá ṣe ẹ̀yẹ sẹ́ ọmọdé ẹ máa bá gba arúgbó ta yìí. kàgbá náà máa bá gba ẹmọdé jẹ mọ́.
0: ṣé ẹ wá rí àwọn kan bẹ̀ lè tó jẹ pé back to back làwọn máa ń tẹ̀lé wa bá aago bá ti fẹ́ lù báyìí ni wọ́n ti máa pè wá.
1: ó máa bá gba ẹmọdé jẹ mọ́. kàgbá náà máa bá gba ẹmọdé jẹ mọ́.
0: àwọn olólùfẹ́ wa nìyẹn o bisola abiodun bello.
1: wà ó lọmọ kékèké máa bá bàbá náà máa bá.
0: ẹkùn ọmọ ìyá ní búrẹ́dì.
1: torí pé bí tàgbà bá ṣì wà ó tàgbà bá ṣì wà ó tàgbà bá ṣì.
0: ọ̀gbẹ́ni rahman àgbájé tó fi dórí tóyìn ẹ̀gbọ́n lákọ́trẹ́.
1: ó lọmọ kékèké máa bá jẹ sí. bàbá náà ẹ máa bá gbà rẹ mọ tó jẹ mọ.
0: àwọn eléyìí ni wọn ti kọkọ kanlẹkùn ọdọ wa kó tó di pé àkókò tó gan.
1: àgbà náà ẹ máa bá gbà rẹ mọ tó jẹ mọ.
0: bàbá kabiru jaláruru ńkọ jaláruru fúnra ẹ bàbá àgbàlagbà. ṣẹ́rí gbogbo àwọn eléyìí wọ́n ti máa ń dúró tán nítorí tiwa ní gbogbo ìgbà ni.
1: yeye ìyàbọ̀ lọ́dọ̀ yeye yeye onígbà láta ìgbà láta ṣúẹ́ ṣúẹ́.
0: kí wàá la gbé fún yín tẹ fi ń ṣe bẹ́ẹ̀ fún wa.
1: èyí àná ló bá lò mọ́jọ.
0: ẹ kàn fẹ́ràn wa ẹ nífẹ̀ẹ́ wa ẹ dẹ̀ ń tẹ̀lé wa back to back.
1: mo tájú bá mo bá rí ìjà mo kàn ó tó jíjó sáré.
0: ojú ò ní ìtì lágbára lọ́wọ́ ọlọ́run.

0: ẹ má jẹ́ àdá yín lágbára ẹ já máa lọ sí agbolé ó ń go viral bẹ́ẹ̀ yẹn mary amopeyemi ali bó ní nǹkan dé dúró lórí social media.
1: ẹ káàbọ̀ sí abala ó ń go viral tèmi orúkọ tèmi ni mariam opeyemi ali tí mò ń kí n káàbọ̀ sí orí ètò àgùnlájìn abala ó ń go viral náà la dé láàárọ̀ yìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òun ṣeré ni látìf adédìméjì àti ìyàwó ẹ̀ tán ṣe bímọ àwọn náà ṣì ń lọ lọ́wọ́ lórí ìtàkùn ayélujára àmọ́ látìf adédìméjì àti ìyàwó ẹ̀ ti kìlọ̀ fún àwọn tí wọ́n máa ń fi ai ṣe fídíò àti fọ́tò wípé kán sinmi díẹ̀ kán dẹ̀ má fi fọ́tò òun àti ìyàwó òun pẹ̀lú àwọn ọmọ tóun ṣẹ̀ṣẹ̀ bí kán má fi ṣe ai mọ́ àwọn ọmọ tí wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí yìí lélẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n ti fún wọn lórúkọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti gborúkọ ní ọ̀sẹ̀ tó kọjá yìí abdulrakim abdulrahman abdulrakim àti abdulrahim o ni orúkọ tí ó fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta.
0: àwọn orúkọ yìí kò tí ì yé mi o bó ni wọ́n ṣe wá ràràrà báwọn gbọ́ dáadáa.
1: abdulrahman abdulrahim àti abdulrakim ní orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n
0: ní àwọn ẹ̀ta oko
1: gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ àwọn èèyàn lọ́tún ló sì ni wọ́n ti lọ ń kí wọn nílé àti pàápàá jùlọ àwọn òṣèré ẹgbẹ́ wọn náà ti lọ ń kí wọn nílé bíi fẹ́mi adébáyọ mercy aigbe fúnkẹ́ akíndélé gbogbo wọn náà ti ń lọ lóríṣiríṣi láti lọ máa kí wọn pẹ̀lú ẹ̀bùn lọ́wọ́ ni o ẹ̀bùn lóríṣiríṣi
0: náà ṣọwọ́ lọlé ọlọ́mọ nìyẹn
1: ní ọ̀sẹ̀ tó kọjá tẹ bá rántí tẹ bá gbàgbé tí mo sọ fún wa nípa portable àti kata efe náà tí wọ́n ṣe eré ìfigagbága ìfẹsẹ̀kàn ní ọ̀sẹ̀ tó kọjá tí mo dẹ̀ ṣàlàyé fún wa pé portable náà ibi tí wọ́n ti ń jà ni ìyàwó ẹ̀ ti bímọ tí kata efe dẹ̀ gbégbá orókè òun náà ti fọ́ mẹ́ lórúkọ ó ti ṣe némì ṣùgbọ́n kó wà ní yáyìn lẹ́nu
0: pé
1: nínú orúkọ tó fún ọmọ ẹ̀ fìjàbí wà nínú orúkọ tó fún ọmọ ẹ̀
0: fìjàbí wà nínú orúkọ ọmọ portable
1: fìjàbí wà nínú orúkọ ọmọ portable ó wà lára orúkọ tó sọ nítorí pé ìgbà tí ó ń ṣe eré ìfigagbága ìfẹsẹ̀kàn lọ́wọ́ ó ná bí ọmọ yẹn tó dẹ̀ jẹ́ pé wọ́n ná portable díẹ̀ tí kata efe fi gbé gba orókè àmọ́ eléyìí táwa fi káàdì ẹ̀ lẹ̀ láàárọ̀ tòní òní gbajúgbajà èèkàn ni olórin kan ní orílẹ̀-èdè wa nàìjíríà alhaji salawat abeni tí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí 75 ìyẹn 65 years old ní àná tí ṣe ọjọ́ monday ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm àwa náà ń kí yín pé ẹ kú ayẹyẹ ọdún ọjọ́ ìbí yín ẹ̀mí yín á ṣe púpọ̀ ẹ̀ẹ́dẹ́gùn lẹ́mìí ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa tinubu obìnrin àkọ́kọ́ olúrẹ̀mí sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu àwọn náà ń kí mọ̀mọ́ kú ayẹyẹ ọjọ́ ìbí wọn eléyìí tán ṣe lánàá wípé ẹ̀mí wọn máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú owó àti àlàáfíà
0: àmì
1: kò ní jù báyìí lọ lónìí ní abala ó ń go viral tó bá tún di ní ọjọ́ mẹ́jọ màá tún máa já yín sí bó bá ṣe ń lọ lórí ìtàkùn ayélujára bó bá ṣe ń gbà òun náà ni màá ṣe máa mú wá fún yín
0: ṣé kò jù báà náà lọ
1: kò jù bẹ́ẹ̀ náà lọ
0: a jẹ́ pé ká padà sínú ètò àgùnlájìnnú.
2: Ìgbà kọ́kọ́ tó bí jẹ́ fọ́sùn wọ́n mi ṣe bí ìwọ kò ní ní láàárín.
0: Ó go viral lóòótọ́.
2: Bàtà ìkíwọ́ ṣá ti máa wòye arólépin. Ọmọ aráyé o.
0: Latif àti ìyàwó ẹ̀ mo pín in gbé adédìméjì wọ́n sọ ọmọ wọn ẹ̀ta òkò lórúkọ Abdulrahman Abdulrahim àti Abdulrakim.
2: Ọmọ bá sọjọ́ mi máa wòye arólépin bàtà ìkíwọ́ ṣá ti máa wòye arólépin.
0: Portable náà sọ tiẹ̀ náà lórúkọ o fìjàbí fìjàbọ́n.

0: mo ti sọ fún yín pé lórí ètò àgọ́ láàjẹ kò sí oorun o. Oorun wẹ̀. Táwọn ọ̀dọ́ wà, táwọn àgbàlagbà wà, tarúgbó náà wà ń bẹ̀.
1: Bíkò Francis gẹ́tìn náà láto, kí pilókilókì náà láto, àgbà nídà rẹ̀ kò.
0: Àwọn jẹnsí náà jẹ ilé yìí wọ́n jẹ́.
1: Láti gan ẹ̀kọ́, ó tilẹ̀ ṣe dí bí fẹ̀dẹ́kọ́. Paparazzi, they want snap am, all the boys them say they want tap am.
0: Olamide rèé, eléyìí tó pè ní Don't Stop.

0: ọjọ́ ayé yìí ti mọ́. Àbí Maryam ṣe kò tíì mọ́ ni.
1: Ilẹ̀ ti mọ́ o.
2: My back.
3: Don't stop, don't stop, take it, don't have, don't stop, take it, don't have, don't stop, take it, don't have, don't stop.
0: Ó yẹ máa gbáradì nítorí pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ ìkànnì ọmọlúàbí tẹ́ fi dá sí abala sọ̀rọ̀ sókè. Ó rẹ̀ o, ẹ̀kọ́lẹ̀ ẹ̀kọ́lẹ̀ 0706949 3000 0706949 3000 àti 0701447570. Ṣẹ́rí lónìí ẹ rí wípé àwọn eléyìí tá a ti mú wá ọ̀rọ̀ lórí àwọn ọkùnrin ni, ṣùgbọ́n ńlálẹ̀ yìí lóru tá a wà yìí orúgànjọ́ yìí obìnrin kan ló nílò àmọ̀ràn wa, ó nílò àmọ̀ràn pàápàá jùlọ ní àkókò tó wà yìí.

àwọn ti wa nílé òkèrè ẹja wa wo abala sọ̀rọ̀ sókè gan ní sàn-án ṣe mo sọ fún yín lẹ́ẹ̀kan pé arábìnrin kan òun náà ló gbé ọ̀rọ̀ ọ̀hún wá ó gbé wá ní gbígbóná fẹlifẹli ọ̀rọ̀ náà ń jó lẹ́mìí ọ̀rọ̀ náà ń jó lọ́kàn ó ń tomi lójú gbèrégbèré ẹja kọ́kọ́ taná wo abala bó ti lo ìgbésí ayé ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́mọbìnrin ó ṣe lálàyé ó lòun lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun lọ sílé ẹ̀kọ́ girama ó ní lásìkò ìgbà tóun lọ sílé ẹ̀kọ́ girama àwọn òbí òun wà wò wípé bọ́mọ bá ń kàwé tó bá níṣẹ́ ọwọ́ kò tí ì burú jù àwa náà rí ẹ̀ dáadáa ń bí tùmí lára bó ṣe jẹ́ ọ̀mọ̀wé tó òun náà tún ní iṣẹ́ ọwọ́ kan eléyìí tó fi ń pawọ́dà bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni wọ́n ṣe fún arábìnrin yìí ìyẹn àwọn tó jẹ́ òbí ẹ̀ wọ́n mu lọ sí bí ó ti kọ́ iṣẹ́ amúnidára nígbà tí ó fi parí ilé ẹ̀kọ́ girama ó ti mú yányán ó ti mọṣẹ́ ọ̀hún lámọ̀dájú kò wá dúró síbẹ̀ o ó gbẹ̀yọ̀nda lọ́wọ́ ọ̀gá eléyìí tó kọ́ níṣẹ́ ó sì tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ nígbà tó lọ ṣe ètò ìdánwò jamb ó wọlé yìí ní sí ilé ẹ̀kọ́ gíga fásitì kan lórílẹ̀‐èdè wa nàìjíríà

0: ẹ má gbàgbé wípé arábìnrin yìí ó kọ́ṣẹ́ ọwọ́ kan ò amúnidára ni ẹ má gbàgbé o. Bó ṣe wà nílé ẹ̀kọ́ gíga fásitì ó sì tún fi iṣẹ́ ọwọ́ yìí pawọ́ dà ó jẹ́ kó ní owó lọ́wọ́ dáadáa. Nígbà tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga fásitì tó bá ti fẹ́ fì lọ́wọ́ arákùnrin yìí obìnrin yìí òun ló máa ń gbé.
1: Ẹ̀rọ lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ̀ṣẹ́ ṣọ́.
0: Ìjọ ká nílò owó handout.
1: Àwọn àyè o.
0: Ìjọ ká fẹ́ sanwó ilé ìwé kó mọ̀ tí ìpè ká fi kún.
1: Ayé tótó, ayé màá.
0: Ìjọ ká fẹ́ jẹ ká fẹ́ mu.
1: Kí la ti máa ṣayé yìí sí o, oyè mi.
0: Ìjọ ká wò pé àwọn ṣẹ́ẹ̀tì ìdẹ̀ ti gbó ká tún rà míì.

àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọn parí ilé ẹ̀kọ́ gíga oníkálukú wọn lọ sìn rúùlú. Èyí tá a mọ̀ sí àgùnbánirọ̀. Ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jọ lọ sìn rúùlú, ẹ má gbàgbé o, ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ lọ o.

ṣe mọ̀ pé gbogbo ìgbà tí wọ́n fi jọ lọ sìn rúùlù àwọn méjèèjì tí wọ́n wà láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n tún ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń wára wọn. Ìfẹ́ náà gbóná girigiri láàrin àwọn méjèèjì wọn ò fira wọn lẹ̀ rárá.

kẹrẹ àwọn méjèèjì wá jókòó láàrin ara wọn pé ìwọ tó jẹ ọkọ mi àfẹsọnà ọlọrun ti ṣe o ti ríṣẹ níbi tó da ohun tó ń jẹ ìyàwó àfẹsọnà rẹ náà òun náà òun ẹ ṣe àlá tààrà gómọ ọlọrun ti pé kí ajé ó wà lọwọ tòun náà ìgbésẹ tó kù náà ni pé káwọn ó ṣètò ìgbéyàwó jẹ ká lọlé ká ṣe mọ mi mọ ọ ká ṣètò ìgbéyàwó ká bẹ̀rẹ̀ sí ní bára wa gbé gẹ́gẹ́ bí lọ́kọ láyà kó wá di pé ẹ ti legalize ìgbéyàwó yín bí wọ́n ṣe ṣe nù. ìyàwó ó mú ọkọ rẹ̀ lọ lé àwọn òbí ẹ̀ wọ́n tẹ́wọ́ gbà á ọkọ náà mú ìyàwó lọ lé àwọn òbí ẹ̀ wọ́n tẹ́wọ́ gbà á wọ́n mú ọjọ́ ọmọ mi mọ̀ ọ́ tá a mọ̀ sí introduction wọ́n ṣe ó wà successful.

0: padà mú ọjọ́ ìgbéyàwó wọ́n tún ṣe yẹn náà successfully.
1: Ayé ìyókù ni ìfẹsọ̀jáyé.
0: Ṣé mọ̀ pé automatically wọ́n ti di ọkọ àtìyàwó báwọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bára wọn gbé.
1: Ayé ìyókù ni ìfẹsọ̀jáyé.
0: Ojú ọmọ ò pọ́n wọn o, ojú ọmọ ò pọ́n wọn, wẹ́rẹ́wẹ́rẹ́ tọmọdé bímọ òun ni wọ́n bí àwọn ọmọ wọn.

ṣe rí arákùnrin táwọn gbà pé kó bá wọn sọ ọkọ òun kó bá wọn tọpinpin ìrìn àjò rẹ ìbò ló ń rìn sí àwọn ibo ló ń jẹ sí kí ni àwọn nǹkan tó ń ṣe tó mú kí ìwà rẹ ó yí padà ó ló kọkọ fi àwọn àtẹ̀jíṣẹ́ kan ṣọwọ́ sí òun àtẹ̀jíṣẹ́ yẹn ó ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ọkọ òun àti obìnrin kan tí wọ́n jọ ń sọ àwọn text messages wọ́n track fóònù ọkọ ẹ̀ wọ́n wá send gbogbo àwọn messages àwọn voice notes tí ọkọ rẹ̀ fi máa ń bá arábìnrin kan tí wọ́n mọ̀ rí tó fi ń bá a sọ̀rọ̀ ẹ máa gbọ́ ohun tó wà nínú àwọn àtẹ̀jíṣẹ́ àti àwọn voice notes yẹn o àwọn ọ̀rọ̀ ìfẹ́ gbáà ló kún bẹ̀ rẹpẹtẹ tí kìí ṣe pé ìyàwó ẹ̀ ló ń sọ fún rárá o arábìnrin ọ̀tọ̀ tí ìyàwó ilé yìí tí ó mọ̀ òun ni ọkọ rẹ̀ ń bá sọ̀rọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ kódà wọ́n ti sọ̀rọ̀ ìfẹ́ jinlẹ̀ débi pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ bí wọ́n ṣe já ìwé mo kọ̀ sílẹ̀ fún ìyàwó tí ọkọ yìí yóò wá bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun pẹ̀lú arábìnrin tó ń bá sọ̀rọ̀ yún ni lórí

0: mọ̀lẹ́ lòrọ̀ kùtùkùtù yìí o.
1: Ayé yìí okun ni fẹ̀sán ní ayé.
0: Ìgbésẹ̀ wo ni kí arábìnrin yìí gbé báyìí?
1: Fẹ̀sán ní ayé. Babaláwo rẹ̀ mi, wọ́n fi sí ikú ara rẹ̀.
0: Ẹ má gbàgbé pé iléeṣẹ́ rẹ̀ tó ní Nàìjíríà wọ́n ti tì í o.
1: Fẹ̀sán ní ayé.
0: Kò function mọ́ rárá.

ẹ gbọ́ kí ni ṣíṣe fún arábìnrin yìí báyìí. Àtilẹ̀ òkèrè ló ti fi ọ̀rọ̀ ohun tó wa létí o. Gbogbo ohun tó kù báyìí ojú oṣù méjì lọ nígbà tá a bá fi rí oṣù keje. Wọ́n ó da arábìnrin padà wá sórílẹ̀-èdè wa Nàìjíríà.

0: Radio.
1: Hello. Hello, Ekaro. Yes, sir. Yes, sir.
2: Oji omo wa ti ile kan si.
1: Oji na ni again.
2: Ati wa ti Nigeria ko lo le. O ko ni nira. Yo se divre ti to ma mu dani.
1: Hmm.
2: Ife oko e mu lo. So li mo kule kule n to ko e se fun be yen.
1: Hmm.
2: But oya ba ko mo wa mo se ba ko ba ko lo ko fi da pada si bayi.
1: O na won eyan mo ro.
2: Beni, ju le ni. Ko so ti mo n to ko se fun.
1: Hmm. Any suru ojo wa west o ko le da la wa nbi fun
2: o ka bi lara ko olodun ba gbo ewu ko ba mo bi yen se ojo ati ojo lo se relu ijo to ni lowo omo bi ni ijo to ni lowo bi ko wa fa mo ni aso ni owo mo wo abi ni o mo ri mo abu nje du mo da mo to ba ja ni ko to ku si to ja ko si owu yen se pe o ja ko wa ko a ba soro ni na kokko ni ye
1: be ni
2: o do kokko ni ye la
1: ka tura wa se ni gbeyawo na tu wa fun
2: ah pe ton okay mo je ti be to manager ni be to le understand na se pe to ba ayi bi bi te wa lohun ye ti kokko ba se wa wa to ku je ka se pe awon ku ye tu se se la glory e tu iwo to e se di lo kire to di toto na e di pe mo wa ti fo to special ati be pe ti bi mo meta awo ku je ka to ye mo ran te ni ni kokko ni bi ko mo bi ya je je mo so le kan
1: gẹ́gẹ́ bá ṣe máa ṣe lórí ètò yìí pé a mọ̀ so gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni. Àmọ̀ràn ọjọ́ ọmọ West ni wípé kó tó tó àkókò tí yóò kú ò nínú ilé arákùnrin un tí wọ́n wà ṣùrùgúdú dá padà sórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kò náà ti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kó ti tètè wábì kan gbà tó bá ṣe é ṣe kó gbọ́ orílẹ̀-èdè míì tí ó wà kó tó di pé àsìkò yẹn tó. Àwọn èèyàn wa tó wà lórí Facebook. Ṣẹ́rí tí Olúwafẹ́mi ń tiwọn eléyìí tí wọ́n pè láti UI Nìbàdàn wọ́n ní relocation ló lè ṣiṣẹ́ yẹn kán kúrò níbi tí wọ́n wà pẹ̀lú arákùnrin yẹn kán wá bọ́ sí orílẹ̀-èdè míì àbí kán bọ́ sí àdúgbò míì kó mọ̀ wá jẹ́ lọ́ndà kí arákùnrin yẹn àmọ̀ràn tí wọ́n ní. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n a máa jọra wọn tòmùgọ̀ ní yàtọ̀ ọlámilé kan láti Ẹlẹ́bú wọn ni kí wọ́n kúrò lákàtà ọmọkùnrin yẹn kí wọ́n kúrò òun ló lè yanjú ẹ̀.

0: ṣe rí ọ̀nà méjì gan lọ̀rọ̀ yìí padà pín sí o torí pé arákùnrin tá ń sọ nípa rẹ̀ yìí gan tá a bá wò dáadáa ó ti bọ́ sí páńpẹ́ abo tó sì lè dá wàhálà lẹ̀ sínú ìgbésí ayé tiẹ̀ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ṣá ìyún ò fi bẹ́ẹ̀ kan àwa púpọ̀ láàárọ̀ yìí arábìnrin tó gbé ọ̀rọ̀ yìí wá gangan òun lọ̀rọ̀ rẹ̀ ká wa lára hello ẹ káàárọ̀ o
1: hello
0: ẹ káàárọ̀ sá o
1: hello
0: hello ẹ ti wọlé o ìyún ó rebété aye ta wa o aye gba pele
2: ole nare wa ni jeje lo lailayo
0: sharing won ni le gba ipe kankan mo lori eto sugbon mo le gba ipe ta ba setan beyi na ba woju agowa e ri pe asiko ohun o ti nlo die awa ki si fi akoko rare nikan ni omolu abi iyen splash 105.5 fm sheri e ti mo ri ni koko ninu gbogbo amoran tawon eyan ti ngba wa lataaro o na ni wipe ki arabirin yi ko mo bi o se tete yeba kuro fun arakunrin yi ko to di osu meji eleyi ti gbedeke re wa nle ti won o da pada wa so ile ede wa nigeria ohun ti ogoro awon ololufe wa lori eto yi fenu ko si ni wipe kiru fi arabirin ta nso nipa re yi ko wa ibomiran lo ko wa ise mi ise ko bere gbe aye tuntun ko wa fi ijale fọlọrun ja nítorí pé ìrìn àjò tọmọkùnrin yìí rí pẹ̀lú ẹ̀ fún alára rẹ̀ gan ó ti ṣí ilẹ̀kùn àdánwò fún ara rẹ̀ àbẹ́ẹ̀rí nǹkan bí ṣé rí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí a máa dunni jọjọ pàápàá jùlọ gẹ́gẹ́ bí olólùfẹ́ àmọ́ téèyàn bá fi sùúrù tó kinní ọ̀hún tó wá wọ́n gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí ó mú kó náà tẹ̀síwájú ẹ rí wípé ibi ire lọ̀rọ̀ arábìnrin yìí ó padà já sí. yóò kọ́kọ́ lè lára ṣùgbọ́n tó bá lè fi sùúrù sí kí wọ́n wá bì kan gbà lọ bóyá wọ́n lè kúrò lórílẹ̀‐èdè yẹn kán bọ́ sórílẹ̀‐èdè míì tó jẹ́ orílẹ̀‐èdè aláwọ̀ funfun ìlú òyìnbó tí ó ti wá bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun ẹ rí wípé nígbà tá a bá fi mọ rí bí ọdún mélòó kan ọlọ́run ọba tí mò ń pààyàn lẹ́rìn yóò ti parábìnrin lẹ́rìn ayọ̀.
2: tó bá dáyé tó bá dàgbà a ṣiṣẹ́ a ló ń fẹ́ ṣe oore.
0: ẹ wo arábìnrin tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ o wọ́n gbọ́ wa báyìí láti ilẹ̀ òkèrè ni wọ́n ti darapọ̀ mọ́ wa.
2: tó bá ṣiṣẹ́ tó bá dàgbà a ló
0: mo sì mọ̀ wípé wọn ò ti rí àmọ̀ràn kan tàbí òmíì wọn ò ti mú un nínú àwọn àmọ̀ràn tí àwọn èèyàn wá gbà wá lóòrọ̀ kùtùkùtù yìí. arábìnrin yìí ò ní kú kò ní pàdánù ọmọ kódà kò ní pàdánù ìrìn àjò tó rìn lọ sílé òkèrè àdúrà làwa ń ṣe yẹn o.

0: àwa nígbàgbọ́ pé ibi tó dáa lọ̀rọ̀ arábìnrin yìí ó padà já sí láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ọba tó ni mí gbà á kó sọ́dàṣẹ́ láàárọ̀ yìí o.
1: Ọmọ olúwàbí ni mo fẹ́ dé.
0: A dànù dúró lórí ìtarábìnrin ń báhùn láàárọ̀ yìí.
1: Ìwà jẹ́jẹ́ ló láyé.
2: Ẹjẹ́ ká sọmọ olúwàbí o.
0: Ẹ ṣáàjẹ́ a máa wo ọmọlúàbí bíi ti kàn ní ọmọlúàbí splash 105.5 FM. Fún ẹnikẹ́ni tó náà bá ní nǹkan kan tàbí omiín láti bá wa sọ lórí ètò yìí abẹ́ fẹ́ bá wa dòwò pọ̀ lórí àwọn nǹkan kan èyí táwa náà ń ṣe.
1: Ẹ̀jẹ̀ ká sọmọ olúwàbí o, ìwà jẹ́jẹ́ ló láyé.
2: Ẹ̀jẹ̀ ká sọmọ olúwàbí o.
0: Ẹ ṣáà mọ̀ pé alága àgbéyàwó ni mí. Ó dẹ́ pẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08167782354 08167782354. Èmi ò mọ̀ ń lọ láàárọ̀ Tòní, àtẹ̀mí àti Mariam, àwa ń lọ sùn ní Bíblíksì náà bá fẹ́ sùn òun lọ́mọ. Ẹjẹ́ tún pàdé ní ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Èmi ni tiyín ní tòótọ́. Aminat Adetun, Badmus òun lorúkọ tèmi. Kárí Aláyọ̀ ká pàdé ń re o, ire kàbìtì.

0: yìlọ́wọ́. Number one, o fi gbọ́dọ̀ ma bá ilẹ̀ sọ̀rọ̀ anytime tó bá fẹ́ jáde ma gbọ́ o. Number one, o ni pé ilẹ̀ ní etí. Deuteronomy chapter 32, ma wo ti verse 1 sọ. Deuteronomy 32, o sọ̀rọ̀ ní verse 1.
1: Fetí sílẹ̀.
0: Ẹ̀yin ọ̀run.
1: Èmi
0: ó sọ̀rọ̀.
1: Sìgbọ́rọ̀ ẹnu
0: mi. Ìwà ayé. Tá bá ti dárúkọ ayé yẹn, wọ́n rí verse ilẹ̀ orí ilẹ̀ ayé. Gbọ́rọ̀ ẹnu mi. Ó rí pé nígbà tó lọ́run fẹ́ dá ayé, tó dá ayé àti ọ̀run, ó bá ilẹ̀ sọ̀rọ̀. Ó ní ilẹ̀ sì mú, Olúwa sì pàṣẹ. Ó pàṣẹ fún ilẹ̀ pé ilẹ̀ mú èso jáde, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Màmá, no living things, ó ń kọ́ ni ilẹ̀ o, living things ni. Ilẹ̀ ó ń gbọ́rọ̀. Number two, tó o gbọ́dọ̀ mọ̀ nípa ilẹ̀, ilẹ̀ ní ẹnu láti gbé nǹkan mi. Ẹ wo nǹkan sá. Numbers chapter 16, ìwé Númẹ́rì 16 verse 32, ọkùnrin kan bẹ tí a ń pè ní Kóra, Datani àti Abiramu. Ká nǹkan bíbélì.
1: Ilẹ̀ sì ya inú rẹ̀.
0: Ilẹ̀ la ẹnu rẹ̀. Ó gbé wọn mi.
1: Àtàwọn ará ilé wọn.
0: Gbogbo
1: àwọn ènìyàn.
0: Àti gbogbo àwọn èèyàn tí í ṣe ti Kóra.
1: Gbogbo ẹrù wọn.
0: Àti gbogbo ẹrù wọn. Ó gbé wọn mi. Àbí bẹ́ẹ̀ kọ́, mo gbàdúrà lórúkọ Jésù, ayérayé máa gbèjà rẹ̀. Bàbá mi máa ràn ọ́ lọ́wọ́. Bàbá mi máa ràn ọ́ lọ́wọ́. Ilẹ̀ ò ní gbé ọ mi. O sàmì, ilẹ̀ ò ní gbé ọ mi. Ilẹ̀ lè gbé nǹkan mi. Matthew, nǹkan tí ń gbé nǹkan mi. Ẹ wá sọ pé non living things ni. Rárá o. Ẹlẹ́ẹ̀kẹta nípa ilẹ̀. Wo nǹkan ilẹ̀ máa ń reproduce. Ó máa ń ṣe kí ni mo pé. Ó ní ilẹ̀ máa ń reproduce. Isaiah chapter 55 verse 9 and 11. Ó ní gẹ́gẹ́ bí odò àti yìnyín tí kù látọ̀run tí kìí ṣe padà sí rẹ̀ ṣùgbọ́n tí ó máa ń rinlẹ̀ tó máa mú kí koríko kó hù jáde. Ilẹ̀ lè reproduce. Isaiah 55 verse 9, 10 and 11 tó máa mú kí koríko kó hù jáde kó sì rudi láti fóúnjẹ fáwọn ọ̀jẹun àti irúgbìn fún afúrúgbìn.

0: ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn
1: tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi
0: bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan
1: bí iléyá ṣe wọlé dé
0: káàṣì náà bọ̀ nàrà yọ
1: iléyà cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní
0: iléyà cashport 2026
1: ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50,000,000 naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan
0: àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́
1: káàṣe fún olóríire kan ní àgbò ńlá
0: pẹ̀lú 500,000
1: ní àkókò iléyà yìí
0: bẹ́ẹ̀ni 500,000
1: iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sìn tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier.
0: iléyà cashport ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ
1: sọ́ti cashier.
0: Sọ́ti cashier.

0: chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Ìyẹlẹ.
2: Olúrufẹ́ mi, ṣó dájú pé di ojú rẹ tán?
3: Ìyàlẹ́nu wo lèyí, bó ló ń gbé mi lọ?
2: Àti débẹ̀ báyìí o ya ṣe ojú rẹ.
3: Kí ló dé tí a fi wà ní ilé ìtajà Sun King?
2: Nítorí pé Sun King ń ta àwọn smartphone tó dára jùlọ lórí ètò sanwó díẹ̀díẹ̀ tó rọrùn jù. Bóyá Samsung, Tecno tàbí Infinix, o lè ra èyíkéyìí tó bá fẹ́ kí o sì sanwó rẹ̀ díẹ̀díẹ̀. Ìyẹn ni mo ṣe gbé wá síbí o láti yan èyí tó fẹ́. Má ṣàlàyan èmi ní sanwó rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ra smartphone délé tí o ti ń lára rẹ̀ kí o sì sanwó rẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú ètò pay as you go ti Sun King. Wọlé sí ilé ìtajà Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí tàbí kí o bá Ava sọ̀rọ̀ lórí 0817-946-6478 láti gba tirẹ̀. Má gbàgbé o, òfin àti mọ́jẹ̀mú wà. Sun King, gbẹ̀gbádùn náà gbà ló dé.
4: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
5: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
6: Flash FM 105.5.
7: Ìrọ̀rùn máa fẹ́, ìrìàlú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sọ bí àkókò ìrògùn ọ̀dẹ́ ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sí Dr. S.M.O. Mustapha J.P. Bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Igbósì Ìbàdàn Expressway, Nífọ̀wàpẹ́ Ìpínlẹ̀-Ògùn, Àpọ́sù, Oya.
8: Ẹ tẹ́ wọ́n sí bísà. Mo rán àfẹ jáde ní gbogbo ibi tó bá ti gbọ́ mi ní gbogbo àgbáyé. Àṣẹ tó jáde sọ wípé ayé ẹ máa dìde. Bí ó ti wù kí ọgbọ́n lè rẹ pọ̀ tó, bí bẹ́ẹ̀ni wípé òun òwú ọ̀pọ̀ èèyàn láti jagun, mo darapọ̀ mọ́ nínú ẹ̀mí, mo da ìgbàgbọ́ mi pọ̀ mọ́ tiẹ̀, mo sọ̀rọ̀ jáde bí wòlíì lórúkọ Jésù. Ogun ilé rẹ wọlé. Wà á pàpà dìde. Wà á dìde. O ṣe dádúró. O ṣe mú mọ́lẹ̀. Nínú àwọn àgbà ó yá jáde wá. Níbi tí àwọn ẹlẹgbẹ́ rẹ ò lè dé lórúkọ Jésù, ó yá kọjá síbẹ̀. Lẹ̀kùn ojú ere kó máa sí. Lẹ̀kùn àánú sí. Mo ní kó máa sí. Mo ní kó máa sí. Agbára náà kó gbé ọ dìde. Ọmọ rẹ̀ á dìde. Ẹ̀yin abíyamọ ẹ ṣàmì tó dáa. Mo lọ́mọ rẹ̀ á dìde. Agbọ̀gbọ̀ rẹ̀ jáde. Agbọ̀kọ̀ rẹ̀ jáde. Àtẹ ìmọ́lẹ̀ rẹ̀. Àtẹ ìmọ́lẹ̀ rẹ̀. Ẹ fari mọ́ra gbà mẹ́ta. Ẹ famọ́ra. Ẹ famọ́ra. Ẹ famọ́ra. Ẹ famọ́ra. Lórúkọ Jésù, olóore wa ọkàn. Aláàánú wa ọkàn. Olóore wa ọkàn. Aláàánú wa ọkàn. Aláàánú wa ọkàn. Jáde kó lọ sí rẹ̀. Jáde kó lọ sí rẹ̀. Jáde kó lọ sí rẹ̀. Jáde kó lọ sí rẹ̀. Jáde kó lọ sí rẹ̀. Ogo rẹ̀ jáde. Wà á ṣe bí ọba. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwawa. Mo mọ ilé dájú pé o gbọ́dọ̀ ní testimony. Mo gbàgbọ́ nínú ẹ̀rí gan. Mo gbàgbọ́ dáadáa nínú ẹ̀rí. Nígbà tí o bá lẹ́rí, ìgbà yẹn làwọn èèyàn tó pàpàdùà rẹ gbà. Ká tẹ̀lé pé kò rí bẹ́ẹ̀. But nígbà tí ẹ̀rí rẹ bá dé, nọ́ọ̀sì máa confirm ẹ pé àdúrà lọ́gbọ́njá gbà. Torí náà mo sọ fún ọ, kọ́tẹ̀ tó lọ wà ní testimony. Ẹ̀rí kan bẹ táwọn èèyàn expect. Wọ́n fẹ́ kó sọ ìrí yẹn. Wọ́n retí pé ìgbà yẹn ló mọ̀ pàdúrà rẹ gbà. Káì kọ́tẹ̀ tó lọ wà ní ẹ̀rí náà. Wà ní ẹ̀rí náà. In the name of Jesus. Ẹ máa gbàgbọ́ pé ní ọjọ́ Wednesday, ìpàdé agbára láti ṣe bí ọba, ó máa ní agbára sá. to ba tete bare mu ide obi so yi pe o lo si bi oba latore meji lati ore meji agugu so pe se bi oba lo nlo iba jokada iba je maruwa iba je oko se bi oba na lo fe wo won ni gbowo lowo ofe ni to ba nbo lati north latakure o nbo lati lesa to ba ti de alakia so fun pe o fe bo le ni Jos airport ni waju biuri cross other side so pe se bi oba lo nlo olokada ma gbe wa be iba je hope Jackson wa ba won olokada nbe won be o ma ni agbara sa no ko jesu aje ready day so ori pade ti next week Friday on the 22 eyan gboro must be nbe no eyan gboro must be nbe ise agbara o ma sele oluwa ti e ti ran mi ni awon ise ti o ni agbara e gbo mi sa gbogbo eyan omo olorun te wa ni north te wa ni east e mo mura sile gbogbo eyan mo te wa leko te wa labekuta ni sagami le yoruba ni gbogbo bi te ba wa lati jebo de e get ready ni ojo na o suru wo ni lele ta ba seru so ru bayi ni akoko bayi ti eyan ba ti le wa nbe dandan ni ko ni e to ni agbara a se tenu mi jade bi iwo ba gbagbo aye re dide
1: amen
8: lo ko je aye re dide
1: amen
8: ura ka bada ha mo aye re dide
1: amen
8: mo aye re dide
1: amen
8: mo aye re dide
1: amen
8: already ati ni 100,000 mantu ta ti gbadu alori e ba 100,000 mantu o ti wale 100,000 oil oro o ti wale ta ma fun gbogbo awon omo Olorun to ba wa nbe mi mo isoro na to doju ko abi ti doju ko ti o ni wole o gbodo ri oju rere gba anu gbodo faun a se tano me jade bo ba gbagbo loruko Jesu ogun aye re wole
1: amen
8: loruko Jesu mo lo wole
1: amen
8: mo lo wole
1: amen
8: in the name of Jesus
1: amen
8: kilometer 54 Lagos Ibadan expressway ibe ni papa isoji ti ma waye ni lu fun ape o ma ni agbara sa se bi oba kam ko se nti o mo be ko so loko ti o mo be rabbi kadauda vinda le kaura biha ete wa timi lori anu gba
1: amen
8: lori anu gba
1: amen
8: awon ipade won ile lo mi mo fi sere nigba to go ba de ẹni kankan ò lè mọ̀ nígbà tí ọlábàdé ojú wọn náà fi rí bọ̀ọ̀kú tó débẹ̀ wà á ti sáré àdúrà kò sẹ́ni tó máa rí yàn nígbà táwọn èèyàn máa tẹ́ ẹ̀ bá ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ àwọn tó máa rí yàn ni àwọn tó máa kẹ́jẹ́ àwọn tó máa bú ẹ tó máa sọ fún ẹ pé bí ohun tó ti ń gbàdúrà kan pé kí ló ń mú bọ̀ ìgbà tí ẹ̀rí ẹ bá dé in tó yàm lẹ́nu gẹ́gẹ́ lé o àwọn gan ló máa bá ẹ sọ tẹsítímọ́nì ẹ wọ́n máa bá ẹ sí à tẹsítímọ́nì láti ibìkan sí èkejì sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ wọ́n máa bá ẹ sọ tẹsítímọ́nì ẹ bàbá tó ń gbàdúrà ẹnìkan ò yẹ gbàdúrà títí ayọ̀ rẹ yóò fi kó ti bẹ́ẹ̀ yìí yẹn so èèyàn máa pèpè ara ẹ fúrú ìpàdé bẹ́ẹ̀ láti máa mẹ́ka announcement kó tó di ọjọ́ yẹn so wà lè ní ọdún dé sírú àwọn ọjọ́ bẹ́ẹ̀ lórúkọ jésù ogo rẹ jáde ìjáde wòlíì ogoro máa mú dání pàápàá ní oṣù wòlíì tó bá ti di june 18 a máa wà canada gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run tẹ́ wà canada ẹ jẹ́ sẹ́ni mo máa fún yín nọ́mbà tí màá máa rẹ́gísítà sí lórúkọ jésù wà rí ànúgbà sọpẹ́ màá rà ànúgbà sọpẹ́ màá rà ànúgbà sọpẹ́ màá rà ànúgbà in the name of Jesus. Wa se bi oba lara ma to Ogun state number 1 lago meje laro yi ati ma wa ni obada lagbara olorun ati ma wa ni obada be ni ajo wa be ni ni association of block industry hall be lati pade ni adjacent navy estate ni adigbe ni obada ibe lati pade bo mi sa so ọba tí ìrí bàbá sí bí ọba rí ó dẹ̀ wà ní ọbádá mo fara ìṣeré jájọ pàdé ńbẹ ó wà ní adigbẹ ni ó wà ní òkèlè wọ́ panseke obada ati itaosin eja pade nbe ka jo gbadura loruko jesu wa baya no pade wa baya no pade wa baya no pade wa baya no pade wa baya no pade wa baya no pade in the name of Jesus a pari lago mewa program elega abe lago mewa a parago mejila fajo abe lago mejila a parago meji eleweran abe lago meji a pari ne ago mere lone lagbara olohun loruko jesu ire ati eto re agba fun o so pe agba fun mi so pe agba fun mi in the name of Jesus ta ba kan gbo pe esteri ojurere no ko de deri ojurere o sare adua ni be ni nipa ororo nipa kini ororo awon si agbara to mo ti ara ororo jade e lori yen Tobari chapter 2 verse 15 we study bi pelu wi pe esteri o si ri oju rere gba lodo gugu eniyan ko ro ke yan da ri oju rere gba lodo gugu eniyan atokunrin atobirin atomode atagba gugu won de feran esteri ki ni so ni kan lo wa nbe ki de so mo ti de to ki ko mo gomina ati won ma pada te red carpet fun esteri la ye ko to wa yi omo bere mo se dara to yen to le je wi pe oko eru lo wa sugbon ororo sawari e o de gbe ogun e jade eni kan de gbo mi ni kokon be yen a o gbe ogun re jade a o gbe ogun re jade adura ni nipo de verse 17 bi be ni pe o ri oju rere lowo oba fun rara e koda bi be ni wi pe oba de gbe adie ri ade ori oba o de gbe kauri eteri ki lo lo to be ororo ni e te wo si mi loruko jesu o ya gbade tire
1: amen
8: gbade tire
1: amen
8: abajo ngba to mo yen travel ki lo ri iyanu ni ngba to kan iyanu iyanu kan baba e ile yi obi e gbodo fora adua sere ati adua won mo yin tamo agba awon mo pariwo tamo so fe yi obi pe adura bi a mo se pataki ene kan ri mi gbo loruko jesu o ya gba iyanu e engineer inu mi ma do ta ba le gbo testimony baba yi ti omo e ranti to de gbo Canada
9: praise the God hallelujah baba mo ti le mo le ri bayo eri ti wa bayo eri mi lo bayi oruko mi ni Paul Olasewo Oni omo ajori afefe mo ma wa si church Ibadan lekokan eri mi lo bayi pe ni gba kan mo mu passport mi lo si odo baba si doba o de pray si laarin osu kan awon mi pe mi pe ti mo ni passport se mo ma se bere niyan to ba pe mi ipe ki lo si embassy leko kan Canadian embassy ba mo de be won se biometric for me oni je ma na ko bo fun wa o lo ti pare everything lo lo un bi bayo ko pe ni awon bi bi awon won ba beru ri gba gboro ko wo won sa mo fisa won sa mo pali mi wa la lo su kan wọ́n ti lu fisa síbẹ̀ nígbà tó súnmọ́ agbógun lọ́wọ́ di pé àrò tíkẹ́ẹ̀tì má lọ bá àbá gbé ani mọ́tọ̀ ta fẹ́ ta mọ́tọ̀ mẹ́ta yára mọ́tọ̀ yẹn wo mọ́tọ̀ yẹn ni mo ti fẹ́ ra tíkẹ́ẹ̀tì àti níta bàbá dẹ̀ pè fún mi pé láàrin between February March ìgbékìlọ mẹ́rin wa nígbà tó di April ọlọ́run ṣàṣeyanu ọmọ mi tó wà ní London àti ọkọ ọmọ mi tó wà ní Canada ọkọ̀ tuntun tó wọ tíkẹ́ẹ̀tì ní agbára ti ọlọ́run àti ọlọ́run tó yàgbà ṣe bí ọba mo ṣe ń ba yín sọ̀rọ̀ yìí Canada ni mo wà báyìí Canada ni mo wà báyìí nígbà tá a máa gbére tá a máa di kúrò lẹ́kọ̀ọ́ àwọn custom wọ́n ti ẹ̀yọ́ mi ẹnu rárá torí mo gbà náà tí ọmọ ti da òun sí gbogbo orí mi wọ́n ti ẹ̀yọ́ mi ẹnu wọ́n bá nígbà tí kan bá mi mọ pé ọmọ gí pàdà pé kí mo fẹ́ fi mo ní kí wọ́n fi ń ṣe mo ń ṣe oúnjẹ la fi ń jẹ àwọn àwọn àlọwọ kan àlà padà kẹ́ẹ̀bí padà lọ sí kẹ́ẹ̀bí kankan gbà èmi ti gbélé yìí o e ma ni ko bu next time ti ma be pe ka ri pada mo se lo niye pa sa pase mo tun se nlo hand luggage mo tun gbe dani e ma ni kin gbe wa pa o ba mi gbe si no plane lo fe ah ma tun ba lowo mi o tun ma tun ju mo tun lo wa ba ko bo lowo mi o ma ta de ade Amsterdam police stop for all Amsterdam ade Amsterdam awon eru ti mo tun gbe dani hand bag ti mo tun gbe dani be mo gbe ro baba se bi oba si I want your full one. See your two one. Let's go tap that in Konya Babi. I want to go all over me, Munda. You want to shag that on me? Project that me know. Ola wala ururu. Ola wala wetso. Meanwhile, Oro white ururu. Ola diye. Yenu wa busuri. That mude no plane. Talosi Canada. Sorry, I missed over. No se buya sorry niye. Si mo fi deli ba yi mi oni problemo. Eni kwa ya kan da da da. Ike ni mo wa se ni kala mo na mo nlo ba ti wa kini won ni gba won ma ko mo ni osu kan ati ojo melo kan ni ma lo o sa ko 45 days sibe so baba ni agbara ti olohun ibi ti a ti fe se crusade ni Canada lord the 18 ni June a jo wa nbe ni pela se olohun ko si bo se le jina si ibi ti mo wa to a jo wa nbe ni so ide ri mi re o olorun ba si bi oba ese o to ra won mo mi pon ti efe jise o sa fe ma bo mi ni kin to bi ri malu but ile fe se ke ro wo lo si na ji Nigeria ni ba si bi oba e ba mi se o a pa ri lo ni etin agbara olorun he could say praise the lord hallelujah
10: be awon mejeji sori so pe oluwa olore temi ni ada Sapo talu madara fu

0: ọkọ tẹwọ ẹ báyìí nọ ìwọ náà ní ẹrí ní pọtugà lọhùn ọlọ́run náwó agbára kí èèyàn tó lè gbàwé ńbẹ o èèyàn máa sáré ni o àwọn tó wà ní pọtugà àwọn náà mọ bọtì ránṣẹ ilé yìí.
1: mẹdáàdì mo nígbàgbọ́ náà ṣe bí ọba a kàn sí fún yín kò síbi tí bá lọ mo ṣàpọnmẹ ìpanẹjọ mẹta ìdájí mi lápọnmẹ ìdájí àpọnmẹ ti ìgbélé ti dọkúmẹǹtì ìyàwó mi tí mo tún mọ àlọ náà lẹpẹ iṣẹ ìgbẹ náà ni kò ló pẹ dúró tí wọn ní kọmọ yẹn wá láti yí ìlú ẹ náà wá síbi ohun fúláìtà lọ àtàbọ tí wọn bá láti dáàdì ògbó ni fúlùú alókè ọrọ láti ọlọrun ṣe bẹẹ bá ń bẹ ó ń bẹ ẹ bá ló kọ bẹ ẹni yẹn ẹ wò mí I don't even know what to say ó yẹ kí ọmọ yẹn kó wá síbi ká jẹ lọ sí ọfíìsì kan ká lọ ṣe registration mo ṣe portugal náà nìyẹn then tó bá ṣe registration yẹn àwọn aṣọ àgbò wọn ṣe wà wọn afúnni ilé mi ń gbé yẹn máa fi ṣe registration fún òun pé àjọ ń gbé tó bá ti wọ̀ pé àjọ wà náà ni ìdílé gbé ìwọlé ń bí but mo wò pé bí tọmọ yẹn ìṣẹ́ńgẹ̀tọ̀ ọmọ yẹn wà flight aláàtàbọ̀ dádì mi ò ra flight tí mo jẹ́ tó kéré ju 1900 euro ní aláàtàbọ̀ ọmọ ẹlẹ́mà gba 1500 tó tẹ̀fẹ̀ wá rárá àmọ́ ẹ náà gbọ́n ṣe understand then máa lọ́jọ́ sí hotel a jẹun a ṣe gbá a ṣe àwò dádì mo sì máa lọ́tọ́ 3-5-4,000 euro ibi mo ti fẹ́ rí lásìkò tí mo wà tó mo ń dúró padà láti jẹun gan nìbọn mo ní ìb ọlọ́run sọ mọ́mọ́ moses everyday ni mo ń tẹ́lẹ̀ mo mọ̀ pé ó máa ṣe ó dẹ̀ ti ń ṣe dádì ikọ́ mi kò ṣe ni pé ọ̀rẹ́ ti dúró náà tí wọ́n ní mo bá wá pé contact ẹ̀dọ́ ní kí n máa ọmọ yìí òun náà máa fẹ́ gbowó àwọn ọmọ máa fẹ́ gbowó owó flight oúnjẹ owó hòtẹ́ẹ̀lì owó gbá ibi wo ni mo ti fẹ́ rí tí padà mo kí dọ́kúmẹ́ǹtì yẹn lọ pẹ̀lú mo dọ́kọ̀ mo fẹ́ kó lọ sí immigration wọn ò ní dá mi lọ pé àdírẹ́sì bí àtọ́ ta jọ ń gbélé dà or that is house address registration èmi ní ń bí ọmọ yẹn ò ní ń bí so wọ́n dẹ̀ ní kí lọ mú wa dádì ìgbà tí máa dé immigration sàn mo kàn sọ sí mi pé ọlọ́run sọ̀rọ̀ moses mustapha jẹ́ agbára rẹ̀ mo ń sọ sí ikùn mi ń bẹ̀ ìgbà tí mo lọ bá ìyìnbó yẹn owó dọ́kúmẹ́ǹtì ilé tí mò ń gbé ìwé náà ìwé gáàsì ìwé omi ìwé íńtánẹ́ẹ̀tì mo ṣe colour dish everything ike mi mo ṣe everything mi pálí mi mo ṣe mo kọ́ni kí n ṣe authorization tó yẹ kí ó ní ilé send sí mi mo ṣe kọ́ni ẹsẹ̀ náà ìṣẹ́ lọ́ba lọ́nà ṣe bọ́ba mo kọ́ sọ́ lọ́sẹ̀ bí ọba kọ́ àwọn mi nílà jẹ́ kí ẹni yìí jẹ́ kí ó ṣe kí ní fún mi my concern gbogbo life of mine ní ẹ̀sẹ̀ mi pálí ẹ̀ ẹ̀gẹ́ everything mi ẹ̀pàkà máa ẹ̀ ò ní ilé ibi ló send sí mi authorization gan sef gan ó send ẹ̀ sí mi but authorization yẹn tí wọ́n bá rí pé owó tọ́ra ìsì mi láti kọ́ bu kíní ẹ̀ wá wọn ní ṣe kíní ẹ̀ fẹ́ mi gbọ́ngàn èmi ti lábẹ́sẹ̀ ọdún ọ̀rẹ́ di mo fẹ́ change ẹ̀ sí ìdílé tí mo ń gbé ní sin so máa ní hard ọmọ yẹn mọ́ àwọn tó ń ṣe yẹn ń bí sàdádì 1200 euro náà ń gbà ń bí pé mo fẹ́ lulẹ̀ láti fi gbé ọmọ yẹn pé ó rú níbi pẹ́ dádì ìkọ́ni mo sọ ọlọ́gbẹ́ 5000 something euro ibo mo ti fẹ́ rí for now tó pọ̀ lọ́wọ́ mi dádì bó ṣe jí after my àárọ̀ ni ẹ mo kọ bẹ̀sẹ̀ tí àìtẹ́ tó ní ilé ni pé báyìí ó ṣe ní kí máa wọlé mo ti kí ló pé dádì mo fi ọkùnrin fi irun owó ta máa fi ṣe kẹ́rà èrè owó mo fi àmẹ́tẹ̀ ẹnu mi ọlọ́run ṣe bí ọba kọ àwọn mi nílà tí ẹ ti máa bá máa rẹ sọ̀rọ̀ báyìí ọlọ́kọ kó sí nínú mi olóògbé akọ́sọ fún ìyàwó ìyàwó náà wá àṣẹ́pẹ̀ bóyá ṣe gbọdọ̀ pín sí ẹ̀rẹ́ dádì ó tún lọ bí after 10-11 ní àfipé sà ní o ní appointment níbẹ̀ yẹn o tó bá lápọ́mẹ́tì ò lè débẹ̀ ó lè lọ́pọ̀ lọ́bùkọ̀ appointment yàbí kó ṣe náà online dádì mo bí ilé ọlọ́run ṣe bá ṣe kí n máa ná nìyẹn a ní mẹ́kì bí gò sẹ́ dádì gbogbo dọ́kúmẹ́ntì yẹn mo lọ sọ ti máa bí sọkìlẹ́ mo pè jáde mo ṣe lọ́tọ̀ọ̀tọ̀ mo dẹ́sì dáadáa dádì mo yẹ fèsì ọ́fíìsì wọn nìyẹn ọlọ́run ṣẹlẹ̀ ní kò sí ìkọ́ tí wọn lè ṣe ẹ̀ka láìfì èèyàn tó bá ti lè fi information sórí system ẹ̀ báyìí kò sí ìkọ́ tí wọn lè wọ́n pa ẹ́ mo kò sọ wúmà yẹn báyìí wúmà yẹn ni pa mi ní appointment pé yá mo kì í lọ book appointment àbí kí n wá kí n lọ book appointment ṣá àbí tí mo dà bẹ̀rẹ̀ sí mo máa ṣojú àwọn pé àbí tí mo ti wá jìnà kìíní kan ó ní kò sáà pọ̀lọ́ pé irun wà nílẹ̀ kìíní kan ó ní òkè kí n máa rò kí n dúró sẹ́gbẹ̀ kan bí iná kò lọ pa ẹ̀kọ́ sọ̀rọ̀ wọlé tí ó bá lè attend counter 13 kó wá lè attend sí mi pé màṣọ ìdó 30 or 40 mi wà ní mo ní máa dúró nǹkan dúró síwájú ẹ̀ ní oúnjẹ táwọn ẹ̀ ló tàn wọlé ló ń wù mí ń bẹ̀ láti ọ̀hún wúra wa ó kàn ní kí n wọlé mi pé kí n lọ síbi counter 13 dádì ìgbà tí máa ní counter 13 sà ọlọ́run ṣe tó fẹ́ máa dàbí ra o meanwhile àti pé sà mo máa sọ fún mi ta pé owó dọ́kúmẹ́ǹtì yẹn ó tó pé wọlé ó ní mo máa yẹn pé kò mi lè bá ṣe pé màá ní kíyàwó mi yẹn wá síbí àwọn máa ní face to face káàtó lè ṣe yẹn registration house yẹn house registration fún pọ́ńtà kọ̀ọ̀sẹ́ tó ń ṣe irú ẹ̀ pé sọ kí lọ mú wá mo mú ìgbìyàn wà náà gbogbo ẹ̀ mo fi sí ọlọ́run ti ní kí n máa wọlé pé ó kú authorization mo ní mo máa dánú dẹ̀ pé máa pínpẹ̀ ọlọ́kẹ́ kí lọ sí counter 13 gbàtí máa dé dádì ọlọ́run ṣe máa dábìra o I'm going to go to the house.
0: Ọlọ́run ma tún lò fún iṣẹ́ ìránṣẹ́ lónìí, mo gbàdúrà àpò rẹ̀ ò ní gbẹ láìláì, wọ́n máa pọ̀ sí, já God of all crowd in the name of Jesus. Marogolo. Marogolo. Marogolo. In the name of Jesus. What is the Bioba? Bogbadua. Bogbe in a bed only. Only what the anniversary. Oh, what do you know? Oju ere atokewa ko wonu aye re ko wa gbe yawo re ile e o ni dan wa rogolu wa de se bi oba happy birthday and happy wedding anniversary loru ko yet wa ra nu gba aje ki wo celebrate o wa bi Ariana Joseph happy birthday to you loru ko yet wa ra nu gba e de se bi oba o de wa se bi oba Jesus oluwa wa gba kan na baye 3 2 6 7 0 2 8 5 Mustafa Solomon Moses Oniloma Bujade ni Fourth Bank. Moru koji kwara nuba. Mo bless akwe abore. Mo ribonu bwe Jesus. Oya baba. Oh my God. Oya baba. Baba. Baba. Baba. What you jade no the oba no padi. O bolore padi. O ba no padi. O ba yo padi.
2: Flash FM 105.5.
3: Quick Charge at 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: ṣàgbùgbù tààrẹ lẹnu iṣẹ́. Kódà ṣàgbùgbù tààrẹ láàrin àwọn tiẹ̀ bó ṣe ilé ijó. Ṣàgbùgbù tààrẹ lábẹ́ bó ti lè kórí ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: fowl rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Wọ́n ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
1: Rìn jìnà.
0: Ná owó díẹ̀.
1: Fún àlàyé sí,
0: kàn sí wa lórí ẹ̀rọ yìí.
1: 0800 800 8080.
2: WallexBet, where sports come alive. Join the game on Promo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 Naira. Enter promo code Nigeria on and boost your game. WallexBet, game on. Together in the game. Bet responsibly. 18 plus. Keys and C's apply.
3: Ife meji omi ọ̀rọ̀ gbọ́n lọ́mọ́rin ṣíbi ẹ̀dùkọ̀ àti iyọ̀.
4: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ẹjọ́ ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ sí mo fi ń fún ẹyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
5: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Me and Maggi,
5: so good together.
7: Ilé àpá tí wọ́n tún dé.
8: Kò sí ayò tó dàbí ọdún ilé yá.
9: PAP
8: ọ̀rẹ́
9: ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn
8: tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
9: Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
8: Bí iléyá ṣe wọlé dé,
9: káàṣì náà bọ̀ nàrà yọ.
8: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní.
9: Iléyà Cashport 2026.
8: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.
10: It's morning, and you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's cornflakes into the bowl. Feel yourself let go of the stress as you pour into your bowl. Focus on what nourishes you. Listen. That sound? That's the source of energy, goodness of grains and vitamin. That's Kellogg's Power Breakfast.
11: Breakfast time is Kellogg's time.
12: Splash FM 105.5.

0: jẹ́ good mama. Mímọ́ tó ní lẹ́sẹ̀kẹsẹ̀, ìsọdọ̀tún sí i.
1: Jẹ́ a máa bá wọn sá, wọ́n máa ṣe ń pa ibà jẹ́ máa wọ́.
2: Àwòdì tó lè bára lórí yẹn.
3: Ó lọ mú agbára kún agbára ni.
2: Gbogbo ẹ̀ olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
4: Kájọṣe, ìlẹ̀dàgbà kájọṣe.
2: Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o.
5: Ẹ wá fi kẹ́gbejò lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́. 5 PM Friday.
2: Àti gbangba làṣáàtà.
5: Láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé.
6: 11 AM Saturday.
5: Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA.
2: Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mọ owó. Ẹ mọ̀ pé kò lè dán Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ èyí. Ẹ mọ̀ ní ìsìn.
7: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
8: S-E-L-A-R-I-E. Celery.
7: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
9: C-U-R-N-E-R-I-C.
7: Yes, so.
9: Turmeric.
7: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onion, celery, and turmeric. My game changer.

0: won jade o aja right castle o ta won yoju
1: castle sile tile se nigerite fi me ra yi odi obi gbe jade o rewa o le koko o la lo pe ba ba n ba ri e ni pe ki mo run o yato lawojo awon sile o tun se ge si pele pele be owo re mo ni won ba o si wa ni gbogbo ile itaja nigerite jake jade o nigeria nigerite castle sale oju sile lasan lo
2: Àpérò ìgbafẹ́ lágbàáyé tọdún ní tó ti súnmọ́ sílé. Fìdí èyí, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ń pe gbogbo ènìyàn sí àpérò ìgbafẹ́ lágbàáyé fún ti ọdún 2026 nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kejìlá oṣù karùn-ún sí ọjọ́bọ Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ní gbọ̀ngàn International Conference Center tó wà ní Fásitì ìlú Ìbàdàn. Àpérò tọdún yìí ni láti ṣe abẹ́lé sẹ́ka àkóso pípele ẹ̀ka arìnàjú tó fẹjú from groundwork to governance building tourism that endures. Àpérò náà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ arìnàjú yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ sáwọn ibùdó kọ̀ọ̀kan bí Ọ̀yọ́ State ATC, Fashola, Iyake Lake àti àbẹ̀wò sí oko eré sinimá àgbéléwò ti CAP, CAP Film Village. Ara ètò tí yóò tún wáyé níbi àpérò lọ́jọ́ mẹ́ta náà nìwọ̀nyí. Ìdúnàdúrà nípa bí ọwọ́ ṣẹ́ṣe lè yá síwájú sí lẹ́ka okoòwò, àfihàn àṣà àti ìṣe wa, àṣálẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú pẹ̀lú gómìnà àti fúnni lámì ẹ̀yẹ. Wàyé, wọ́n pe àwọn onímọ̀ nípa ìrìnàjú, àwọn olókoòwò àti àwọn abẹ́nà ìmọ̀ láti wá péjú pèsè síbi àpérò náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí. Ẹ tẹ̀lé hashtag it's Oyo State 2026 lórí ẹ̀rọ ayélujára gbogbo. Àpérò ìgbafẹ́ ti tàgbáyé fún tọdún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò lárinrin, a ó máa retí yín.
3: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt too.
4: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan to get started.
6: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
7: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá, jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: ṣá. Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
1: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
0: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
2: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
0: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
2: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
0: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
2: Rárá àti rárá.
0: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
2: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
3: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Me and Maggi,
3: so good together.

tomato sachets. Oh, Sonia! Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó kí, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: fo re so fo
1: ma fo wo re so fo
0: pelu hero hunter bike kickstart alloy tuntun ti a sese se
1: o ti wa bayi lodun awon nisowo wa ti o sumo
0: regina
1: na wo die
0: fun alaye si
1: kan si wa lori ero yi 0800 800 8080.
2: Smash FM Media Academy. Nibe lawon eniyan ti fi igba bo mi eko eto iroyin sori. Asamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo molu abi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin sa kiri agala aye.
3: Eyin temi bawo ni o se wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Mo sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ tuntun health center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
8: Ó ga Ọlọ́lá, nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí ẹ lọ sí ilé ìwòsàn tó tóbi díẹ̀ ni bí wọ́n ṣe ṣe ní ìgbà tí o bímọ kẹ́yìn.
7: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní health center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ pé kí n fọkàn balẹ̀ ni pé wọ́n máa tọ́jú mi. Mi ò ra ẹyọ oògùn kan níta.
8: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
7: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́ tónítóní, àwọn nọ́ọ̀sì tó níwà, gbogbo oògùn tí mo nílò ló sì wà níbẹ̀. Àwọn ìjọba yìí ń gbìyànjú.
8: Eléyìí dùn mọ́ mi nínú o. Wọ́n á sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ ní ìpàdé aláboyún ní health center tó wà ní àdúgbò rẹ̀.
9: Wo, ìjọba ṣe àgbéǹde sí àwọn health center wa. Wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ètò ìlera. Wọ́n ń pèsè oògùn, wọ́n rí dájú pé ìtọ́jú ọmọ wa àti ìyá rẹ̀ ń gbé pẹ́lí sí.
10: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency (NPHCDA).
11: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
12: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
11: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
12: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
11: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
12: Me and Maggi,
11: so good together.

0: introducing the new Jano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: The Lights of Power Evangelical Ministry International ti gbe ìsọjí ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀ tó kún fún ìlú ẹ̀mí mọ́ àti owó agbára ọlọ́run. Àkòrí ìsọjí ọ̀hún ni agbára ọlọ́run kò ṣàṣepé. Lẹ́yìn tí ó bẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n títí di ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2023 láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àwọn tọ́lọ́run yóò máa lò fún ìsọjí alágbára ọ̀hún ni Pastor Gabriel Obadaki, Pastor Ernest Obiora Agu, Evangelist Dr. E.O. Falade, bẹ́ẹ̀ sì ni àwọn olórí ẹ̀mí tí ó máa forí ìyìn fọwọ́ ọlọ́run sọ kalẹ̀ ni Evangelist Elijah Akintunde, Evangelist Dr. Bola Rẹ. Gbìyànjú kó darapọ̀ mọ́ ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú àkòrí agbára ọlọ́run kò ṣàṣepé April 25 to April 27, 2023 nínú ìjọ The Lights of Power Evangelical Ministry International, number 1, The Light City, opposite Olonde off Eruwo LL Express Road, Olugweru, Ibadan. Olùgbàlejò ni Pastor and Pastor Mrs. Adimola Kede Adeniran, JP, àti Pastor and Pastor Mrs. Olúṣọlá Taiwo Ọláwọyẹ, JP. Wá kí agbára ọlọ́run kò ṣàṣepé nínú ayé rẹ lọ́dún 2023.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
4: T-U-R-N-E-R-I-C.
2: Yes, so
4: turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Ọ̀rẹ́, ó mọ̀ tí fi káàdì gbowó bẹ̀ ọ́.
6: Gbowó ogbó, ibi ojú làdé yìí.
5: Ta tún fẹ́ jí ọdún mẹ́rin mi. Ọmọ olóore ní bẹ̀m̀bẹ̀ ọ̀. Owó efi kọ́bọ̀ ọ̀tún yàn lójú kẹrò tó pọ̀. Àwọn èèyàn wa mọ̀ ti gbẹ̀. Kò sẹ́ni jẹ́ fi káàdì ìdìbò rẹ̀ tafàlà mọ́. Àti wípé bí èrò ṣe máa ń pé lọ́mọ olóore lórí nù. Àṣẹ́lẹ̀ bàbá rẹ̀ ní jẹ́ Dr. Ayobami Wasiu Lamadesina, ọmọ Lamadesina, the great lamb nù. Àwọn èèyàn náà sì ti mọ̀ pọ́mọ́ òní bá pè lé ìyá ẹ̀ kó sasọdá. Dr. Ayobami Lamadesina, òun náà ń sọ fún gbogbo èèyàn fèròngbà rẹ̀ pé òun náà fẹ́ dupò di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nù. Lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, ń lọ ṣe lọ́wọ́ tó èrò pọ̀ tó rí mu. Ìrànlọ́wọ́ gbogbo wa nísì ń béèrè fún. Torí tí gbogbo èèyàn bá fọwọ́ lẹ́ran bákan náà tó olóòní ní bá wọn súdà bó bá ṣe wù wọ́n máa ṣe. Àfàìmọ̀ kíkọ́ wa mọ̀ jẹ nítorí o. Nǹkan ló fà á tí dókítà Ayobami Wasiu Lamadesina fi sọ pé òun ṣetán àti jáde láti dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ Progressive, kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá padà sípò aṣíwájú bíi táyé bàbá rẹ̀. Ìrànlọ́wọ́ gbogbo

0: aki n kabo pada bi oko ba jina
1: ilaiko
0: eyin agba na le lo te bo te ni ilaiko eja wa gbera pan ka gbera tan yanyan temi ti opele oro ajo dabule ni kombo to yi popo ni bi popo ye majani eyin gomina tele ni ipinle ti kano king gege king gaga
1: Jero in lo gaga abi ani
0: okay iroyin kwakwa soni kwakwa so kwakwa zeya lawa yi gomina tele ni ipinle ti kano rabi umusa kwakwa zo lo ti soro wi pe abe ri nbayi bi malu ti o ba ti neru edumare ni ba le sinsin gbogbo nta ba ti se bayi obo oke na ni pada ma sanyan lesan awa ti se ti afolohun
1: olohun lesan yin de mo mo
0: eh won ni ke ma wo ase bayi le yan ri lodun 2015 ohun sa gbogbo ipa awun lati ri pe ohun fu ari ana eyin muhammadu buhari ni awon ibo ti o fe siru eri to suma million meji ibo million meji tan yanyan lati gbe wole si ipo agbara gege bi are ni orile veti nigeria won ni ama o leyin re be na alolari a pada ri nkankan to hun ti awon amilengbe lati leyin won kwakwazo eni to nsoro ni bi foro wero kan to waye lori ero mo maworan lana ti se oju aje monday shonde o opele oni ohun na omi ara hun ohun na eja ara hun koda ohun tun na owo nara tanyanyan lati se atileyin to gbangban fun are muhammadu buhari to won si wo pe anise o ayipada gbodo de bayi lana ise joba ipo agbara ti nbe ni owo egbe oselu ti people's democratic party pdp loke power at the top ngba na ti o fe siru ari for the odun merin din ni ogun 16 years ti pdp fi logba oni ohun wa kakiri ohun polongo lo polongo bo wa gbogbo awon ese kuku wi pe opin gbodo de ba ayi pada gbodo de omi tutu gbodo ru yato si tipele oyo o yato si you get it
1: okay
0: oni mo sise takuntakun mo sise gan lati ri pe million mejibu 1.9 almost 2 million vote ini mo fun buhari ama o se ni laanu wi pe
1: ti ri nkeke
0: bo ti lo ina ni o kan lo fe we na
1: eni lo lo bo
0: gomina tele ni ipinle kano na ni emi o so wi pe bayi ni kasaba ikawodi o ama n to hun mo wi pe ohun se ni igba na gbogbo ona ni ohun sa lati fi opin si odun merin din ni ogun isakoso egbe oselu ti pdp o lawon are ti wa awon are ti lo lati odun 1999 to si n se alaye wi pe ohun so o wi pe oloye olusegun obasan ojo wa o se won aba to le se o lo umar musa yaradua oni ipenija ilera ni igba na omawe goodluck jonathan na wo ori apere aga oni awuyewuye lotun lori sa kan ni nlo nlo sa kan iyen na to ba ama isuni njenje yan finally oni ewo lowo yi o gbe eyan lo mo wi pe a ko so meji gusu ina ni agbara gbodo wa si ati pe ibi nkan de duro lowo yi ati leyin to gbangban o na ni ohun reti ohun o si ri lori awon igbiyanju ati igbese ti awon gbe o lati ri pe to lati gba ti ohun ati obi ta won ti jo fara awon ni brother and brother kesa se brother and sister brother to brother ta jo fara wa nte okay is a brotherhood brother to brother is a brotherhood ti wa jo fara wa lo fara wa bo kaka kiri bayi ati leyin lo ni ranran ni awon bere si ni ri lati kase bi awon eyan ti nwa pelu awon ni tipe tipe pe lo lo bayi Nigeria Democratic Congress NDC ati wa nbe bayi ti Eko si soju mumu e lo fokan bale baba ti e baba se fa won ti o ba mo nisin mo so yi mo duro ayinde commander
1: commander to so
0: ni commander ni tomorrow ko dejo e fokan bale
1: e pe mo daran ma gbaje e ka bo e ku ilu
0: e ku ilu ina o se won kai lai
1: to
0: ah kilode
1: te be ngbo gari wo gboro e pe ole ege la wa nje loju we keta iwe royal the nation
0: gari elepo abi gari oni
1: asada ni iro ire o ni bi ti won ti ni ẹni tí ṣe alága ti ìgbìmọ̀ tẹ́kótó tẹ́lẹ̀ alága ìgbìmọ̀ tẹ́kótó fún ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tá a mọ̀ sí ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ tí wọ́n fi ẹ̀gẹ́ pàrókò ara wọn wọn ni tọ́ Mohammed Musa Bagana náà ni ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí ó ní alága tẹ́lẹ̀ ó fìdí rẹ̀ múlẹ̀ lánàá wípé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé wẹ̀yí ò ti di ọmọ ẹgbẹ́ òṣèlú APM ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí yíya kúrò nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì tó jẹ́ tàwọn yìí èyí tí mákindé ṣe àti gómìnà bala muhammed wípé ìgbésẹ̀ òmìrán ìgbésẹ̀ ńlá gbáà lè yí jẹ́ lójúpọ̀nà àti rí wípé ìjọba àwaara wa bá ni kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó fẹsẹ̀ múlẹ̀ náà ni ó máa wà ó sọ̀rọ̀ ó ní ìjẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APM mákindé yìí ó ní ní àsìkò ìgbà tí wọ́n ń gbàròyìn jọ tẹ́lẹ̀ ní alẹ́ àná náà ni kò sẹ́ni tó lè sọ àṣẹ̀ṣẹ̀jáde akàn tá a mọ ibi tí ó dorí kọ
0: kò sí o
1: wọn ní ṣùgbọ́n o ìjẹ́ olódodo gómìnà ọ̀hún àti pàápàá àwọn tó jẹ́ alásùnmọ́ rẹ̀ jùlọ wọn ní òun náà ni a ti rí o tí wọ́n ti ń kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n wà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí gbogbo wọn sì jẹ́ pàtàkì súnmọ́ba tí wọ́n súnmọ́ gómìnà dáadáa ni wọ́n ti ré kọ́ṣọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú pdp tó bọ́ sínú ẹgbẹ́ òṣèlú apm orúkọ wọn the crowlan stanley ọlajide lẹ́ni tí ń ṣojú ti ẹkùn ti ìwọ̀ oòrùn gúúsù ìbàdàn àti ìwọ̀ oòrùn àríwá ìbàdàn abbas adigun lẹ́ni tí ń ṣojú ti àríwá ìlà oòrùn àríwá ìbàdàn àti ìlà oòrùn gúúsù rẹ̀ fọlájìmí oyèkúnlé yẹn ṣojú ti ẹkùn ìdìbò ti àríwá ìbàdàn àti anthony adépọ̀jù tí yẹn ṣojú ti àárín gbùngbùn ìbàràpá àti àríwá ìbàràpá tó ìdórí ṣínà oyèdèjì tí yẹn ṣojú ti ẹkùn ìdìbò ti ìsẹ́yìn ìtẹ̀síwájú àti kájọlà abẹ́ àti ìwájọwà lápapọ̀ bàgánà náà ní ń fèsì o sí ọ̀rọ̀ kan tó bóde eléyìí tí wọ́n ní igun kan ti ẹgbẹ́ òṣèlú náà léyìí tí wọ́n sọ wípé òun fúnra òun ó bu ẹnu àtẹ́lù tí ó fi ń sọ̀rọ̀ ńpa rẹ̀ wípé ń tó ṣẹlẹ̀ yìí o àwọn gómìnà méjèèjì tá à ń sọ̀rọ̀ wọn tí ó kúrò yìí ǹjẹ́ mọ̀ pé inú ẹgbẹ́ òṣèlú pdp ni wọ́n wà tẹ́lẹ̀ ó sọ̀rọ̀ ó ní igun kejì tá à ń wíhun ó ní nígbà tí ọ̀rọ̀ sì ń ṣe bíi pé kọ ẹ̀rọ ojú ẹ̀ kọ òjọ́ ti mímu ó ní òun náà ni ọ̀rọ̀ náà dàbí ogun nígbà náà pẹ̀lú alága wọn yusuf dantale léyìí tó fi kún un wípé àmọ́ gbogbo ọ̀rọ̀ yìí làwọn ti yanjú tó sì ti jẹ rodò tó lè mú mi o alága ìgbìmọ̀ tẹ́kótó tẹ́lẹ̀ ọ̀hún fún ẹgbẹ́ òṣèlú ti apm ó sọ̀rọ̀ wípé mohammed bello kan lẹ́ni tí ó tọwọ́ bọ ìwé kan o ọ̀rọ̀ kan tó bóde gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ ó ní ìjẹ́mọ̀ pé kò gba ìbùkún látọ̀dọ̀ tòun ó sì sọ̀rọ̀ ó ní kò sẹ́ni náà tó wá ní ẹ̀tọ́ láti gbé ọ̀rọ̀ kan jáde gẹ́gẹ́ bí agbẹnusọ tòun lórúkọ tòun láì kì í ṣe wípé òun fi òǹtẹ̀lú pé kò ní tọ̀hún ó ṣe bẹ́ẹ̀ tó èyí ni ọ̀rọ̀ o bó ti ṣe ń bẹ̀ bọ̀ ìròyìn tó gùn ni ṣùgbọ́n torí àsìkò a gbọ́dọ̀ wá pẹ́ ń di mikimi kéèṣì ó má bàa máa yí ẹyin kẹyin
0: bẹ́ẹ̀ni
1: sórí rẹ̀ fún ni ìròyìn tó ń bẹ lójú ìwé kẹta lẹ́yìn ni àmọ́ daily post gbé ìròyìn kan bí o níbi tí gómìnà ti ìpínlẹ̀ kaduna lásìkò yìí ò bá san ni ó sọ̀rọ̀ o oni je mo pe adorun bilionu naira nlo njogun ba gaga bi gbese latodo ijoba ti Erufai to lo
0: iya
1: gomina obasani na lo so di mimo wi pe isakoso labe ti idari itohun na ni awon ti san owo kan ti se adorun bilionu naira 90 billion naira eyi ti se gbese ti awon je nigbati ati awon ba ni gbati Erufai to kuro nbe gẹgẹ bi gomina tele ni ipinle kaduna sani na lo siso loju egun oro mu o lasiko iforo wa lenu kan lori eto kan ta mo si politics today lori mo maworan gbajugbaja ti channels tv lojo aje monday tana gomina ba kan na toka nu oro re pe ijoba tohun na ni won ti se igbiyanju dori wi pe awon idokowo kan eleyi to ti pa owo bi billion meji ole edegbeta million dollar wole si ipinle kaduna $2.5 billion o soro oni bi odun meta seyin bayi oni na ni awon ti lori ofe lati san gbese ta won ba nle to je 80 billion naira ti awon ba nle o oni ati gba ta won si ti wonu ijoba re oni awon o ti gba owo ya tuntun kankan bi ti wu ko mo tori awon nigbagbo wipe awon o ni aye ti o wa fun gbigba owo yiya lasiko na oni gege bi ijoba o to ba wole solu to koko wo ijoba dodan ni ko ma ba awon kankan gege bi gbese nle ati awon kan mi na ti o tun ma je nkan isanfani fun ilu to ma ri lo bi dukia nitori na nko ohun ti a se na ni pe a ni lati koko san opolopo owo ele ta mo si gbese ani ni ibere ojo tawon o awon lo awon sare kabakaba awon lo sodo banki agbaye nigbati alakoso fun eto ilera lasiko yi pate ti o nsise papo pelu banki agbaye o ni opolopo odun seyin ani na ni o wa lati ba awon sise lasiko yi ko le ba je pe yo to awon sona lojupona ati mo bi o bo won o se ri owo ya gba to yi won ni lo re oni ṣugbọn o ṣe ni laanu ipe banki agbaye naa lọkọ gbogbo igbiyanju awọn lori ati yawo ohun tori pe won nigbagbọ wipe gbogbo owo ti awọn ti ni patapata naa ni awọn ti gba tan lati gba ti awọn ti debe oni ni ọsẹ akọkọ lẹyin ti awọn kọkọ gori alefa nu oṣu kẹfa ọdun ta ọdun 2023 naa ni awọn ti bẹrẹ si ni san owo iyen ni banki agbaye fi won pe ni won leji rowo da pada eyin de ti kokko so gbese ti o si si nkan kan mi nle taara mo eyin ni banki agbaye wo ti won fi ya won lowo gbese la won ba nle o 80 billion naira la won si san latodo gomina ti ipinle kaduna nu
0: okay eja dodo oluwa de si ka polowo oja
1: agbawo
0: e seun
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Hi, my head, oh, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test? Yes, see result, oh. Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am. Thank you, Oga Luta. I don't dey can't pay.
6: Luta, brand of Artemeta and Lumifan train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
7: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
8: It's morning, and you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's cornflakes into the bowl. Feel yourself let go of the stress. As you pour into your bowl, focus on what nourishes you. Listen. That sound That's the source of energy, goodness of grains and vitamin. That's Kellogg's Power Breakfast.
4: Breakfast time is Kellogg's time.
9: Sonia tomato sachet.
10: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
11: Sun King, I want a mini air.
12: Solar ti ora lodo won se ko ti toni.
11: Ki se solar nikan ni won se o. Won ta won smartphone gidi sugbon on to dun mo mi ni wipe o le sanwo die die. Bi e jiro se ra Samsung re niyan o. Bi e meka se ra Techno re niyan. Bi to pe na se ra ti eniyan emi fun ara mi na. So ri Samsung gidi ti mo nlo yi ni mi o ti e ti sanwo to. Be ni o, boya owo re pe tabi ko pe pelu Sun King. Iwo na le ra smartphone ti oju re ri bayi ki o si ma sanwo die die. Wole si ile ise Sun King yikeyi kakiri orilede yi tabi ki o ba Evans oro lori WhatsApp. Nipa ti te number yi is 0817-946-6478. Mo gbagbe o ofin ati mojemo wa. Sun King, jẹgbadun na gbalote.

0: Chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Ìyẹlé.
2: A kí ń kàbọ̀ padà, ẹ ṣeun púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin ti wa pátá porongodo.
3: Ẹ gba yìí.
2: Ti Ọlọ́run kádàrá kẹ́ ẹ máa wà pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ ìbáyìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ já wá gbéra tán ká wo ìgbìyànjú tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sà lórí ẹ̀yáwó owó eléyìí tí wọ́n fẹ́ yá. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ti gbé kalẹ̀, ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí Federal Government náà ti túbọ̀ jáwé sóbì sí lórí ìjókòó ọ̀rọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ àgbáyé tá a mọ̀ sí World Bank lórí ẹ̀yáwó tuntun oní $1.25 billion owó ilẹ̀ òkèrè láti ṣe àtìlẹ́yìn àti ìgbélárugẹ fún àtúntò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, ìpèsè iṣẹ́ lọ́kọ̀ yanturu àti àwọn ibòmíì. Eléyìí tí ó nílò ìgbìyànjú tó gbọ̀ngbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti wo sàkún rẹ̀ láti àkàtà ìwé ìròyìn Punch. Wọ́n ṣe àlàyé wípé agbọ́n ìlànà ìbuwọ́lù ìjókòó látúnlọ́sì ló ń pèpè fún pẹ̀lú bí wọ́n ti pe ama rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú ìgbà yìí lórí ẹ̀yáwó owó tí wọ́n pàkórí ẹ̀ ní Nigeria Actions for Investment and Job Acceleration. Eléyìí tí wọ́n wo sàkún rẹ̀ pé bí wọ́n bá ṣe àgbéjáde rẹ̀ tí ìbuwọ́lu rẹ̀ tó bá sì mọ tán yányán tí ó bá fi di ní ọjọ́ 25 oṣù kẹfà ọdún yìí wà yìí tí ó máa kú bí oṣù mẹ́fà àti bí ọjọ́ mélòó kan 21 sí àsìkò ètò ìdìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí yóò máa wáyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúnṣe sí láti àkàtà àjọ olómìnira tó rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè ti Nàìjíríà. Wọ́n ní ìyáwó owó yìí òun náà ni ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó ti ga jù tó ti pọ̀ jù tá a bá ń sọ̀rọ̀ nínú ẹ̀yáwó owó second largest single World Bank facility. Eléyìí tí wọ́n ní wọ́n máa láǹfààní àti gbà lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinúbú. Pẹ̀lú èyí àlàkalẹ̀ ìwòye wọ́n wo sàkún rẹ̀ wípé $1.5 billion $1.5 billion èyí tí wọ́n ní yóò máa wà fún àtúntò ohun tó gbé ọrọ̀ ajé dúró tí ó sì lè máa fi ẹsẹ̀ rinlẹ̀ reforms for economic stability láti lè rí wípé tán ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ pẹ̀lú àwọn àfojúsùn eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń wo sàkún rẹ̀ látọdún 2024. Ngbà wá wò gbà náírà sí dọ́là àbí dọ́là sí náírà èló gan ni exchange rate ti kíní wọn bá dé àbí ibi tá a sá gbé owó tá a bá yálé lórí nu wọn ní $1,361 for kobo ní yọm palita bo pa dọ́là
3: palita
2: yọ yọ yọ adé ẹ̀ wọn ní iye tí kíní wọn máa bá tí calculator yín ọba ní fa ojú ya èyí náà lè tẹ kaka ẹ wá calculator gidi ni o kìí ṣe àwọn calculator oní dígítì mélòó o ẹrọ ni ó gbé wá o torí kò ní rí gbé bóde ẹ lọ tẹ sí kẹ wá padà wo in tí ó padà bá dé. Wọ́n ní pẹ̀lú èyí àfojúsùn oní bílíọ̀nù kan àti ó lé 25 owó ilẹ̀ òkèrè $1.25 billion yìí eléyìí tí wọ́n ní yóò máa lọ bí $1.70 trillion. Pẹ̀lú ẹ̀ náà aṣá ń tẹ̀lé náà ni we are following it. Nínú àlàkalẹ̀ àti ìwòye ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n gé lékiri lékiri owó olówó ìkí wọ̀ mí lójú mi láìkí ẹ̀ kọ́ máa wọ̀ mí lójú ṣùgbọ́n èrè kí ní gbẹ́nu alágbó kàná kẹ́ ẹ̀ máa fẹnu pé all this big money big big money mo fẹ́
3: yaya
2: gbẹgbẹgbẹ
3: gbogbogbos
2: all right
3: gbasgbos
2: mo gbagbo owo
3: owo ma fa gbasgbos o ni da o
2: la si ko ti o ba yera won mo ni toro ba yera won lagbo bi o ti nutumo eni keta go ni gbo
3: olohun mure ni
2: mirin.
3: Okay, now iroyere Daily Post lo gbe jade looro toni INEC ni won ba soro tani n ba won soro ah o lagbara po NYSC ajo eleto isirin ulu lorilede Nigeria ta mo si National Youth Service Corps enti se adari agba kafata director general ti ajo eleto isirin ulu ti eleto agunbaniro lorilede Nigeria new brigadier general Olakunle Nafio na lo ti kesi ajo lominira eto idibo le Nigeria Independent National Electoral Commission ta mo si INEC ipe asiko to wa yo ki won se alekun fun owo gba mabinu owo eku ise fun awon agunbaniro ti o je pe latara esirun ulu won na ni won tun ma je alasise papo pelu awon osise ajo INEC o lasiko ibo ni afikun oro yi na lo pe fun iyara kankan lati seto gbigbe owo kale abi awon anfani yowu ele to sese yana ko je ti ti eto ajo idojutofo abi tofo iku abi ke iranwo fun ti eto ilera gbogbo fun awon agunbaniro ti o ba sese ko je pe lojo na won fara kasa won de ru orun tabi awon ti won ba fara pa latara wahala to ba sele nigba ti won si lu won lasiko ibo irawo ebe si ina lo waye loni o lasiko ti abewo won sele latodo alaga ajo INEC gangan ojogbon Josh amupitan ti office ti adari agba ti ajo NYSC to nbe ni maitama ni ilu Abuja won ni ogagun Nafio na lo so re di mimo ipe to gbogbo nta wa nbere fun yi o to ba le din te le muse te si muse yo ma je nkan koriya fun awon agunbaniro gbogbo won si ma fe lati kopa nibi eto idibo gbogbo gege bi alajo sise papo ad hoc staff pelu awon osise to je ti ajo INEC gangan nu o won si se ojuse won pelu ikoratan ati yagagara gege bi omo orilede Nigeria to oto bakan na lo ro ajo INEC lati titi je ko ya kankan gbigbe sita oruko awon agunbaniro ta ti fa kale ta ti yan ti won ma sise gege bi awon osise labe ajo ti INEC lasiko edibo yo to ti fagi sabi oro na wipe yi yo je ki eto ati ilapa eto gbogbo ko wa ni ipalese sile saaju ojo edibo gangan kaluku o ti mo bi tin lo adari agba ohun lo wa gbe osuba kare lai fun ajo na INEC o lori atileyin to tin se bo fun ajo ti leto agunbaniro ti NYSC le to je pe awon tin ri awon ajosepo kan se lati pase won na ni awon si tin se opolopo awon ise mi latara nti won ti fi oruko awon dalaba fun awon elomiran ti won si ri pe bo tin wi be na ni won ba be wayo akole iroyin daily post lo gbe eto edibo tin bo lodun 2027 e tubo jawe sobi fun igbayegbadun awon agunbaniro ti o ma je alajo sise papo pelu awon osise ajo ti INEC oro latodo adari agba ti ajo leto isirun ulu agunbaniro brigadier general Olakunle Nafio on le gbo were yen o
2: eja lo se aka apolowo oja kade o ni kete ta ba dari pada de lati ka apolowo oja bala to gbeyin lori ti futedo royin fun taro yi latunwo eku kale
1: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
4: Apero ìgbafẹ́ lágbàáyé tọdún ní tó ti súnmọ́ sílé. Ìdí èyí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́lájúlọ Ṣèyí Mákindé ń pe gbogbo ènìyàn sí àpérò ìgbafẹ́ lágbàáyé fún ti ọdún 2026 nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kejìlá oṣù karùn-ún sí ọjọ́bọ Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ní gbọ̀ngàn International Conference Center tó wà ní Fásitì ìlú Ìbàdàn. Àkòrí tọdún yìí ni láti ṣe abẹ́lé ṣẹ́ka àkóso pípele ẹ̀ka ìrìnàjú tó fẹjú from groundwork to governance building tourism that endures. Àpérò náà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìrìnàjú yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ sáwọn ibùdókọ̀ kan bí Ọ̀yọ́ State ATC, Fashola, Iyake Lake àti àbẹ̀wò sí oko eré sinimá àgbéléwò ti CAP, CAP Film Village. Ara ètò tí yóò tún wáyé níbi àpérò lọ́jọ́ mẹ́ta náà ni wọ̀nyí. Ìdúnàdúrà nípa bí ọwọ́ iṣẹ́ ṣe lè yá síwájú sí ilé ka okoòwò, àfihàn àṣà àti ṣe wa, àṣálẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú pẹ̀lú gómìnà àti fúnni lámì ẹ̀yẹ. Wàyé, wọ́n pe àwọn onímọ̀ nípa ìrìnàjú, àwọn olókoòwò àti àwọn abẹ́nà ìmọ̀ láti wá péjú pèsè síbi àpérò náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí. Ẹ tẹ̀lé hashtag it's Oyo State 2026 lórí ẹ̀rọ ayélujára gbogbo. Àpérò ìgbafẹ́ ti tàgbáyé fún tọdún nìí nípínlẹ̀ Ọ̀yọ́ yóò lárinrin. A ó máa retí yín.
5: Tomato sachets. O so ni o. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tin ba fi sebe, jollof rice tabi spaghetti. Awọn ori atun yo. Ounje mi a dun si. Sonia tomato mix n je ki ounje dun.
6: Rolexbet, where sports come alive. Join the game and promo on the site or app. Win an iPhone 16 and cash prizes up to 750,000 Naira. Enter promo code NIGERIAAN and boost your game. Rolexbet, game on. Together in the game. Bet responsibly. 18 plus. T's and C's apply.
7: Ìtò méjì omi òun gbọ́n lọ́mọ rẹ̀ ṣíbí òdú kan àti iyọ̀.
8: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
8: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
9: Since 1984, Sunu Assurances Nigeria PLC has practiced insurance business in Nigeria. Today, as a member of the Sunu Group, with presence in 17 African countries, we move forward towards becoming the leading insurance business in Africa. We invite our valued shareholders to participate in our capital raising of 9.3 billion Naira through a rights issue of 2,075,285,714 shares of 50 kobo each at 4 Naira 50 kobo per share on the basis of 5 shares for every 14 shares held as at Thursday, 12th of February 2026. The acceptance list opens Monday, 13th of April 2026 and closes on Wednesday, 20th of May 2026. Hurry, collect your rights circular and complete your acceptance form to retain your beneficial holding in the company. Consult your stockbroker or professional advisor for guidance. Sunu Assurances Nigeria PLC. Insurance, our business.
10: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
10: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
11: Me and Maggi,
10: so good together.

àwọn àgbà nílẹ̀ Yorùbá ní àríṣe la rí kà ṣùgbọ́n àwọn náà ló ní ọtẹ́ ni kì í pòdù ọ̀ya ó máa gbọ́ nǹkan àwọn ìjìlágbára lọ báyìí bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ alátakò igán mọ̀ wọ́n sì ń rá àwọn iṣẹ́ ribiribi tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ń ṣe bí ọjọ́ mélòó sẹ́yìn bílíọ̀nù mẹ́tàlémílíọ̀nù mẹ́sàn owó ẹ̀yáwó kàwé fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì mẹ́rọ Lautech làárẹ̀ Tinubu buwọ́lù bẹ́ẹ̀ làárẹ̀ Tinubu tún buwọ́lù owó iṣẹ́ àgbàṣe àwọn ọ̀nà yìí ojú ọ̀nà òṣogbo ìwé ìbàdàn 90 kìlómítà lé mẹ́sàn bílíọ̀nù 84 owó náírà ojú ọ̀nà ìbàdàn sí Jébúòde kìlómítà 96 lé 2 ọ̀dúnrún bílíọ̀nù 95 ojú ọ̀nà òṣogbo Àkòdágbọ̀ngàn kìlómítà 99 lé 2 bílíọ̀nù 101 kan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èròngbà ìrètí ọ̀tún rẹ̀ tí ń sèso rere bẹ́ẹ̀ ló sì ń tẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà tá à pò ń gbẹ rẹ̀ yóò wá lásìkò Tinubu yìí mọ́gàjì wọlé Arísíkọlá alákòóso àti olùdarí fún ìkéde ilé-sílé fún ọ̀rọ̀ ìròyìn àtàwọn ohun tó kara àlù níwọ̀ oòrùn gúúsù fún Tinubu south west house to house local media coordinator ló ń kéde

0: Splash FM 105.5.
1: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
3: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
3: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ. Kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ìtọ̀ méjì omi òun bọ lẹ́mọ̀nì sórí ìdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Sonia tomato sachet.
4: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: Odi tó lè bára lórí yẹ́.
6: Ó lọ mú agbára kún agbára ni.
5: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
7: Kájọṣe, ìwẹ̀tàgbà kájọṣe
5: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o.
8: Ẹ wá fi kẹ́gbejò lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́.
9: 5 PM Friday.
8: Àti gbangba làṣáàta. Láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé.
9: 11 AM Saturday.
8: Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A.
5: Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mú owó.
8: Ẹ mọ̀ pé kò lè dán ọ̀rọ̀ rẹ̀.
5: Ó máa fọná sójú kẹ̀kẹ́.
8: Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta.
5: Ẹ̀yin kọ́ yìí
8: ẹ mọ̀ ní ìsìn.

0: fífò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: fẹ́ jẹ́ nǹkan lúrò láàárọ̀ tó kọ́ tó di pé màá kan lu agba mi ìròyìn ẹ lè wò wá ní kànì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gẹ́gẹ́ bí mo ṣe sọ splash fm 105.5 ìbàdàn bẹ́ẹ̀ sì rèé ẹ jẹ́ bọ́ sójú òpó káàṣì ẹ̀ kàkà kí sápá kó fi ẹ́kàj cruise mo ní o mọ́ káàṣì ẹ̀ mọ́gọ́ kí ẹ̀ *347*1004*#*347*1004*#. Mọ̀ wípé lákòókò yìí iléyà jackpot ti wà iléyà cashpot ń bọ̀ ń ta daily draw ó wà ń bẹ̀ friday cashpot òun náà wà ń bẹ̀ ṣe rí wípé ó pọ̀ rẹkẹrẹkẹ ó pọ̀ jákujáku ó pọ̀ rúdurudu ní lójú òpó káàṣì ẹ̀ aláàfẹ́ da yín lágara sẹ́ *347*1004*#. Bẹ́ẹ̀ sì rèé ẹ lọ sójú òpó www.cashier.ng www.cashier.ng ẹ o kó tó di pé mo kó lórí ètò já wọn sí láàárọ̀ tòní ìjà yín ibi tó wó wà ẹ ṣe draw instrument tí ó jẹ lórí ètò já wọn sí lóòrò ọ̀tí tòní. Ókè ẹ jẹ́ ń lọ lóòrò yìí nísànsán kí mo látòrí eré ìdárayá orí ọ̀dàn torí wípé àjọ lórí sí eré ìdárayá orí ọ̀dàn nílẹ̀ adúláwọ̀ confederation of african athletics àwọn náà ni wọ́n ti kéde o tí wọ́n sì ti fìdí ẹ̀ múlẹ̀ àwọn orílẹ̀-èdè náà mọ̀ gbàlejò eré ìdárayá orí ọ̀dàn títa àwọn ọ̀dọ́ ní eré ìdárayá orí ọ̀dàn tilẹ̀ adúláwọ̀ ẹ̀ tí wọ́n gbà á 2027-2028 wọ́n ṣe máa gbà tí 2030 wọ́n mọ ọkọ̀ wọn jùlédè orílẹ̀-èdè botswana orílẹ̀-èdè mauritania àti orílẹ̀-èdè algeria àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni wọ́n ti ṣe tán o láti gbàlejò àwọn ìdíje orílẹ̀-èdè botswana òun náà nìròyìn jẹ́ odi mímọ̀ pé wọ́n gbàlejò african senior championship lọ́dún 2028 nígbà tí mauritius táwọn tiwọn wọ́n ti fún wọn láǹfààní láti gbàlejò ìdíje lọ́dún 2030 yẹwàrí fún pèlè ti àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè algeria yóò gbàlejò eré ìdárayá orí ọ̀nà táwọn ọ̀dọ́ nílẹ̀ adúláwọ̀ ní àwọn ọ̀dọ́ tó jẹ́ rúwọ̀n làbí ọdún 18 ọdún ìyẹn lọ́dún 2027 bí gbogbo ẹ̀ bó ṣe máa wáyé nìyẹn ìpinnu yìí ó wáyé o láti rí wípé àgbéga àti àyípadà tó lórin ó bẹ̀rẹ̀ ìdárayá orí ọ̀nà nílẹ̀ adúláwọ̀ tí ẹ pa àwọn orílẹ̀-èdè lọ́lọ́kan òjọ̀kan àwọn náà wọ́n ń jẹ́ àǹfààní wọ́n ń jẹ mùkúlùmùkẹ́ mùkúndùn gbígbàlejò àwọn ìdíje eré ìdárayá orí ọ̀dàn lọ́lọ́kan òjọ̀kan ókè tó dẹ̀ jẹ́ wípé àwọn eléré ìdárayá tán lẹ́nu ń bẹ̀ tán ti kópa ní global stage ni nínú ìdíje olympics commonwealth ni àti world championships lóríṣiríṣi òun náà ni wọ́n máa gborí wọlé ẹwẹ́ 3-time african champion ìyẹn eléré ìdárayá short put chukwu ebuka enekwechi òun náà ìròyìn ti jẹ́ kó di mímọ̀ pé kò ní láǹfààní láti kópa ìyẹn ní confederation of african athletics ìyẹn ìdíje eré ìdárayá orí ọ̀nà tilẹ̀ adúláwọ̀ tìlú àkúrà orílẹ̀-èdè ghana tó gbàlejò ẹ̀ tó máa bẹ̀rẹ̀ yẹn lẹ́ni lẹ́yìn ìgbà tó ti withdraw kúrò nínú ìdíje náà ìdíje ọ̀hún yóò wáyé látọjọ́ 12 ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026 níbi tí ní pápá ṣeré ilé ẹ̀kọ́ gíga fásitì orílẹ̀-èdè ghana yẹn university of ghana sports complex ọ̀hún ni ó ti wáyé bẹ́ẹ̀ sì rèé orílẹ̀-èdè nàìjíríà àwọn tí wọ́n múlẹ̀ láti mọ́ ṣe dáadáa nínú eré ìdárayá short put fún wọn pàápàá jùlọ ṣíṣojú ilẹ̀ adúláwọ̀ láti rí chukwu ebuka enekwechi bákan náà lágbọ́n ti tàwọn obìnrin jessica oji òun náà ó ní àkọsílẹ̀ eléyìí tó dáa o ṣùgbọ́n fúndí èyí african champion lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ kò ní jẹ jáde ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà lágbọ́n eré ìdárayá short put orí enekwechi ó ti ní wípé òun ò ní láǹfààní láti pa wáyé bẹ́ẹ̀ sì rèé yíyọra rẹ̀ jáde kúrò nínú ìdíje yìí ìyàlẹ́nu ló jẹ́ o lẹ́yìn tó jẹ́ wípé enekwechi ní simbin classic eléyìí tó wáyé lórílẹ̀-èdè south africa ní simbin classic ó de ó láǹfààní láti kópa ńbẹ tó dẹ ṣe ipò kíní eléyìí náà ló wá wò pé kí ló wá lè dé òfin lòun ò kópa yẹn nínú ìdíje eré ìdárayá short put ìyẹn ti ìdíje àwọn agbọ̀dọ̀ nílẹ̀ adúláwọ̀ lọ́dún tó kọjá ó fàkọsílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ tí ó ju 22 meters lọ nínú eré ìdárayá short put tó dẹ̀ fi tàn yín tó fi lélẹ̀ ẹdẹ̀mọ̀ pa arákùnrin yìí ó ń ṣe dáadáa lágbo eré ìdárayá orí ọ̀dọ̀ ẹwẹ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n káwọn orílẹ̀-èdè bíi ghana ti orile ede bi Canada, Germany, America. Na ni won ti kick abo si ilu Eko ni papa asele molade okoya Thomas Hall. Ele to wa ni Teslim Balogun suru lero ni ilu Eko tori wipe WTT Contender Series tilu Eko fun ajo ton se le dara we la fi gba lori tabili lorile de nile Adulawo Olede Nigeria won gbalejo eyen ni ilu Eko to re pe lara awon orilede ele ti won ma gbori wole an gbori wolu Eko lorilede Nigeria as orilede Japan South Africa orilede Japan orilede South Korea orilede Germany orilede France bakan na awon agbaboro lu awon elere daraya bun la fi gba lori tabili lati orilede bi Denmark US, India, Portugal, Romania, Cameroon, Benin Republic, Belgium, Canada, Togo, Netherlands, Orilede Ghana, Wales, Egypt, Italy, Orilede Chile, Slovenia, ati Orilede Nigeria ti o gbalejo DJ best eran to ba gbogbo oroke $100,000 ohun na eni won mu lole ilu Eko lara awon idije World Table Tennis Contender Series to ma waye bi mewa re ilu Eko ni won mu o to gbalejo ti le Adulawo papa julo orilede Nigeria gege bi ti se alaga gbon Adesoji Tayo gege bo se je ko ni mo to si fi die mule ko awon orilede won tin de de mo gbagbe ipe World Contender Series kan lo lowo nilu London Sunday ti to le ti tenu bodu le lo lo yi ilu Eko ohun na ohun ni opo ohun lo sunkan be tournament atokunrin ta tobirin na ni won ko pa nbe Olede Daraya meji le ni ogun ton je single agbon double awon meji di logun ton jo mura won ni pele meji pele meji ohun na won ko pa nbe ewe e je lo sun Olede Daraya bo la fowo ju sajo to de je ko to Olede Nigeria ni e mo wi pe okay Olede Nigeria lenu lo lo yi lopin ose ta lu tan yi won ti yan oluko ni mi fun iko D Tigers Olede Nigeria to de je wi pe Daniel Visdale ohun na ni won yan o gege bi oluko ni D Tigers Olede Nigeria e ma gba arakunrin yi o ti fi gba kan ri ko iko Memphis Grizzlies ati New York Knicks inu league idije NBA lorilede America amọ lenu lọlọ ti Nigeria ti wa yan gege bi olukọ ni ko D Tigers iroyin tin je odi mimo awon elere daraya NBA tan je bi omo Nigeria bi Desmond Bain ni ehun na ni won tin tawo si won si tin sewo si o pe bo wa ni e wa gba folede Nigeria pe Desmond Bain ni lo ni odun to koja ohun na je ko di mimo pe no wo ohun o to n ba le soju orilede Nigeria ile daraya Orlando Magic ni ije NBA bakan na Aaron Nesmith bo wa pata awon na ni won gbori wole o sese ka won yoju o iyen lati kopa iyen fun orilede Nigeria Visdale ohun na ni o mo bi o se ko orilede Nigeria soji lati ni pe won mu ticket lo kopa ninu ije Olympics lodun 2028 lati bi a je lo sinu league agboje orilede Nigeria mo e mo gbagbe pa le wo wa ikoni bandore Facebook flash fm 105.5 Ibadan be ba ti tesi o se kete lemo obi nkan se lo ni daga iyen laaro ti tu ni o da ninu league agboje orilede Nigeria ye Nigeria professional football league awon oroyin latenu awon oluko loloko ojo kan in benta oluko ni ko Rivers United oluko ni Finidi George ohun lo ti je ko di mimo owo George anybody o amo ohun Finidi ohun fe je ke mo pe iko Rivers United ki se pa awon fe ja ticket lo ko pa nu je leku je ko ti le Adulawo nikan o awon fe ri daju wi pe awon gbe league agboje orilede Nigeria Rivers United na jawe olubori na fi ya je Victorious lo ku ese pelu ami ayu meta si meji to de je pe ami kan pore na fi wa leyin Rangers International ti lu Enugu eleyi tohun wa loke tete tabili be Rangers eleyi ta wa loke tete tabili awon na fi ya je Better Insurance lo ku ese nilu Enugu ami ayu meji si eyo kan ni gaga bi Finidi se ba awon oniroyin soro leyin ifigagbaga re pelu Victorious o je ko di mimo ipe ewo lati bi odun meji seyin to n su wa nu ko awon ti lock off champions league amọ ka won gan gbe league jo ka won fi league somo ka won fi gbejo ga won ka ta won gbagbe yi o le die alamo awon ri daju pa won jawe olugbo amọ in ta won fe se ni pe pelu ba won ti se mo pa won o mu ticket lo pa nu je lekun je kun dile adulawo awon fe ri daju pa won gbe league ni okay awon alakoso iko egbe agbabolo abia warriors nilu abia awon na ni won ti je odi mimo ipe oluko ni won imama amapakabo atokolara awon osise won Bethel Oji ohun na Bethel Oji Kalu eba ohun na ni won ti je odi mimo wi pe won ti suspend won kuro ninu to ba ni se pelu kan ti ko egba gba bolu ohun ti won ba n se lakoko yi kan lo ro kun le in ta si fi kan won ni wi pe act of insubordination ta ba pe so pe yan wa insubordinate tori wi pe ni yen o gba awon kan ti won fenu ko le lori ninu iko ohun abi n ta ba ni omo se awon yin o kin se ta ba ni si ya bi na mo so abi ko je wi pe won ni strong opinion abi ko je pe wahala awon ti mo n po jujuju ta mo ka ko insubordination ni o wa mu awon alakoso ko egbe agba bolu Abia Warriors ti won kede pe Bethel Oji atun ati imama mapakabo ti se oluko ni won won ti kokko lo rokun le na iyen ni akoko ti won fi woju suru si oro won leyin eleyi ohun na lo ni en to je wi pe ike soro mu eni ti se e to fi gba kan ri je asole orilede Nigeria ati amugbalegbe ati amugbalegbe re ni won ti ni ki won wa iyen gege bi oluko ni ninu ko kan take charge kan dide fuya o se bo si yan si okay ikma atomo lara iko agboje obirin orilede Nigeria iyen Super Falcons o ni royin ti lu photo si ale ti o pe ko to di wi pe idije feyele adulawo sa waye won sa ti fi friendly kan je won lori o ilu London ohun na si ti gba ori Jamaica ohun na ohun ni won ma koju gege bi re gege bi se je ko di mimo ipo orilede Nigeria international break kan yo wa fa won obirin lati ojo keta le ni ojo keta le loju ojo keji di logbon osu karun odun ta wa yi o da je wi pe awon iko won tun le fi gbaradi fun idije feyele adulawo awon obirin won a lo lede Morocco iyen ni odun ta wa yi wa je po lede Nigeria ohun na ni won ti wa ni won kojo lede Jamaica o inu ifigagbaga olore sore eleyi ti won ma gba ipma atomo lara ban kan wara le laro tun ni
1: akojumarale akojumatokun
0: oda Super Falcons won ti gba riwo wa won gbogbe wa ariwo ta n pa e ba la fe grade B friendly ni kini kan la fe lagbaja la fe tamedu la fe awon ti gbe wa awon ti gbe de bayi o fikagbaga olore sore fun iko Super Falcons orilede Nigeria ilu London na ti ma gba koju orilede Jamaica but if o gba awon window to siku a gba se ka ni ka sa gba be ni ka gbe le mora pe o fun mi koto lo je oju kokoro abi nkankan ko fun mi lara se asi gbadan gba ka mu bayi
1: o si nkan to fe se si tin to ba ti ju yan lo Yoruba lo le ju ninu ṣùgbọ́n ká rí i pé ìkan tẹ́mi rí bẹ̀ ni pé àìka àwọn agbábọ́ọ̀lù yìí kún òun ni àwọn àjọ nff tí wọ́n tẹ̀ láti prove torí pé kò dìgbà tí wọ́n bá tó ń ṣẹ̀ṣẹ̀ ń pariwo pé ẹ fún wa ní friendly match kẹ tó lè fún wọn nǹkan tó yẹ kó wà ní kẹ ti máa bù fún wọn wọn ti mọ̀ pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe èmi ni pé ìtàn fún wọn yìí náà ká dúpẹ́ náà ni pé wọ́n tiẹ̀ ṣe wọ́n tẹ̀ sí fún wọn.
0: ká dúpẹ́ pọ́n ṣe kan tí wọ́n bá ṣe rárá sá lọ́lọ́pàá.
1: ètò ìtẹ̀ tuntun sókè ta tí ẹ ṣe pé bóyá ẹ tún wá gba pẹ̀lú cameroon ni wọ́n tún wá fún. èmi rí i pé kákí wọn náà ni torí pé tabawo ní ìsìn báyìí àwọn arábìnrin yìí bọ́ ṣe polongo èmi lérò wípé tó bá máa fi di ìfiga ọlọ́rẹ̀ sọ́rẹ̀ mi tó bá tún máa wáyé wọ́n tún ṣe dáadáa jù báyìí kí ikọ̀ Super Falcons kí wọ́n gbà bẹ́ẹ̀ kọ́ fi.
0: torí nísìnyí ìdíje fẹ́lẹ́ adúláwọ̀ inú oṣù keje òun náà ni ó máa láǹfààní láti wáyé a sì nílò àwọn agbábọ́ọ̀lù yìí kí wọ́n fit kí wọ́n ṣe dáadáa ọlọ́run ló kúkú lẹ́mìíràn ọlọ́run padà kọ Super Falcons yóò kọ àmọ́ ṣe. ok ẹ jẹ́ kó lọ́pàá bẹ́ẹ̀ kí n lọ sínú ìdíje unity cup eléyìí Nigeria náà kópa ń bẹ̀ nílùú London òun náà ló ti máa wáyẹ United Kingdom ni onati ma gba UK Zimbabwe ajo ton so la la fisi pa lolede na lolede Zimbabwe awon na ni won ti sa won omogun won won ti sa won jo won ti ju won ta saju ififiga gbaga unisico ile ti Nigeria ile ti won ma gba iye koju won lolede Zimbabwe o koju lolede Nigeria ni ipele to kogun si asika pa semi final idije oni lati mu aye lati ka gba iye ni osu ta wa ni e ko unity cup yi yo waye lati ojo kerin di ni

0: àtúrè bára lórí yẹ.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà. Ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o. Ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago márùn-ún ìrọ̀lẹ́. 5 PM Friday. Àti gbangba làṣáàtà. Láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé. 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mú owó. Ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: lo fe Madrid tun de gbe nkan se ri lapa abe yen niyan e ja loju oja so ti play ka se a ni pe yi ko to losan yi o *347*1004*1# tabi www.cashier.ng mo ri comment yin en tin kuru tin galegbe mi lára àwọn ICT wa nu ọmọ mi ni ọba yẹmi ọmọ mi èmi tí mo tréènì ẹ leléyìí látẹkọ èmi mo mú wá ìbàdàn àpòtẹ ká sọ wá látẹkọ ń bẹnu lé mi dì sìn Desmond Adégbòye ga àgbà wo upmayu ẹni tó ń tré bàbá tó tréènì àwa lélẹyìí èmi tó tréènì mi lélẹyìí èmi lèmi tréènì ọba yẹmi òun náà ti láwọn ọmọ kéékèèké tóun náà ń tréènì náà lápọ̀dọ̀ tiẹ̀ náà step by step lọ́rọ̀ ayé bí nǹkan ṣe rí nù èmi jókòó lẹ́gbẹ̀ẹ́ kóòtù mi tréní tèmi náà jó ó dúró sẹ́gbẹ̀ẹ́ tèmi náà *347*1004*1# tàbí www.cashier.ng ẹ já lójú ọjà kádébà bádékátẹ ìwájú ẹ kú kalẹ̀.
1: Chai, my head oh.
2: Oga landlord, why you dey shake like ceiling fan? My village people don't come again This one with your body hot so. You don't do test?
1: Yes, see result oh.
2: Oga landlord, no be your village people. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am.
1: Thank you Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumifantrin, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
4: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
5: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
6: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
5: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
6: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
5: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
6: Rárá àti rárá.
5: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
6: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
7: Àpérò ìgbafẹ́ lágbàáyé tọdún ní tó ti súnmọ́ sílé. Ní èyí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́lájúlọ Ṣèyí Mákindé ń pe gbogbo ènìyàn sí àpérò ìgbafẹ́ lágbàáyé fún ti ọdún 2026 nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kejìlá oṣù karùn-ún sí ọjọ́bọ Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ní gbọ̀ngàn International Conference Center tó wà ní Fásitì ìlú Ìbàdàn. Àpérò tọdún yìí ni láti ṣe abẹ́lé sẹ́ka àkóso pípele ẹ̀ka arìnàjú tó fẹjú from groundwork to governance building tourism that endures. Àpérò náà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ arìnàjú yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ sáwọn ibùdókọ̀ kan bí Ọ̀yọ́ State ATC, Fashola, Iyakele àti àbẹ̀wò sí oko eré sinimá àgbéléwò ti CAP, CAP Film Village. Ara ètò tí yóò tún wáyé níbi àpérò ọlọ́jọ́ mẹ́ta náà nìwọ̀nyí. Ìdúnàdúrà nípa bí ọwọ́ ṣẹ́ṣe lè yá síwájú sí lẹ́ka okoòwò, àfihàn àṣà àti ṣe wa, àṣálẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú pẹ̀lú gómìnà àti fúnni lámì ẹ̀yẹ. Wàyé, wọ́n pe àwọn onímọ̀ nípa ìrìnàjú, àwọn olókoòwò àti àwọn abẹ́nà ìmọ̀ láti wá péjú pèsè síbi àpérò náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí. Ẹ tẹ̀lé #itsoyostate2026 lórí ẹ̀rọ ayélujára gbogbo. Àpérò ìgbafẹ́ ti tàgbáyé fún tọdún ní nípínlẹ̀ Ọ̀yọ́ yóò lárinrin, a ó máa retí yín.

0: Ẹ̀káàbọ̀ padà látọjú ọjà. Ìkọ́ni ti Splash, Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbálé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta lẹ̀tọ̀, ọ̀tá jẹ́ òpin ní ògbọ́dọ̀ voice out. Ẹ wò wá, ní ìkọ́ni ìbánidọ́rẹ̀ ti lé iṣẹ́, kò sí Facebook báyìí, ẹ máa bọ̀ TikTok. Àti jáni olóko dáná sport actor, TikTok ni ẹ máa bọ̀. Bí nǹkan ṣe rí nù. Ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan fún ikọ̀ ti Barcelona. Bàbá sọ nípa Ronald Koeman, tó tún jẹ́ olùkọ́ni wọn ọmọ bíbí orílẹ̀-èdè Netherlands. Òun ló ti pe àwọn alákòóso kan Barcelona ṣàkíyèsí pé ogo fẹ́ dá lápá o. Òun ní ìgbésẹ̀ táwọn alákòóso kan Barcelona fẹ́ gbé láti mọ́ sọ fún ikọ̀ Manchester United pé tí Man U bá ti lè gbà kí wọ́n gbé Marcus Rashford ní àdéhùn aláyàlò sáà kan sí. Ìpé wọ́n dá Marcus Rashford padà sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U. Ronald Koeman ní bó ṣe yíyá kẹ́ẹ̀yá, bó ṣe kíkó kẹ́ẹ̀kó. Ẹ gbúdọ̀ dá Marcus Rashford padà sínú kọ Man U, ẹ gé kajẹ́ kábàámọ̀. Ronald Koeman ló sọ bẹ́ẹ̀ o. Ó ní àdéhùn tẹ fi sí àdéhùn Marcus Rashford ńgbà tẹ fẹ́ gbé ládéhùn aláyàló ń jọ́ kìíní àná pé tó bá ṣe dáadáa o, ẹ̀sán 30 million euro tó ṣe dédé 26 million pounds. Ó ní sẹ́yìn ò mọ̀ pé ẹ jẹ́ promo ni mọ̀nàkà ẹ̀. Marcus Rashford tẹ́ ń wò yìí, ó ju player 30 million lọ ṣùgbọ́n àwọn alákòóso kan Man U yẹ mọ̀ pé bí wàhálà bá dé báyàn, wàhálà tẹ̀mí èèyàn ò gbé làákà èèyàn ò kí ń pé gbogbo tán bá fi lọ̀yàn lèyìn ó mọ̀ gbà kódà tán bá ní sẹ́yìn ó jẹ búrẹ́dì àtẹ̀kọ èèyàn ó nìkan gbé wá tó jẹ sùn àtẹ̀kọ èèyàn ó ní ẹ gbé wá sómógì kan mọ́ wá ẹ̀bà sí èèyàn ó nìkan gbé wá ń gbà wàhálà ti pọ̀ jù. Gẹ́gẹ́ bí Ronald Koeman gẹ́gẹ́ bó ṣe jó di mímọ̀ nìyẹn o. Ó ní tí wọ́n bá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U padà ní Marcus Rashford wọn ó jẹ̀ka o. Lákọ̀ọ́kọ́ ná, tẹ́ ẹ bá fẹ́ ra pléyà bíi Marcus Rashford pẹ̀lú experience tó ti ní àti qualities tí ń bẹ lára rẹ̀, kìí ṣe pléyà tẹ́ ẹ lè rà ní 30 million o. Pàápàá jùlọ pẹ̀lú statistics ìyẹn stats ẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona látìgbà tó ti dé láti inú ikọ̀ Man U. Bó ṣe kẹ́ ẹ lọ yá owó ó yá san díẹ̀díẹ̀ ni o. Bóyá ẹ lè lọ yáwó lọ́wọ́ bàbá àdìbò. Bàbá àdìbò máa ń yáàyàn lówó. Bẹ́ẹ̀ bá lè lọ yáwó lọ́wọ́ bàbá àdìbò. Bàbá àdìbò ẹ̀gbọ́n mi. Oníwà tútù bí àdàbà. Bó bá ti dọ́dọ̀ bàbá àdìbò, bá ló fẹ́ fowó rọ̀bọ yóò yọ lówó. Bó ló fẹ́ fowó rajá yóò yọ lówó. Ẹ̀yin Barcelona ẹ lọ bá bàbá àdìbò yóò yá yín lówó. Ronald Koeman ló sọ bẹ́ẹ̀ pé ẹ mọ̀ dá padà o. Bẹ́ẹ̀ bá dá padà yóò dùn yín. Torí tẹ́ ẹ bá fẹ́ ra pléyà tó ní quality sí Marcus Rashford, ẹ ní bóyá bíi 70 million ó kéré tán nù. Ẹ̀yà jẹ́ bẹ́ẹ̀ ẹ ti jẹ promo ti yín nù. Láti bẹ̀yẹ ká sun ọwọ́ iwájú *347*1004*#, tàbí www.cashier.ng. èyí tó fi gbórí wọ káàṣì ẹnu lọ́sàn-án yìí àwọn èèyàn tó máa gbọ́ pẹ́ yàtọ̀ sí winnie ojoojúmọ́ yẹn mo sọ fún ọ pé tíkẹ́ẹ̀tì tó ń play yẹn àǹfààní mẹ́ta ni winnie ojoojúmọ́ cashport friday àti layer cashport ti ń bọ̀ yìí téèyàn kó ti jẹ 500,000 àtàgbò nínú ìdíje ti championship ṣáájú ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ó mọ̀ wáyé ìyẹn lénìí láàrin ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Middlesbrough àti ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Southampton. Àwọn alákòóso kan ti Middlesbrough wọn kọ ìwé sí EFL. Ẹ mọ̀ pé EPL ò ní ṣe àmójútó líìgì àgbà ọ̀jẹ̀, EFL ní ṣe àwọn àmójútó láti ibi championship wọ bóyá bíi Ligue 1. Ikọ̀ Middlesbrough kọ ìwé sí wọn pé ìdí ìfigagbága tá a fẹ́ gbá lè ní ìlàgò mẹ́jọ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì championship playoff. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ti wáyé ọ̀mí ayò òdòdó. O ní wọ́n ta nílé Middlesbrough ti wá wà lókè ìta báyìí. Kí ni tó ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀? Òun náà ni pé won ni won ke fi enikan lara awon assistant coach ikwegbe agbabolu ti Middlesbrough abi ko ti Southampton ni bu ba igbaradi ko ti Middlesbrough o wa spy elezi tako ilana ti a fi gbe bolu alafese gba kale o wa wo gogo bi won se igbaradi ni ojo Thursday to koja lose to koja ojo Saturday ni won gba igbese akoko mi ayododo won gba igbese lekeji leni laago mejo asale oni won gba igbese lekeji ikwegbe agbabolu ti OCD won ti na mi wo ni semi final akoko ninu dije championship playoff le to tumo si pe en to ba yanyo ninu Southampton ati Middlesbrough ni o lo koju OCD iyan ni ipele asekagba en gba wa gba asekagba ohun championship playoff nu final to gba ohun oni o si keta awon oni o si kerin awon meta to ti qualify tele lati championship mo bo ninu dije league legacy ni sa to bo baba so nipa iko ti Middlesbrough ni in ti Southampton se yo da o ikan lara awon amugbalegbe oluko ni won wa ran wa si stadium awon lojo Thursday ko wa wo ba won se train ko mo wo tactics gbogbo e ko lo so fun iko Southampton ona ti won gbagbe ro awon won wa ti so fun yefe pe ewo ejo Southampton danu in to se yi o ta ko bolu alafese gba e delete e ku nbe e mo ja wule gba second leg ejo egbe point fa wa ka wa lo koju OCD lase kagba bo ti se pe won ti fi esun kan Southampton o e mo gbagbe pe iru nkan ba isele lodun 2019 nigba ti Marcelo Bielsa to je oluko ni kan ti Leeds United lara awon assistant coach ti e na won ke fi e ni ko ba igbaradi kan ti Derby County lodun 2019 o na lo spy o lo wo bi ogbon ti Derby County fe gba gbogbo to to moju ko mo ke won da won mo won se lo pe awon olopa nu pe e to duro lo kan yi ki so lolufe Derby o ko si lara awon stadium worker o ko si lara awon stadium workers ikan lara awon Southampton ni ikan lara awon Leeds United ni o da yin loju won ni be ni bẹẹni a ṣe ẹ ti gbagbe njọ oni ita pade o lo joko si bi apa bi so oni won se lo wo picture nu bari ah ojo o gba jọ to to ba won lopa si munu ngba ti won fe mo da give olu ni esun jeje won ran won lawo lati nu kan ti Leeds United ni asiri pada tu nigbẹyin gbẹyin won fine oluko ni Marcelo Bielsa pe iwo na lo ran won wa won fine e ni £200,000 lodun yen ṣugbọn ikọ ti Leeds United awon won sanwo ohun pe inta afẹ lo se ikọ Southampton na ti a se re bayi ka ma reti ejo ti won da Southampton bi nkan se rinu *347*1004*1# tabi www.kashe.ng where we want TikTok at Sijani Oloku Dana Sport Actor ninu dije league legacy eja wo be lowo kan won ni sai Olorun ni je ki won ge eyan pa won ni agba bọọlu ti won ge ju ninu dije league legacy nibi ti won ba de yi o ki won ti pari gbogbo e eni ti won ge ju won ni baba Casemiro ni won ge ju oni player ti won ge ju ninu dije APL won ni igba 77 loge akole 47 times oni won ge Casemiro ni sai agba bọọlu fun ikọ ti Manchester City baba nso nipa Jeremy Doku oni agba bọọlu to ni takeons to poju agba bọọlu to gege ju ni sai limbi ti ba league dey 107 successful takeons pe won ge eyan daada 107 lo eyan lo ti ge ki se pe ko ge eyan kan le meji o gbogbo iye igba to koja lara eyan 107 lo ti ge jan ba lo wo awon to ge ju Trent Alexander Arnold yo wa nu won yo wa nu won iyan ni joni ṣugbọn eleyi o gbe dani tan yan ona lo ge eyan ju Bukayo Saka ni agbábọ́ọ̀lù to create chances to pọ̀ jù nínú díje league legacy níbi tí wọ́n bá league dé mò ń sọ o 60 chances o ni Bukayo Saka ló ti create nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal òun náà sì lagbábọ́ọ̀lù to create chances to pọ̀ jù nínú díje ti EPL ẹja sọwọ́ iwájú olùkọ́ ni tó mọṣẹ́ bí àgbà ní wakù epo bàbá ń sọ nípa olùkọ́ ni Wayne Rooney ti gba àwọn olólùfẹ́ kan ti àwọn alákòóso kan ti Man U ní mọ̀ràn yìí pé láti jọ yìí ẹ decide lẹ́ẹ̀kan náà ṣé ẹ fẹ́ kí Michael Carrick ó tẹ̀ wájú ni àbẹ́ gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ti ẹ jẹ́ àtètè mọ̀ báyìí o ti pẹ ju o ti pẹ ju gbogbo awon oluko ni te foju si la pe te ba ni pada gbese fun mo e lo gba awon eyan ti fe ma gba won awon eyan ti fe ma gba won ko mo di pe ngba to ba yale pada so pe ni gbese fun mo to ba ti dopin sa ko wa ni soluko ni gankan idi kan le mo e pada lo gbese fun oluko ni ti o tun da to mike kariki e tete decide ni isin be ba ni ko ma ba se lo e decide lowo kan be ba gba se lowo e decide lowo kan sugbon gba to ba je pe ojojumo le so pe a nwo odun wo le to fe wo da gege bi we ni rude gege bi o si je odi mimo nu ninu gege agbabolu ti ege agbabolu ti Real Madrid nkan kan bembe ti mo fe ka gbe wo se mo pe awon alakoso ko Benfica won ba oluko ni o se mori o fa yi pe so fun wa ni na yin sa to ba je pe ti gba lati lo darapo mo Madrid e so fun wa bayi ka si mo wa oluko ni mi won ni tun so fun won ni pe Benfica ni o for life won ni a George Mendes agent yin se pade pepe lawon alakoso ko Madrid lojojumo eyin si so fun wa pe bi le fe wa titi ayeraye e ja mo se ba ibi kan na lati gbe yin be ba nlo eja mo ko si wahala a tete wa oluko ni mi won ni ti so fun ni pe we fokan bale Benfica mo wa in ta tun wa gbo bayi lati odo en to je agbenuso oluko ni o se mori o e mo gbagbe pe laipe yi o ni oluko ni o se mori o lati enu agent e tun se ipade po pelu awon alakoso ko ti Real Madrid o ni won so fun Florentino Perez pe nkan meta la won fe bayi lakoko ipege agbabolu ti Madrid o se adehun pe odun meji o kere tan won fun mori akoko niyan lere ti wole ikan pataki lara awon olulufe Man U ti n be nle se inu to ba n gbo violent fan oni lere isola lere ko gbo nkan kan bo se wa o gbe Man U si o gbe Man U sori bi ka si nkan nkan meta to yi won ko bere lowo awon alakoso ko Madrid ni pe o kere tan e fun ni 2 years alakoko nu elekeji press conference match nikan ni o mo lo ko ni lo awujo awon oniroyin o won fe gba fi gbagaga lola ni isin yo ba awon oniroyin soro leni ibi ti o lonu be ba wa en ti o mo ba awon oniroyin soro gbogbo gba e gba elomiin eleketa ti won tun bere ni pe igbimo oluko ni ti oluko ni o se mori o ti n ko bo nu ko ti Madrid ko ni si anfani pe e fun wa ni boya e so pun agbe eyin ni goalkeeper trainer kan o eyin ni set pieces coach kan o inti ba o ni o choose awon to ba fe e ma yan oluko ni fun iyen duro be mo boya Madrid ti faramo yen George Mendes tun wa so ba awon alakoso ko Madrid pe o ku meji o o ku meji bayi ki meji to ku e ja loju oja elekeji e ja loju oja elekeji ba ba de condition meji wo ni George Mendes agbenuso oluko ni o se mori o condition meji wo lo ti adi mo meta ti nbe nle bayi fun Florentino Perez bi te ba fe ki oluko ni o se mori o ko wa sodo yin intense lele yi so ti play cash here *347*1004*1# tabi www.cash.ng eja juri tra labade lati oju oja ka wa yi koto Emanuela ja loju oja nigba titi agbolila agba ko le ya eku kale
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Yeah, yeah, kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀lẹ́ àǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: The Executive Governor of Oyo State, His Excellency Seyi Makinde, invites you to the International Tourism Summit Oyo State 2026, holding from Monday, May 12 to Thursday, May 14 at the International Conference Center, University of Ibadan, with the theme, From Groundwork to Governance, Building Tourism That Endures. This landmark summit begins with a tourism asset tour across Oyo State, featuring key destinations including Oyo State ATC Fashola, Iyake Lake, and the iconic Cap Film Village. Over three impactful days, experience high-level investment dialogues, policy frameworks, cultural showcases, exhibitions, and the prestigious Governor's Dinner and Tourism Excellence Awards. Tourism professionals, investors, and enthusiasts are all invited to be a part of this defining moment for Oyo State tourism future. For inquiries and updates, follow It Oyo State 2026. International Tourism Summit Oyo State 2026. Don't miss it! Tourism Oyo
4: Splash FM 105.5.
0: Ẹ káàbọ̀ padà látòjú ọjà. Ẹ á darapọ̀ mọ́ wọn ní Liberty Stadium báyìí. Níbi tí ìkan lára àwọn tí ìkan pàtàkì lára àwọn tí tó fẹ́ gbé gbá gómìnà ètò nípa ti ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC. Bàbá ń sọ nípa olóyè Báyọ̀ Adélábù níbi tí wọ́n ti fẹ́ dìklẹ́ àti ẹ fẹ́ sọ fún gbogbo ayé pé tọ̀ àwọn fẹ́ kọ̀ǹtẹ́sì o, ìyẹn nínú ti primary election ti inú ẹgbẹ́ òṣèlú APC káwọn tó lọ sí kinní ẹ̀ á darapọ̀ mọ́ wọn Liberty ní ìsìn. Ṣùgbọ́n ààyè kò tó ti káàṣì ẹ̀ báyìí, ààyè kò tó ti káàṣì ẹ̀. Tani number yi tori akoko wa won ti ni adarapo ṣugbọn tori kaase afẹ aye dawun yen lagara nbe un 090 lo bere number yen ogo dakun ma fi ma sowo lofo o tin play kaase ti pe o
5: To copy this tune, press 1.
0: Ati pe. Ẹ káàsọ̀.
6: Ẹ káàsọ̀.
0: Splash FM láti pè yín, ẹ káàsọ̀ sà.
6: Ẹ
0: káàsọ̀ sà. Kí ló kọ yín bolẹ̀ wáyé?
6: Orúkọ mi ni Ọláoluwa Odẹ́túndé láti Ìbàdàn.
0: Ọláoluwa Odẹ́túndé láti Ìbàdàn, ẹ káàṣẹ láti pè yín Splash FM.
6: Mo ti mọ
0: bàbá o. Bàbá o, ẹ ra sà. Ẹ ti jẹ 50,000 lọ́sàn-án yìí.
6: Ẹ ti káàṣì.
0: Kọ́sọ́mà kí ẹ wá máa pè yín, ṣe ẹ gbọ́ sà? Ṣe ẹ gbọ́ mi?
6: Ẹ
0: wá máa pè yín, bówo yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́ sà, ṣe ẹ gbọ́? bien, congratulations. Oga gan. The city now in Kawa Dera Pomo. If you are my balloon, lost on you. Was it bad? It may be no. That's one that the way Galoja can go at that. Nipa ti condition ile ti olukoni o se mori o to gbe awon lakosu ko Madrid si lori eto je kan mo lola ni lagilu 96.7 FM aso nbe bi nkan se ri lapa abe yen niyan titi ola ohun ti jani oloko dana lo ko mi e mo gbo splash FM so wo waju e ku kale
7: awon ti ni splash FM la wa fe ma gbo splash FM wa fe ma gbo
8: splash 105.5 FM the integrity station.
9: We've got the city on lockdown.
10: Got my own city that I hold down.
9: We are Splash 105.5.
11: You need a little bit of a young for APC Adelabu. Riliyangi, Omolangi, Mofaskongi, Lampadi, Kishe Togi, Dada Oshango, Big Shara Tsabo, Adelabu de Adibofu, Talema Adibofu. Mr. DJ, no dummy, I bet. Really young, I just give you song now. Adelabu Okuo. Okay, Mokola De. Keep it up, Mr. DJ. Okay, Labu Lade, Labu. Mr. DJ, no dummy now. Mr. DJ, Kilo Shele. Only one brand, really young for Adelabu. Oshamo, ATV. Mr. DJ, no time to check time. Oshamo, I do today, Kako Lampa. Oma se lo ma dapa. Oya ndo Adelabu ni ibofu. Iyalaje baba lo jade labu ni ibofu. Iyalaje baba lo jade labu ni ibofu. Omo pekele Messi. Alaji Tasco baba Iliyongi.
12: Oh ni damu.
11: Omo pekele Messi. O fun wa ni blessing. Mr. DJ, you are done, please. Thank you, sir. Hey, Adelabu Okuo. Okay, my boy, Adelabu. Hey, Adelabu Okuo. APC Lekpewa. Mr. DJ, Oshango. APC Lekpewa.

0: ara ọ̀fẹ́ àdúrà. Èyí tó kù díẹ̀ káàtó náà, ó ń fẹ́ àdúrà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àdúrà ò ní ṣe tèmi tì.
1: Àmì.
0: Ní báyìí, Muslim kan, Kristẹni kan, pẹ̀lú oníbílẹ̀ kan, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà máa ṣe àdúrà ìbẹ̀rẹ̀ fún wa.
1: Thank you.
0: Àfáà tó bá wà ńbẹ̀ yẹn, ẹjọ́ ẹjẹ́ máa bọ̀. Olórí àwọn oníṣẹ́ṣe ẹjẹ́ káwọn náà máa wọ̀ bí. Pẹ̀lú pásítọ̀ tó dá àwọn lójú, tí mo dẹ̀ mọ̀ pàdúrà ń gbà, ẹjẹ́ káwọn náà máa bọ̀ bí.
1: Wọ́n ní kí wọ́n máa bọ̀ níṣẹ́jú àyà ka we make a snap. Àkàwọ́ ọmọ Kúmọ̀ tó bọ́ ní òkúta ìṣẹ́sára ń sì. Gómìnà wa ní 2027 ti dé. Gbogbo àwọn
0: ẹgbẹ́ ìṣẹ́jú ní ọ́fíìsì. Ẹjọ́ olóńdó oníṣẹ́ ìṣẹ́jú tó wà bẹ́ẹ̀ yẹn mò ń dúró lẹ́yìn.
1: À ń dúró àwọn oníṣẹ́ ìṣẹ́jú tó wà faládùá o. Adé Abúwo Labuja, ọmọ Bọ́lá Ahmed Tinubu, ẹja ló ní bú. Wọ́n ti gbé Mádé Labu. Gbogbo ọmọ ẹgbẹ́ ìṣèlú APC jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Àròjọ́ Musorokun lórí ìjọba àkókò.
1: Adé Labu ẹjọ́ lọ sojú wa, òun ni òní bojú wa jẹ́. Òun ni ẹjọ́ gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ sókè. Àkókò olúfẹ́ tó fẹnu gbẹ́dọ́ olówó lẹ́lẹ́gbẹ́. Gbogbo ẹ wá gbọ́ rí ìfun. Ẹyin oko
0: tunu pa ìyàwó. Ìfarí inú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká máa bọ̀.
1: Ó wá gbé gbèrágà ọ̀hún bí ẹ̀wù. Ó ní kílẹ̀ sí ìrísí mo gbẹ́gilẹ̀ ẹ̀ròyìn. Ẹ̀yin ẹjọ́ dìgbà tí ìyá òun bá kú inú àpáta

0: ìyẹn tó nígbà tí yàwó bá kú inú àpapa tó ọ̀nà gbálò wọ́n sì yàwó sí.
1: Àpòkò sí
0: pẹ́ Adélábí ti dé o.
1: Ẹjọ́ ìlé máa bọ̀.
0: Ó pẹ́ jẹ́lẹ́.
1: Parí ní Ìfásọlá Ẹ̀kọ́ Ìyáwó-Adé o.
0: Taufik Oyelade tán Oníbàtà. Olú ọmọ gbogbo First Party ìtẹ̀síwájú oníṣòwò ajé. Ọ̀gá everybody. Tọ́sí wà ń bí.
1: Ní sísá kẹ́lẹ́ ni.
0: Bàbá mi Yínísà ní ilé
1: aláì. Ní Ìbàdàn náà káwọn náà
0: bá wọ̀ bí.
1: Alfa Ibrahim.
0: Bàbá Olùwárí ká.
1: Láti fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀.
0: Ó lọ báyẹn.
1: Ẹ jọ ẹ máa jẹ. Ẹ gbé sókè. Ẹ gbé sókè.
2: Àṣeyọrí ni yóò di 2027 tí a ní ọ̀jẹ́. Onífọ́nì ẹ̀mẹ̀sà ní fábọ́gbọ̀tì ọ̀nà ní kẹsẹ̀ ti ẹ̀jà rí. Ọ̀rẹ́ náà tó bá ṣe rí ọ̀rọ̀ ọba ni ó níwọ̀n kẹsẹ̀ wọn járí. Ọlọ́kọ̀kì mọ́kọ ti ẹ̀kọ́ mọ́ja. Ẹ̀dákì mọ́kọ ti ẹ̀kọ́ mọ́ja. Àfọ̀rẹ́kọjá náà ti kó dúró. Kíkọ́ ẹgbẹ́ bá fẹ́ lọ́mọ́bí. A sì tọ́lá. pere won ti kole won ti pere won ni ko mo ko fa jade won mo ko fa jade ari awo mi la wa ba lo sile ba won ase e lo awo le ba e lo awo la se ogbere won pa da won e ta se ba mi ase ye mi ya je o ai ke ni bilion le ri ko
0: e jo ko ni ko lo e jo tori to lo e wa ori se ji ti e jo e jo tori to lo e ke ka fo le e jo e te ki gogo wo to le e jo e jo tori olo e te ki wo wa fo le ori se ji ti ko e jo e jo o ku awa
1: so DJ national anthem. Won ni ani ti o ba ni se kokoko ko le lori stage yi tori Olorun.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún tó ń ṣẹlẹ̀ lẹ́nìí. A ti rí declaration àbí mẹ́ẹ̀ẹ́dógún. Ó ti yàtọ̀, ṣé ó yàtọ̀ báyìí? Ṣé ó yàtọ̀ báyìí? Ó yàtọ̀ gédébé ni. Ẹ bá wa ṣàlàyé fún àwọn èèyàn wa pé direct primary la máa ṣe. Kí ọ gbogbo ọmọ ẹgbẹ́ lọ wá membership card wọn sílẹ̀. Ẹ jẹ́ ká yan ẹni tí ò ní kọ mọ́. Ẹ jẹ́ ká yan ẹni tí ò ní kọ mọ́ o. Ẹ má yan ẹni tó ní kọ mọ́ o. Ṣé àbá yan tó ní kọ mọ́ yóò regret láyé ni? A ní regret o.
1: Pẹ̀tẹ́lẹ̀ kì í yé o.
0: Gbogbo òbò tá a bá dì fún pẹ̀tẹ́lẹ̀ tó bá fi wọlé, gbogbo wa láti rẹ̀. Ó nífẹ̀ẹ́ ẹgbẹ́, ó sì ní ìbọ̀wọ̀ fún ẹgbẹ́ gidigidi. Ṣé ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín? Orí rẹ̀, orí Báyọ̀ tá à ń wò yìí. Tẹ bá ní dáadáa ni ó ṣẹlẹ̀ sí yín. Tẹ bá ní burúkú ni ó ṣẹlẹ̀ sí yín. Ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ kan fún yín. Níbi ìjọ mélòó kan sẹ́yìn, bí oṣù kaàbọ̀ sẹ́yìn, àwọn kan lọ ṣe filáde kan. Wọ́n bá ní olódùkùn, oníkíní kẹbìrin mu. Kọ̀kọ́sẹ̀ ládé bá yí padà sí ọ̀dọ̀ orí ọ̀gbádé. Tí ó padà bẹ̀, ibi tádédé adé tí a pè adébùkún tí a pè lẹ̀, ó padà sórí wọn.
1: Wọ́n wá láwọn ọ̀gbádé.
0: Ó padà sọ́dọ̀ wọn ni. Wọ́n wá láwọn ọ̀gbádé. Èyí ó sì pò wọ́n ọ̀gbádé. Wọ́n ní kọ́ da fún ọ lọ́fẹ̀ẹ́. Nítorí kí ni? Wọ́n ní kọ́ máa da fún ọ láéláé ni. Ẹ jọ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká yan pẹ̀kẹ́lẹ́ láyàn o. Ẹni gbogbo wọn yàn yóò sì dìbò yọ wọlé. Á dẹ̀jẹ̀rẹ̀ ẹ̀, á jẹ̀rẹ̀ ẹ̀ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run lọ, ẹ ṣe gan o. APC.
1: Bàbá wa gòkè yé túnjí láti òkè Ògùn náà. Bàbá máa bẹ̀ wájú báyìí sà.
2: Adébáyọ̀ làwa ń tẹ̀lé wọn àbáyé. Adébáyọ̀ làwa ń tẹ̀lé. Adébáyọ̀ làwa ń tẹ̀lé.
3: Wàláì a ò ṣi nọ́mbà mú.
2: Eléyìí dàbí ọ̀la.
3: Ó dáa.
2: Kí ló dùn kù dá ń fẹ́? Ẹ jẹ́ kọ́kọ́ kí ara wa pé kọ́ngájúlé. Adébáyọ̀ àdébáyọ̀ ti wọlé. Lágbára Ọlọ́run. Kò sí tó ṣòro fọ́lọ́run, Ọlọ́run ti gbà. Àdúrà wá gbà. Ọ̀rọ̀ dúpẹ́ o ṣe. Ẹni tóun tòun ò gbà ó ní bó ti ṣe.
3: Àdúrà wá gbà. O ní bá ti ṣe. Ẹni tóni òun ò gbà ó ní bó ṣe jẹ́.
2: APC.
3: Progress.
2: Lágbára Ọlọ́run. Adébáyọ̀ Abdulwaheed Adékọlá ọmọ Adélábù Pẹ̀kẹ́lẹ́ mẹ́sì. Eléyìí àṣẹ lónìí àdúrà làwa gbà. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ wá bí ẹ ṣoríire.
3: Àmì.
2: Lágbára Ọlọ́run bá ṣe wá bí nígbà tá a bá ṣúra rẹ̀ yìí. Yóò wá tún gbúpẹ́ ibí ilẹ̀ láti ṣe.
3: Àmì.
2: Máa ní ṣe lẹ́yìn ẹnikẹ́ni.
3: Àmì.
2: Bí wọ́n ṣe sọ ẹ dákun. Primary ta ó ṣe. A tò ní o. Ọṣẹ A1 á tò lẹ́yìn ẹni tá n fẹ́ mi. Lágbára Ọlọ́run ó ti wọlé àbí ó wọlé. Lágbára Ọlọ́run ó ẹ ṣe ẹ dẹ̀lé láyọ̀ ọmọ ọwọ́ ìṣòríire o ẹ ṣe o.
1: Bàbá wa olúwàbẹ̀rẹ̀ fẹ́ kọrin kékeré kan lẹ́kọ́ ètè kí wọ́n lè sànùsí tó sọ̀rọ̀.
4: Inú mi dùn wípé mo rọ́jò òní. Inú mi dùn wípé òní sójú mi. Congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá. Ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá. Ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá. Congratulations. Ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá.
1: Ẹ jẹ́ àbọ̀rọ̀ àwa lọ́wọ́ àti ṣoríire. Bàbá wa lè sànù sí ẹ̀yìn lọ́kàn bá ẹbọ̀rọ̀ ayé lọ́wọ́ oríire lóde yìí.
0: APC. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ọjọ́ ìní ṣoṣojú wa ní agbára Ọlọ́run ọmọ yín náà ṣoríire. Báyọ̀ Adélábù yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027. Lágbára Ọlọ́run, Ọlọ́run wà ní UN nìkankan yín kúrò ń bẹ̀. Pé dáadáa Báyọ̀ Adélábù yóò ṣojú ẹnì kọ̀ọ̀kan wa. Inú mi dùn lórí pé mo rọjò èní. Inú mi dùn pé ọjọ́ èní ṣojú mi. Congratulations ọ̀rẹ́ mọ́ wọ ẹ̀.
5: ọ̀rẹ́ mọ wọ ẹ wá. Congratulations, ọ̀rẹ́ mọ wọ ẹ wá. Mo mọ̀ pé President Nàìjíríà ó ti rí pẹpẹ tí Adébáyọ̀ Adélábù ṣe ń pínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nìí. Yóò wá dìbò, yóò wọlé. Wọ́n wá ń sọ fún wa wípé ìbò option A4 ni o. Gbogbo àgbà tá a wà ń bí ká lọ tọ́jú káàdì membership káàdì wa. Ìjọ tá a bá ti fẹ́ dìbò, ká mú dání, ká mú lẹ́yìn dání o. Báyọ̀ Adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́sì yóò dìbò, yóò wọlé lágbára Ọlọ́run. APC.
6: Kọ́lámọ̀ ọ̀gá wọn ní kó máa bọ̀ wá sọ̀rọ̀. Ngbà òun rẹ̀ ń bí Kọ́lámọ̀.
7: Àlọ́rọ̀ tá a sọ ń bí ọpẹ́ láàjù torí ìgbìmọ̀ ẹgbẹ́.
6: Ẹ súnmọ́ wájú.
7: Ìgbìmọ̀ ẹgbẹ́ àgbà la wà. Ó ní ká mo fẹ́ kẹ́ ẹ bá a kọ. Àlámúná síra láǹkà sọ́dírà. Àwọn ọ̀nà alága yún síra, àyọ́sà
8: ọ̀hún sírí yún síra, iná máa alẹ́ ọ̀hún sírí yún síra, fàìsà fara nkìtà fàríṣà wà ìlà
6: orí ìkà. Ẹ ṣe wo, ó
9: yẹ sọ ọ̀rọ̀. APC.
6: Àtẹ̀wọ́ olóòtú ṣẹ̀dá
9: o. Ó yẹ wá ń tiwa, ó yẹ wá ń tiwa, ó yẹ wá ń tiwa, ó yẹ wá. Adébáyọ̀ yìí yẹ wá mọ̀ púpọ̀ jù olùwọ̀.
6: Ó yẹ wá ń tiwa.
9: APC. Wọ́n lómi díẹ̀ láàrẹ lásì. Ẹ sì wẹnu rẹ̀ kẹwẹ̀nu ọkọ. Ẹ̀wẹ́ ni ó léyìn kẹfọ́ wọn fún. Adébáyọ̀ Abdulwaheed Adélábù olólè ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹni tí ó ṣe tí ó sì tún lu ṣe òun ni. Àwọn afẹ́fẹ́ lè ṣe ní ìkíní kẹbẹ, èkejì kẹbẹ, ẹ̀kẹta ilé àjẹjẹta lágbára Ọlọ́run. Mo sọ pé lágbára Ọlọ́run Adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́sì o ní ó dìbò tí ó sì wọlé. Ẹrù bo bá a wá láfi ní ìta gbangba. Làwa ń fẹ́ kí wọ́n jẹ́ àṣẹ níta gbangba kó kálukú òfin rẹ̀ hàn. Ẹni tí bá ń bẹ̀rù ló pé bákan ni lágbára Ọlọ́run pẹ̀lú ẹ̀rín tá à ń wò níwájú yìí. Ẹ̀rù ò bà wá, ẹ̀rù ò sì ní bà wá. A dẹ̀jọ jèrè ni Adébáyọ̀ Adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́rin yóò sì wọlé. A dẹ̀jọ jèrè ń bẹ̀.
6: APC progress. Ní báyìí máa pe bàbá wa lásán láti ọdún táyé láti ọdún wa.
10: Èmi kan sáárà sọ lóhun ọba. Èmi kan sáárà sọ lóhun ọba. Ọba tí òdo ojú àdúrà sí wá. Ọba tí òdá ṣe ti yó
11: bọ̀. Spread your wings on Splash 105.5 FM.
12: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
13: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
12: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
13: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
12: No carry last o. Rush go your nearest shop now.

0: Harriet Woman.
1: Àpérò ìgbafẹ́ lágbàáyé tọdún ní tó ti súnmọ́ sílé. Ìdí èyí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ń pe gbogbo ènìyàn sí àpérò ìgbafẹ́ lágbàáyé fún ti ọdún 2026 nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kejìlá oṣù karùn-ún sí ọjọ́bọ Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ní gbọ̀ngàn International Conference Center tó wà ní Fásitì ìlú Ìbàdàn. Àpérò tọdún yìí ni láti ṣe abẹ́lé ṣẹ́ka àkóso pípele ẹ̀ka ìrìnàjò tó fẹjú from groundwork to governance building tourism that endures. Àpérò náà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìrìnàjò yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ sáwọn ibùdókọ̀ kan bí Ọ̀yọ́ State ATC, Fashola, Iyakele àti àbẹ̀wò sí oko eré sinimá àgbéléwò ti CAP, CAP Film Village. Ara ètò tí ó tún wáyé níbi àpérò ọlọ́jọ́ mẹ́ta náà ni wọ̀nyí. Ìdúnàdúrà nípa bí ọwọ́ ṣẹ́ṣẹ̀lẹ̀ yá síwájú sí ilẹ̀ka okoòwò, àfihàn àṣà àti ṣe wa, àṣálẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú pẹ̀lú gómìnà àti fúnni lámì ẹ̀yẹ. Wàyé, wọ́n pe àwọn onímọ̀ nípa ìrìnàjò, àwọn olókoòwò àti àwọn abẹ́nà ìmọ̀ láti wá péjú pèsè síbi àpérò náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí. Ẹ tẹ̀lé hashtag it's Oyo State 2026 lórí ẹ̀rọ ayélujára gbogbo. Àpérò ìgbafẹ́ ti tàgbáyé fún tọdún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò lárinrin, a ó máa retí yín.
2: Here you go there.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Àwòdì tó lè bára lórí yẹ́. Ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
7: Kájọṣe, kájọṣe.
6: Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹjò lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A, owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
8: Dí tá a fi ń ṣètò tó yẹ, tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
9: Ó
8: nídìí tá a fi ń tara ṣàṣàṣáré àtijẹ́ àti imú lójoojúmọ́.
9: Ó nídìí.
8: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú oògùn M&B paracetamol, the red one, jagunlabi abarapupa lójoojúmọ́.
9: Ó nídìí.
8: Lọ́gán nígbà ara ríro yọ láàgọ́ ara ní kíákíá, ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&B paracetamol, the red one, jagunlabi abarapupa ni kò fi dá padà síbi tó ti wá.
9: Ó nídìí.
8: M&B paracetamol, jagunlabi abarapupa dára fún àtẹ̀bí rẹ, ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol, ó máa fún ọ ní ìtura lágán lọ́wọ́ kan.
10: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ. Ṣàgbogbo ipá rẹ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.
11: Ìtẹ̀ méjì omi òru bo lẹ́mọ̀nì, ṣíbí ojú kan àti iyọ̀.
12: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kún gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: ready to win? Make you enjoy your food with one ice cold Coca-Cola. And you fit win your share from 600 million naira. Now 2 millionaires we go to make every day. Plus over 50 million naira for weekly prizes. Just buy any Coke, Fanta, Sprite or Schweppes. We get glass or plastic bottle. Scan the QR code for the cover of the glass bottle or for the label of the plastic one. Then check the code where they under the cover for your chance to become millionaire and win better prizes. Buy, scan, find, win. This and C's apply.
1: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù méje. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Soti Cashier. Soti Cashier.
2: Dangote salt give food obonge taste. Plus, it carry the Dangote name. Why I trust my people. Time don't reach to shine eye when you reach your salt.
3: Dangote salt. Choose quality. Choose Dangote salt.

0: fo re sofo
1: ma fowo re sofo
0: pelu hero hunter bike kickstart alloy
1: tuntun ti a sese se
0: o ti wa bayi lodo awon onisowo wa ti o sumo
1: rinjina
0: na owo die
1: fun alaye si
0: kan si wa lori ero yi 0800 800 8080.
2: Ìtẹ̀ méjì omi òun gbọ́n lọ́mọ̀rẹ̀ sórí òdú kan àti iyọ̀.
3: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kún gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: tí ó ṣe mo rí ó kọjú sí ibi òkúta yìí bí ẹni pé ó sọ̀rọ̀ sí ẹnìkan ó ní
1: kí ló pa ọ́
0: lẹ́sẹ̀ kan náà ni mo sì ń gbọ́ tí olúwa rẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ní
2: ọmọdé ni mí ni mo kúrò láyé ìyá mi ni ó gbé epo gbígbóná lọ́wọ́ tí ó ń sáré tinú ilé bọ̀ tí ó pàdé mi láìròtẹ́lẹ̀ tí epo náà sì dàlé mi lórí
0: ó tún bèrè lọ́wọ́ ẹnì kejì
1: kí ló pa ọ́
0: òun náà sì ń sọ̀rọ̀ ó ní
3: ọmọdé ni mí tí mo kúrò láyé ìyá mi ló fi mí sílẹ̀ tí mò ń sáré kiri ojú ọ̀nà mọ́tò ó ní mọ́tò bá tẹ̀ mí pa

nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀, mo fún un lésì, mo wí pé kábíyèsí ọ̀gbẹ́ni Ilepa ọba ìlú Òkú, mo yọ̀ púpọ̀ láti rí ọ, n kò gbúrò rẹ rí, ẹnikẹ́ni kò sì sọ ìtàn ìlú rẹ fún mi, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ rẹ púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí o fi hàn mí lónìí àti ọgbọ́n tí o kọ́ mi. Lóòótọ́, ó yẹ kí ọmọ ènìyàn máa ṣe àkíyèsí ara rẹ̀, ṣùgbọ́n àwọn mìíràn wà ní òde ayé tí wọ́n ní ojú tí wọn kò jẹ́ fi ríran, tí wọn kò jẹ́ ṣe àkíyèsí nǹkan kékeré. Àwọn wọn ni mímú kí ìjàmbá ṣe ọmọ. N kò ní gbàgbé rẹ àti oore gbogbo tí o ṣe fún mi lónìí, ìwọ ọ̀gbẹ́ni Ilepa. Nítorí nígbà tí mo dé yìí, ìlú rẹ yìí kò yé mi. Síbẹ̀síbẹ̀ náà pẹ̀lú, mo ṣì ní nǹkan láti bẹ̀ ọ́. Èmi tí mo gbé ara ènìyàn wá sí ìlú àwọn Òkú, kò lè ṣàìbẹ̀rù ara mi. Jọ̀wọ́, má ṣàìwé fún mi ọ̀nà tí n ó gbà tí n kò ní fi kọlu àwọn Òkú wọ̀nyí. Nítorí n kò rí wọn, àwọn nìkan ló rí mi. Ìgbà tí o bá sì kọ́ mi ní ọ̀nà yìí nìtán, jọ̀wọ́, má ṣàìtúnwí fún mi ọ̀nà tí n ó gbà tí n ó fi dé ìlú tí orúkọ rẹ̀ ń jẹ́ èrò ẹ̀yìn. Nítorí ibẹ̀ ni mo múra àti lọ láti ilé. Ṣe ìwọ̀nyí fún mi, ọ̀gbẹ́ni Ilepa. Olódùmarè yóò ṣe ayé rẹ ní rere. Nígbà tí mo wí báyìí, ó ní, ìwọ ọmọ ènìyàn, ìbáṣepọ̀ béèrè ìmọ̀ràn lọ́wọ́ mi nípa ìlú èrò ẹ̀yìn ni. Èmi ìbá wí fún ọ pé kí o má lọ. Ìlú ikú ni, ìlú àrùn ni, ìlú wàhálà ni, ìlú àìgbádùn ni, ìlú ẹkún, ìlú òṣè. Ṣùgbọ́n bí o bá fẹ́ lọ dandan, wọ́n fi ọ̀nà ibẹ̀ hàn. Wo iwájú rẹ nísàlẹ̀, ní ọ̀kánká ibi tí ìrókò ńlá wà ní, ọ̀nà ìlú èrò ẹ̀yìn ni. Ibẹ̀ ni kí o máa bá lọ. Nípa àwọn Òkú wọ̀nyí, jẹ́ kí n ṣe agbára fún ọ kí o bá lè rí wọn. Gba èso òbí yìí, ìgbàkigbà tí o bá ti fi í sí ẹ̀rẹ̀kẹ́, má ṣe jẹ́ o. Gbangba ni ìwọ máa rí wọn. Obì kejì tí wọ́n fún ọ jẹ́ nǹkan àǹfààní fún ìwọ pàápàá. Bí o bá ti fi í sí ẹnu, ẹnikẹ́ni kò lè rí ọ ní òde ayé yìí. Àfẹ́ rí ni. Bẹ́ẹ̀ ni ó fún mi ní obì méjì yìí. Ìgbà tí mo sì fi ọ̀kan nínú wọn sí ẹnu, lóòótọ́, gbogbo àwọn Òkú wọn ni mo rí, ṣùgbọ́n n kò mọ ẹnikẹ́ni nínú wọn. Gbogbo wọn ń kọjá mi, wọn kò tilẹ̀ ṣe bí ẹni pé wọ́n rí mi. Nígbà tí mo ti gba obì yìí tán, ni mo ti kí Ilepa. Mo sì wí fún un pé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí ó sọ nípa èrò ẹ̀yìn burú tó bẹ́ẹ̀, síbẹ̀ mo fẹ́ lọ dé ìlú náà. Nítorí ibẹ̀ ni mo ti fi ọkàn mú láti ilé. Nǹkan tí ọkàn bá ti pinnu, a máa ṣòro láti yípadà. Mo múra

0: Splash FM 105.5.
1: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún àdùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú àdùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ. Ṣa gbogbo ipá rẹ lójú òpópónà. Ṣa gbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́. Kódà ṣa gbogbo ipá rẹ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣa gbogbo ipá rẹ lábẹ́ bó tilẹ̀ wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.
4: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí ìdúkọ àti iyọ̀.
5: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fún ẹyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: tobe ti mo fi digbo lule ti mo daku igba ti o yi fe si mi ni mo si to le dide igba ti mo dide tan mo mura o di ile oba mo fe lo fi ejo sun ṣugbọn nigba ti mo de ohun ibi ti won ti fe oyi si oba papa ni mo ba won ti lu won da lese eyin re meji si ka
1: eyin oba ka
0: kiki oku omo eniyan lo wa ni igboro ero eyin ilu ikosile mi ibi ti mo ti rin ka mo ri omobinrin kan ti o ki mi
2: ere wa o e ma rora o
0: e ṣeun mo si ro nkan ti oju mi ri fun oun naa lo laaye mi pe ojoojumọ ni ija ni ilu ero eyin ojoojumọ si ni o le jija o wi fun mi pe agogo mẹfa alẹ ni o le jija bẹrẹ o ni
2: ọmọkùnrin ṣe ni ki o wa ibi sa pamọ si nigba ti o ba di oju alẹ nitori wọn le bọ ṣòkòtò idi rẹ lọ
0: mo wi fun mi pe n ko ri ibi wọ si o si wi fun mi pe òun ó bá mi sọ fún bàbá òun bóyá wọn lè gbà mí sí ilé àwọn lóòótọ́ ó bá bàbá rẹ̀ sọ wọn sì gbà mí sí ilé wọn ṣùgbọ́n nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá rẹ̀ ohun tí mo gbọ́ yà mí lẹ́nu ó kí mi dáadáa ó ní ìwà ọmọ ènìyàn ìlú èrò ẹ̀yìn ni ìwọ wọ̀nyí ẹ̀yìn ní ilé ọ̀gbẹ́ni rikishigori ìtẹ́ òun ni ọba wa ìlú wàhálà nìyí nítorí àti ọwọ́ èṣù ní rikishigori ìtẹ́ ti máa ń gba àṣẹ gẹ́gẹ́ bí ètò ọba ilẹ̀ yìí jẹ́ kí n ka òfin tí a ní láti tẹ̀lé lójoojúmọ́ fún ọ ìkíní bí ilé bá ti mọ́ olúkúlùkù ní láti máa lu ẹnìkejì rẹ̀ ìjà ńlá ní láti bẹ̀rẹ̀ ní ìlú ẹni tí kò bá jà nínú ìjà yìí yóò rí ìbínú ọba agogo mẹ́jọ olúkúlùkù ènìyàn ní láti kó òkú tí ó kú nínú ìjàjọ sí ẹ̀yìn kùlé rẹ̀ agogo mẹ́sàn-án àkókò ẹ̀gbìn àti èébú ní èyí gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí ní láti máa bu ara wọn kí wọ́n sì máa ṣẹ́ ìpè kí ó burú gidigidi agogo mẹ́wàá gbogbo ọmọ ìlú ní láti lọ jẹun agogo mọ́kànlá ilé ní àkókò ìpàdé èké gbogbo ènìyàn ní láti máa purọ́ ìran tí ó ṣòro láti já àkókò oríkìṣì ni èyí pẹ̀lú ẹnìkan ní láti wá ẹnìkejì mọ́ra kí wọ́n pa èrò bí àwọn ó ti ṣe sọ ẹnìkẹta di ìròyìn agogo méjìlá ilé yìí ni àkókò ìgbéraga fún gbogbo wa ẹni tí kò bá ní nǹkan ní láti máa sọ pé òun ní ó sì ní láti máa sọ pé ẹni tí ó ní kò ní agogo kan àkókò òfófó ni èyí olúkúlùkù ní láti máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ̀rọ̀ ẹnìkan fún ẹnìkejì kí wọ́n máa tú àṣírí ẹnìkejì fún ẹnìkẹta agogo méjì àkókò ìrẹ́jẹ nìyí olúkúlùkù ní láti wá ẹnìkan rẹ́jẹ ó sì ní láti kọ orúkọ ẹni tí òun rẹ́jẹ sílẹ̀ fún àwọn ọlọ́pàá tí ó máa yẹ ìwé rẹ́jẹ wò

gogo mẹ́ta. Oúnjẹ ọ̀sán. Agogo mẹ́rin àti márùn-ún. Ìpàdé olè jíjà ní èyí fún àwọn ọmọ ìlú. Eléyìí ni àkókò àti ronú. Ilé tí olúkúlòkù máa kó. Agogo mẹ́fà alẹ́ ni olè jíjà bẹ̀rẹ̀ gan-an. Dájúdájú, ìwọ rí i pé ìlú yìí kìí ṣe ìlú tí ènìyàn ti lè ṣe nǹkan àǹfààní. Ìlú ìbàjẹ́ ni, ìlú ìparun sì ni pẹ̀lú. Nítorí náà, ìyànjú tí mo lè gbà ọ́ ni pé kí o má ṣe dúró pẹ́ níhìn-ín bí o bá ní ayé rẹ láti fi ṣe nǹkan. Báyìí ni bàbá ọmọ náà sọ fún mi. Mo sì bẹ̀rẹ̀ sí ronú ọ̀nà tí wọ́n gbà yọ. Nígbà tí ó ti ń di agogo márùn-ún àbọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ti ilẹ̀kùn àti fèrèsé ilé wa nítorí olè. Ogójì ọ̀nà ni ariwo sì ti ta kí ilẹ̀ ọjọ́ kejì tó mọ. Fìlà tí mo dé wọ inú ilé náà sọnù kí ilẹ̀ tó mọ̀. Wọ́n sì jí àpótí aṣọ kan lọ ní ilé baálé wa. Nígbà tí ó di ọjọ́ kejì, tí ọmọbìnrin tí ó mú mi lọ sí ibẹ̀ lọ sí odò lọ́kọ́ omi, àkókò ìjà wọn ti bẹ̀rẹ̀. Wọ́n sì lù ú pa. Bí mo ti yọjú sí ìta, òkú rẹ̀ ni mo rí ní ẹ̀yìn kùlé. Èrò èyí jẹ́ ìlú tí ó wà létí omi òkun. Mo sì bẹ̀rẹ̀ sí wọ ọ̀nà àti wọ ọkọ̀ kí n sá lọ. Ṣùgbọ́n ọkọ̀ kìí dúró ní ìlú náà. Àfi bí ènìyàn bá lọ wẹ̀ bá ọkọ̀ tí ó bá ń kọjá láàrin agbami. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan, mo ṣe àkíyèsí ọkọ̀ kan ní àárín òkun. Mo sì múra kí n bá a lọ bá a. Ṣùgbọ́n bí mo ti bẹ́lu omi tí mò ń wẹ̀ lọ, ni àwọn kan bẹ́ tì mí tí wọ́n lé mi lọ. Nígbà tí ó ṣe, mo mú òkun lọ sí ìsàlẹ̀. Wọn kò sì rí mi mọ́. Nígbà tí mo máa yọ, ibi tí ọkọ̀ wà ni mo ti yọ. Mo sì dì mọ́ ọ.

ṣòwò ní ọkọ̀ náà nígbà tí mo sì ti dúró pẹ díẹ̀ nínú rẹ̀ tí mo mọ díẹ̀ nínú àwọn èrò ọkọ̀ mo wádìí ibi tí wọ́n ń lọ wọ́n sọ fún mi mo sì béèrè bí wọ́n bá lè jẹ́ kí n pa owó ọwọ́ mi pọ̀ mọ́ tiwọn kí a jọ máa fi ṣe òwò kí a sì máa pín èrè rẹ̀ wọ́n sì gbà bẹ́ẹ̀ mo ní owó díẹ̀ lọ́wọ́ nígbà náà owó tí mo rí kó nínú ilé ìwé nígbà tí ó ṣe adé ìlú kan tí nǹkan ibẹ̀ pọ̀ púpọ̀ ọ̀gẹ̀dẹ̀ wẹ́ẹ́rẹ́ kò ní iye ọgọ́ta ni èpìnì ọgọ́rin ẹyin adìẹ ni tọ́rọ́ àgbọn mẹ́wàá ni èpìnì garawa epo pupa jẹ́ sísì a sì ra gbogbo àwọn nǹkan wọ̀nyí a kó wọn sí inú ọkọ̀ wa ọkọ̀ sì kún bámúbámú ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ sí mi nínú ọkọ̀ yìí tí wọ́n sọ fún ọ ìwọ ọ̀rẹ́ mi

0: àrò gidigba tí í ṣe olórí ẹja inú omi.
1: Bí a ti kúrò ní ìlú tí a ti ra nǹkan sí ọkọ̀ yìí, ni ẹ̀fún òfú bẹ̀rẹ̀ sí í fẹ̀. Lágbára tó bẹ̀rẹ̀ tí ó fi jẹ́ wípé omi ń ya sí inú ọkọ̀ wa púpọ̀ púpọ̀. Kí a má sá fa ọ̀rọ̀ yìí kùn lọ títí, atẹ́gùn yìí da ojú ọkọ̀ wa dé. Èyí tí ó yà mí lẹ́nu ju gbogbo rẹ̀ lọ ni pé bí ọkọ̀ wa ti da ojú dé, tí mò ń gbìyànjú àti di igi rẹ̀ mú, ní ẹnìkan fà mí ní ẹsẹ̀ ní ìsàlẹ̀. Nígbà tí ó pẹ́ tí mo ti ń jà, ó rẹ̀ mí. Mo sì fi ara mi sílẹ̀ fún ikú. Ṣùgbọ́n nígbà tí mo dé inú omi lọ́hùn-ún, ni mo rí ẹni tí ń fà mí náà. Ó gbé àpótí dígí ńlá kan lọ́wọ́, ó sì tì mí sínú àpótí náà. Mo náà bọ́ sí ibẹ̀ pẹ̀lú mi. Mo rí i pé ìgbà tí mo bọ́ sí inú àpótí yìí, mo mí dáadáa. Mo sì rí i pé kìí ṣe ènìyàn ní ọkùnrin tí ó mú mi sí inú àpótí náà. Ó sàn ìbàjẹ́, kò ní irun lórí, ìyẹ́kọ́ ọwọ́ rẹ̀ sì gùn ṣọbọlọ. Ó ní ìrù ní ìdí bí ẹja, ṣùgbọ́n ó ní ojú méjì bí ènìyàn. Àfi ti pé ojú méjèèjì tóbi ju ti ènìyàn náà, ó sì rí róbótó bí òṣùpá. Ó ní irun gígùn ṣanṣan ní imú tí ó fi ara wé ti ẹja. Èyí rẹ̀ dàbí ti kìnìún. Ó tóbi, ó sì nìkan. Ẹni tí ó mú mi yìí kò fi mí sílẹ̀ bẹ́ẹ̀. Bí ilé dígí yìí ti ń já lọ sí ìsàlẹ̀ omi òkun, ìgbà tí ó bá ṣe, a fà mí létí. Bí ó bá ṣe, a gbá mi létí. Bí ó bá pẹ́, a já mi léèkán. A sì máa fi ojú àti ẹyin rẹ̀ sí mi. A máa fi dẹ́rù bà mí. Ìgbà tí ó bá ṣe, a fà mí ní ètè ìsàlẹ̀ àti tí òkè. Afẹ́rẹ́ fà á já. Torí ìkarahun ìgbín wà ní ìsàlẹ̀ ilé náà. A sì máa mú ìwọ̀n yìí. A máa fi hàn mí lára tó bẹ́ẹ̀ tí gbogbo ara mi bó fẹ́lẹ́fẹ́lẹ́. Nígbà tí ó pẹ́, mo bẹ̀rẹ̀ sí ibẹ̀, mo ń ra ọwọ́ sí i, ṣùgbọ́n kò tilẹ̀ wò mí lójú rárá. Ó ń fi ìyà jẹ mí bí a ti ń lọ. Nígbà tí ó ṣe, ilé náà kanlẹ̀, mo sì rí i, ó jáde, ó sì ti ilé náà sí iwájú. Lẹ́yìn náà, ó fà mí jáde nínú ilé náà. Nígbà tí mo sì wú ẹ̀yìn, mo rí i pé òkúta tí ó nìkan tí ó sì tóbi, tí ó dàbí dígí ńlá kan, ti sí omi òkun mọ́ apá kan. Orí ilẹ̀ tí ó jẹ́ kìkì yìnrìn funfun ni mo wà. Nígbà tí mo wo iwájú mi, mo rí ilé tí ó tóbi tí ó sì ní ẹwà púpọ̀. Iwájú ilé náà kún fún ewéko kéékèèké tí ó dúdú mìrìnmìrìn, tí wọ́n gé mọ́lẹ̀, tí ó bá ara wọn dọ́gba, tí ó sì mú kí agbègbè náà dàbí ilé ọba pàtàkì kan. Ọ̀nà kan wà ní iwájú mi, ibi tí ọkùnrin náà mú mi lọ, dé ọ̀nà títóbi ó kún fún yanrìn funfun ṣùgbọ́n nígbà tí a rìn bí 50 ẹsẹ̀ bàtà mo rí òpó méjì tí wọ́n rìn mọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan ní apá ọ̀tún àti òsì wọ́n gbé igi ńlá kan lé orí àwọn méjèèjì ní ẹ̀gbẹ́ igi tí wọ́n gbé lé àwọn òpó méjì yìí lórí mo rí àkọlé yìí níbẹ̀. Eléyìí ni àfin àrọ̀ gìrìgbà kì í ṣe olórí ẹja inú omi ọdún àrọ̀ gìrìgbà súnmọ́ ìsílẹ̀ kí àwọn ẹbọra ìsàlẹ̀ ibú omi òkú lọ máa wá àwọn ọmọ ènìyàn wá.

nísàlẹ̀. Ní iwin náà ti kọ́ mi lọ́wọ́ méjèèjì sí ẹ̀yìn tí ó fún mi ní okùn dain-dain. Ọwọ́ òsì ló sì fi tì mí ní ìpàkọ́ tí ó ń taari mi bá ojú ọ̀nà lọ. Ìgbà tí mo ti dé ibi òpó méjì yìí ni mo ti bẹ̀rẹ̀ sí rí àwọn iwin bí èyí tí ó mú mi yìí tí wọ́n dúró sí ẹ̀bá ọ̀nà lọ. Àwọn wọ̀nì ni ọlọ́pàá ibẹ̀. Nígbà tí a rìn díẹ̀, a túbọ̀ súnmọ́ ilé tí mo ti ń wò níwájú. Mo sì rí i pé ààfin ńlá ni. Àwọ̀ ààfin náà, ẹwà rẹ̀ sì pọ̀ gidigidi. Bí a ti rìn láti apá kan dé ìkejì ni àárín ohun ọ̀ṣọ́ tí wọ́n fi góòlù ṣe. Nígbà tí ó ṣe, a já sí ibi tí ó tẹ́jú pẹrẹsẹ kan báyìí nínú ilé náà. Wọ́n sì tún oríṣiríṣi òkúta sí ìta ibẹ̀. Gbogbo rẹ̀ ń kọ́ mọ̀nà bíi mọ̀nàmọ́ná ojú ọ̀run. Nígbà tí mo wo òpin ìta pẹrẹsẹ náà ní apá òkè, mo rí ẹnìkan tí ó jókòó bí ọba. Àrọ gidigba ní èyí ni. Kò tilẹ̀ jọ ẹja rárá. Ó dà bí ọmọbìnrin. Ó sì di irun orí rẹ̀ wínníkín. Ó da aṣọ àrán tí àwọ̀ rẹ̀ dàbí aṣọ aláró tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ bora. Wọ́n sì fi àrán pupa bo ẹ̀gbẹ́ ògiri lẹ́yìn rẹ̀. Àtẹ̀gùn kéékèèké kan báyìí ni wọ́n fi òkúta ṣe láti ìsàlẹ̀ lọ dé òkè ibi tí àrọ̀ gidigba wà. Gbogbo àyíká ibẹ̀ sì ní ẹwà gidigidi. Nígbà tí ó rí wa, ó dìde. Ìgbà tí ó sì dìde yìí ni mo tó wá rí i pé ìrú wà ní ìdí rẹ̀.

0: ẹyọ náà ni ìbàlọ́wọ́ akọ́dá ti dá tiẹ̀ lórí ewé a ṣẹ̀dá ayé ìbàrẹ́ ti dá tiẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀
1: ìbá
0: wa ọ̀dọ̀wọ́ akíntètè dá tiẹ̀ ní òfurufú jágádó jágádó tó ajúbà gbogbo ẹ̀yẹ èèyàn tí ẹ̀ ń tẹ́tí sí wa o ṣe mọ̀ pé ọ̀dọ̀ tí náà làwa náà ti kọ́ èdè ẹ̀yin ni bàbá wa o ẹ̀yin ni alátọ̀nà wa o ẹ ṣe ẹkú ìfẹ́ ẹ sì kó àsìkò yìí ẹ kó àfọmọnìyàn ṣe ọlọ́run bọ̀ ní jẹ́ kó bàjẹ́ jẹ́ lórúkọ ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ splash 105.5 fm ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà
1: ibẹ̀
0: náà ni a ti ń kàn sí yín a gbọ́dọ̀ gbàgbé olóòtú ètò yìí Túnde Ọ̀làwúwo Bọ̀sún Aláyẹ̀dé iná ni ọlọ́wọ́ ọdán magic finger studio manager èyí tá a jọ wà lẹ́nu iṣẹ́ ní alẹ́ tòní kí má gbàgbé Adémọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Ìbàdàn àti Abiola Adékànbí mídòmídò ló ń kí yín ètò ń tẹ̀síwájú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ọkọ àtìyàwó Ayọ̀dèjì àwọn náà ni àlejò wa ní alẹ́ tòní ẹni àkọ́kọ́ tí mo fẹ́ fi hàn yín àwọn náà ni baálé tónílé oníbodè ló láàfin ìran kòkòrò lóníkábùjọ kòrókòrò iná ọlá kálukú wa lọ́wọ́n bọ̀ ní jẹ́ kójú àjúrẹ́
2: yìí
0: ọ̀gbẹ́ni victor ayọ̀dèjì ẹ̀ka alẹ́ sá o
2: ẹ̀ka alẹ́ olóòtú
0: ẹ sì káàbọ̀ sórí ètò wa agbó ìfẹ́ special
2: ẹ̀ka alẹ́ sá
0: ẹ̀ǹlẹ́ o láìṣe àní-àní àwọn àlejò wa bẹ̀rẹ̀ látòrí baálé tónílé bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ tí wọ́n ti wà ń bí arábìnrin ọmọlọ́lá ayọ̀dèjì wọ́n wá láti ẹlẹ́bú road ní ìlú ìbàdàn màmá wa ẹ̀ka lẹ́wọ̀ arábìnrin ọmọlọ́lá ayọ̀dèjì bọ́ọ̀ni ṣe dáadáa lẹ́wà àwọn ọmọ ń kọ́ o
3: ẹ̀ka lẹ́wọ̀ olótùú àlàáfíà ni dáadáa
0: àwọn tó ń gbọ́ wa ń kọ́ṣẹ́ ní kí wọ́n ni
3: ẹ̀ka lẹ́wọ̀ gbogbo ọmọ nàìjíríà akínyín ẹ̀ka lẹ́ ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ní gbogbo orílẹ̀-èdè gbogbo olórílẹ̀-èdè àgbáyé
0: ẹ mà ṣe púpọ̀ o ẹ ṣe tó ìtàkò tó ìbéèrè ó ti wá ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni victor ayọ̀dèjì mo kì í lẹ́ẹ̀kan sí ẹ ṣe tẹ ẹ pọ́n wálé o
2: ẹ
0: kú ìfẹ́ ẹ kú gbogbo ògbà wa ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bí yín kí kálukú lè máa mú tiẹ̀ kó sì máa di ọwọ́ kí wọ́n dẹ̀ máa fi sí ọwọ́ àlàáfíà kó má bàa fi jẹun mo ti kí yín káàbọ̀ sórí ètò àgbò ìfẹ́ special
2: ẹ kú lé sàn
0: ìbéèrè àkọ́kọ́ ọjọ́ orí wo ló yẹ kí ọkùnrin fẹ́yàwó sílé yàtọ̀ síyẹn kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ wà ńlẹ̀ ní ṣẹpẹ́ kó tó di pé ọ̀dọ́mọ ọkùnrin tó ti bàlágà kó tó ronú pé ó mà tó àkókò tó yẹ kí n fẹ́yàwó tèmi náà àti pé ẹ tún wá ṣàlàyé fún wa mo jẹ́rìí yín gan o wípé bó o là ṣe ń fẹ́yàwó gan kí làwọn ìgbésẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe ká tó fẹ́yàwó bó o là ṣe kànlẹ̀kù bàmí ọlọ́run ọba àbí akànṣá máa rìn káàkiri bí ìrìn bọ̀rọ̀ ni.
2: rárá olóòtú ẹ ṣeun sà ẹ kalẹ́ sà fún àǹfààní bántabanta èyí tẹ́ fi fún mi láti èmi àti olólùfẹ́ mi ta wà lórí ìkànnì splash fm mo sì tún kí gbogbo àwọn olólùfẹ́ splash fm jákèjádò orílẹ̀-èdè àgbáyé pé ẹ ṣeun ẹ kúfẹ́ wa mo sì tún kí bàbá mi náà bàbá mi lérè ṣitú àti ẹnì kejì wọn bàbá Ìbàdàn gbàdúrà pé ipá ò ní kun yín sà.
0: àmì ò ẹ ṣe.
2: Kò ní gbèdéke oyè ọjọ́ orí tí ọkùnrin lè fẹ́yàwó sílé kò ní gbèdéke kan pàtó ṣùgbọ́n kankan tí mo fẹ́ mú jáde ńbẹ ni pé ọkùnrin náà gbọ́dọ̀ tó ẹni ọkùnrin tó lè fẹsẹ̀ tilẹ̀ tó lè bọ́ ara rẹ̀ because nǹkan tí yóò bá ní kò lè fúnyàn.
0: Ọ̀gbẹ́ni victor ayọ̀dèjì nípa ti ọjọ́ orí yẹn ohun tẹ́ ń dọ́gbọ́n sọ ni pé ìṣọkùnrin ìṣobìnrin onítọ̀hún gbọ́dọ̀ bàlágà.
2: ó gbọ́dọ̀ bàlágà.
0: tá a bá wá sọ pé ọmọkùnrin bàlágà bíi ọmọ ọdún mélòó là ń sọ gan àbí là ń rò lọ́kàn.
2: gẹ́gẹ́ bí àwọn onímọ̀ sáyẹ́ǹsì mo ṣe sọ pé tó bá bàlágà láti ibi ọmọ ọdún mẹ́tàlá merin la e mo ati wa laye olaju si nkan tawon omo ode osi nje o yato si aye atijo so o bere lati ati ro modun mewa to jo obirin to ye ko ti bere nkan osu ko de ri be laye igba yen awon mo ti ma o ti yato patapata e jo asan se nkan ti mo so ye yin sa so ko ni oye ojo ori pato ta ba de wa soro nipa balaga balaga opin sorisirisi ona
0: e sawo sa
2: balaga ojo ori wa balaga
0: apo suna
2: na wa balaga even opolo lakaye na o nbe nbe balaga emi na wa nbe tori gbogbo ta so e na o tu daleri emi
0: ki le ni lokan pelu emi te so yen se ngba te so pe balaga emi boya eni yen ti rin jina ninu ise olorun le nso o
2: ki se be rara olotu ki se gbogbo obirin tabi gbogbo okunrin ni iyan le fe
0: ani balaga emi yen ni mo fe
2: o na ni mo nta lati tumo e
0: o da e tesiwaju
2: awon kokan wa te pe to ba sele to je pe iyan ma ko to olorun lo to je pe elomi wa te pe okunrin wa te pe oninu fufu ni ti ko balaga ninu emi te pe ti ija kekere ba sele bayi ati gbegbere peregi kanu
0: se balaga emi yen se nkan te ndogbon so ko le ye awon eyan ti o gbo yo ba dada se maturity le nso ni
2: maturity sir spiritual maturity
0: wo ku be se tu se nkan to ma to chuo
2: maturity ara olotu
0: oda na je ran yin lowo ise temi ni yen te ba gbo ti aban kolala tan so to wa ninu iwe iroyin ise ti wa niyan ta ba so pe maturity itumo re ni pe eyan gbokan se oro mi ye yin pe ki omo okunrin gbokan ko rira re gege bi eni to karu fi lokunrin eni to le dan kan se laaye ara re
1: eni to yeye
0: eni ti ki beru eni to le mi igbekele nu ara re eni to le fo so ya pe emi oko re yàtọ̀ sí kọ́kọ́ ma fẹ́ nu jambla lásán
1: ìyàwó rí kulé dànù
0: ọ̀dà mọ́mì mo fẹ́ kí ẹ̀yin náà dá sí nbẹ̀ yẹn kó máa jẹ́ pé bàbá aláwọn fi nàkànàkàn látàárọ̀ ọ̀dà náà ẹ mú láti ibi tí balẹ̀ yín ti dúró tó bá wá jẹ́ pé obìnrin tó bàlágà kí ni nǹkan tá à ń sọ kí làpẹẹrẹ kí ni àfihàn tá a fi mọ̀ pé obìnrin eléyìí ó tó lọ fún ètò ìgbéyàwó kó wọlé ọkọ ẹ̀yin náà lè mú kọ̀ọ̀kan ní ohun tí dádì ń sọ lẹ́ẹ̀kan bó la ṣe lè sọ pé ọmọbìnrin ọ̀dọ́mọbìnrin kan bàlágà kí ni nǹkan tá a máa rí tọ́ka sí ká tó sọ pé obìnrin eléyìí bàlágà o àti pé ọmọ ìlú wo gan ló ń jẹ́ bàlágà yẹn mo fẹ́ mọ̀ ṣé ìlú kan tó ń jẹ́ bàlágà ni àti ẹ̀yin ló kàn báyìí.
3: Ẹ̀yin ara ilé ní ọgbọ́n àti ìmọ̀ títí tèmi èmi mọ̀ pé mo rò pé nípa ẹ̀mí kíyàn ti rẹ́dì nípa ẹ̀mí àti nípa tara nípa tẹ̀mí tí mo mí ni wípé ẹni tí ó fẹ́ lọ sílé ọkọ ó gbọ́dọ̀ ti gbé ọ̀rọ̀ ẹ̀ kó kọ́kọ́ gbé ìtọ́ ọlọ́run lọ́nà ọlọ́run bá ti wá fún ni pé okay go ahead this is the man for you then you now study the man ó máa wò ó ṣé ẹni yìí ṣé èèyàn tí mo lè fẹ́ ni ṣé ẹni tó ní sùúrù ni because tọ́lọ́run bá fi ọwọ́ sí at least tẹ bá ti rí ìwà ẹni yẹn ẹ tún máa mú lọ sọdọ ọlọrun ẹni yìí ń wùwà báyìí ọlọrun gangan ó mọ bó ṣe ń tó nǹkan ó dẹ mọ bó ṣe ń yí ọkàn oníkálukú padà so èmi o mo lérò wípé nípa ti ẹmí àti nípa titi ara ó yẹ kí èèyàn.
0: Madam kí n tó yọ̀ǹda yín ẹ ní ìbéèrè kan tí ẹ bá wà dáhùn náà pẹ̀lú ilé ìtẹ̀sọ yẹn ṣé mọ̀ pé ọ̀dọ́mọbìnrin tá a sọ pé ó ti bàlágà tí wọ́n dẹ̀ ti fọkàn sí pé ẹ̀yẹ́ máa gbéṣẹ̀ lé ní tere èjì tere tọ́jà àfikún mo ṣàkíyèsí láyé òde òní wípé àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́mọbìnrin tó bá ti fi ìfẹ́ ọkàn wọn hàn táwọn òbí wọn lọ́tún àti lọ́sì tó dẹ̀ ti fọwọ́ sí wọ́n máa ń ṣe kinní kan tó ń pè ní counseling ìtọ́nisọ́nà awon chief imam to ba je pe lesson islam le niyan ati oko ati yawo to ba de je pe lesson christian ni awon oluso agutan awon kan wa to de je pe olohun ma fun won ni irangan nipa beyan se nto ni sona counseling iru awa ta n sori gan counseling psychologist n ta lo ka ni university nu amo nkan ti a le so fun odokunrin odobirin ti o mura lati se igbeyawo ki le ri si mo mi wa ka to kuro nbe yen
4: ati pe kin lo don fa to je pe lawon ajo yen itoni sona n fese rinle to wa je pe laye odi oni itoni sona ibi won o ti jese kesu ipapanu
0: ni ile oti ni won ti n bara won soro fe

0: ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Wọ́n ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: Ìtẹ̀ méjì omi ọ̀rọ̀ ń bọ lọ́mọ rẹ̀ sórí ẹ̀dùkọ àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kún gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Honorable ni sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣá ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fìlàgà ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorable. Ṣàwárí àwọn honorable ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jì ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18 o.

0: Ìjú ti gbọ́ nípa ètò gateway. Wo gateway.cchub.africa. Gateway rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
1: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
0: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
1: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
0: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
1: Rárá àti rárá.
0: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
1: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
2: They say the more the merrier, and Guinness just proved it.
3: Mm-hmm.
2: Yeah, your bold black Guinness Foreign Extra Stout is now a bigger 440 ml can.
3: Oh, really?
2: Uh-huh. That's an extra pour of rich, full-bodied Guinness goodness.
3: Nice! More stout, more flavor, more vibes to share with your friends.
2: Now you can enjoy more Guinness with the new 440 ml can.
4: Drink responsibly, not for sale to persons under the age of 18.
5: Flash FM 105.5.

0: The music of Constance there. You most welcome to Agbo Ife Special. Aki gbogbo eyin eyan ti en tele wa kakiri orilede agbaye ipe e se gan ti en tele wa ni pataki eyin te wa lori ikanni ibanidore agbaye ti wa bi tabo eyin eyin te wa ni TikTok ati eyin to se pe e wa legbe radio te yi soke ti en tele wa bi a se nba eto na lo were were to ẹni tó jẹ́ balẹ̀ ilé lórí ètò agbo fẹ́ special àti alẹ́
1: yìí
0: a ti mú wọn lọ síbi tá a máa ń mú àwọn àlejò wa lọ gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn náà ni ọ̀gbẹ́ni Victor Ayọ̀dèjì, ṣùgbọ́n ìyàwó wọn arábìnrin Ọmọlọlá Ayọ̀dèjì mama say mama ẹgbẹ́ ọ̀dọ̀ wa ní àyín mama ṣe ti tún ìjókòjó ìbéèrè àkọ́kọ́ ṣe ti ṣe tán
1: bẹ́ẹ̀ni sọ̀rọ̀ òkè
0: kí n tó wá béèrè ìbéèrè àkọ́kọ́ yẹn ó dàbí ẹni pé Adémọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Àbàdàn òun ló mọ̀ bí eléyìí ó ṣe dé ọ̀dọ̀ àwọn èèyàn wa tó wà ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook.
1: Kò sí wàhálà.
0: Báwo lèèyàn ṣe lè dá obìnrin tòótọ́ tí èèyàn lè fẹ́ tàbí ọkùnrin tòótọ́ tí èèyàn lè fẹ́? Báwo la ṣe dá a mọ̀ lórí ẹ̀rọ ayélujára yàtọ̀ sí 419 téèyàn ò fi ní ṣàṣìṣe bàbá Àbàdàn?
1: Yàn pàápàá fáwọn ewé ewo yìí.
0: Bẹ́ẹ̀ ni
1: tó jẹ́ pé orí
0: ẹ bá mi tàn mọ́lẹ̀ sí dáadáa.
1: Àwọn ewé ewo yìí tó jẹ́ pé wọ́n máa ọwọ́ ọkọ̀ mọ̀ ń wáyà orí ẹ̀rọ ayélujára wọn gbé lọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀.
0: Ẹ̀yin náà mọ̀ wípé lóde òní à ń wá ọkọ̀.
1: Ó ti lulẹ̀ tó pọ̀ bí gan bá ná jó oko ni.
0: À ń wá ọkọ àwọn obìnrin pọ̀ lórí social media.
1: Bẹ́ẹ̀ ni
0: tí wọ́n ń polówó ara wọn.
1: Wọ́n ti sọ di bí ìgbọ́n náà jẹ́ oko. Bó wá lẹni tí ó mú lọ́kùnrin àbí lóbìnrin tí òfin ní lọ ra ẹ̀sà àbí èyí tó ti lulẹ̀ àbí èyí tó ti yọwọ́ àbí èyí tó ti gbẹ kan náà mo bá ní ronú sí.
0: Ẹyin tẹ́ ẹ wà ní Facebook àti TikTok.
1: À ń bọ̀ lábala tí mo máa ń bá ní jẹ́ létí etí díẹ̀ díẹ̀ bí mo sọ ọ́yá.
0: Màmá wa ṣe ti ṣetán fún wa o.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Mi ò gbọ́ kẹ́ ẹ dá mi ló dáadáa. Arábìnrin Ọmọlọlá Ayọ̀dèjì, ìbéèrè àkọ́kọ́ lélẹ̀. Tí èdè àyedè bá wáyé nínú ìdílé aláyọ̀ tìyín, ẹ mọ̀ pé wọ́n ní kẹ́ni má ní ara ò sí àpọ̀jù rẹ̀ ní òṣùwọ̀n. Nínú ẹ̀yìn àti dáde, ta ni ọkàn rẹ̀ máa ń tètè rọlẹ̀ tí èdè àyedè kéékèèké tàbí pẹ́pẹ̀pẹ́ tó bá wáyé nínú ilé? Ta ni ọkàn rẹ̀ máa ń tètè rọlẹ̀? Ṣé dáàdì ni àbẹ́yìn?
2: Dáàdì ni o. Dáàdì ni.
0: Ìbéèrè kejì, nínú búrẹ́dì àti iṣu tá a sè, èwo ni baálé yín kúdùn jù nínú méjèèjì tí wọ́n lè nàka sí pé búrẹ́dì yẹn ni mo fẹ́, wọ́n ní ara mi fẹ́ búrẹ́dì, iṣu ẹkẹ bá ń di ẹyin díẹ̀ sí rice àti ọ̀wà I'm salivating.
2: Oúnjẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí ju àlù.
1: Láàrin búrẹ́dì àti iṣu sísè.
0: Àbẹ́ ẹ̀gbọ́n ohun tí mo sọ ní.
1: Àbí pópó ẹ̀ náà ni.
0: Àti iṣu tẹ́ ti dín ẹyin sí. Tó bá jẹ́ búrẹ́dì náà tẹyin ni àti tíì. Nínú méjèèjì, èwo ni baálé yín lè dìbò fún?
1: Àbí méjèèjì náà ni.
2: Àti iṣu àti búrẹ́dì.
1: Gbogbo ẹ̀ náà ni.
2: Ìṣẹ̀lẹ̀ tí wọ́n
1: bá ní. Wíwọ́ ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á kó sẹ́nu ẹ̀rọ
2: ṣe ní ti iṣu.
0: Ẹ lè fi mí lọ́kàn balẹ̀ pé tí baálé yín bá dé, ohun tẹ́yìn náà sọ yẹn làwọn náà máa sọ àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé nǹkan tẹ́yìn sọ làwọn náà máa sọ?
2: Ní ti iṣu yẹn, wọ́n lè sọ di iyán because ọmọ Èkìtì ni wọ́n máa ń jẹ iyán dáadáa. But ní ti búrẹ́dì náà, wọ́n like bread àti ẹyin.
0: Ọ̀dà náà, nínú iṣu àti búrẹ́dì, èwo ni lẹ mú pé bàbá fẹ́ràn? Àbí ká sọ pé méjèèjì.
2: Méjèèjì.
0: Ok. Bàbá Àbàdàn, ẹlẹ́kẹta àbí?
1: Ẹkẹta.
0: Tó bá pọn dandan pé kí ẹ wọ ọkọ̀ ní gbòòrò, bóyá dáàdì gbé mọ́tò lọ síbì kan àbí wọ́n lọ sílé àjò, nínú márúwá àti ọ̀kadà, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó ilé lálẹ́ tòní Ọmọlọlá Ayọ̀dèjì, èwo lẹ máa dìbò fún nínú méjèèjì? Ṣọ̀kadà ni àbí márúwá?
2: Méjèèjì yẹn náà fún fastness pé eléyìí tó máa
1: yára. Orí kì í ta ní jẹ́
2: báyìí. Ọ̀kadà bọ̀ pé fún comfort pé kíyàn wá comfortable.
0: Fún ìdẹ̀rùn àbí ìdẹ̀ra.
2: Fún ìdẹ̀ra.
0: Márúwá ni. o da na to ba je pe mejeji ni ewo le koko mu ngba na ati gba pe mejeji le so eh
2: mo like okada
0: okada o da na baba bade eleketa bi
1: ikerin
0: ikerin okay ninu oyin ati sugar ewo ni baale yin ma ni fe si lati fi sinu tea
2: sugar
0: sugar ibere karun orin ife wo ni daddy yin baale yin ni o orin ife wo ni daddy yin feran lati ma gbo edam lohun teyin o de so orin ife teyin na ni fe si oya
2: orin ife ti eh won ma ko fun mi temi na ta ojo ma ko fun ra wa awon lo ko
0: ere mi si wu awon lo compose
2: so ohun ni ololufe mi ololufe mi o you are the love of my life ife aye
0: ololufe mi something ololufe mi ere mi si wu ololufe mi gba ma la siwaju ko je nja ma la era meji o to mo wa be ma je ran bi musu ni o
1: e jo ma ko fura
0: yin orin o ti e ba wa lara mu kankan bi

0: yẹn lo lo man gba si won lenu daada
1: bo sun ala yen de lo ndara yen o
0: olorin ni won abi
1: se o ti pe mefa ni
0: ara
1: o ele ewo lo ku wa
0: en to kan yin na ni
1: o madam e tu joko jo eyin leni bere ti o kadi re nle ka to pe dadi wole o ewo ni madam le fara dadi e ki oru mu tabi ki onjo ki o pa won
2: abi bere yin yin ninu oru
3: ati onjo
2: ati
1: o da na ye ka ye ka se bayi ti o ba se pataki nje le to ele tori bojo
3: ben
1: se o je nkan ti e ma nifesi ni
3: mo like ojo
1: ko pa yin die kele ra yesun dada
0: omo mi ni
1: sugbon nifesi oru oda e pe won o abelade kan bi e pe baba o ka se papapa ka yonda won o ope pataki lọwọ alagba kimo pasola so 5x10 ni gbagi market ni ni ferodu mbadan ni baba kimo pasola wa won ta be sheet won ta pillow ati awon aso oju ferese ati tenu na ta mo si curtains ati ohun elo se ile loso lorisirisi ina ni akimo pasola ni won ma nta ni ni gbagi market so 5x10 ni akimo pasola wa seri rechargeable lights tawon yen lo laye ode oni won ni bakan na gbogbo nkan to sa ti je eroja isele loso lorisirisi ni akimo pasola ina ni onta ni so 5x10 oja gbagi tutun new ife road nilu ibadan md telecom se ku kale mo n bo wa si odo yin ni aipe baba e kabo nígbà tẹ́ẹ̀sì ń bí ba ìlàlà lù ó kùtùkùhù rẹ́rẹ́rún igídá ẹ̀wẹ́sọ.
4: ìyàwó yín bá wa fàdí ẹ̀.
1: Ìbéèrè àkọ́kọ́ tàbí ìyàwó yín ẹ tún jòkójó o ẹ sì gbọ́dọ̀ wojú ìyàwó yín báyìí kó wà yẹ pé ojú ni ìyàwó yóò fi máa bá yín sọ ìdáhùn sí ohun tí àbí wọn lẹ́ẹ̀kan ṣó ti yá.
5: All
1: right, sir. Baba Abadan.
4: Ẹ sọ̀rọ̀ kí ẹbí ìgbẹ̀yìn lẹ mú kọ́kọ́rọ́ ìgbẹ̀yìn lọ́wọ́.
5: Kò sí wàhálà sọ.
1: Kàràmọ́ ààrẹ ìpọ̀ jù Adémọ́lá Ọlágbẹ́njọ́. Ọ̀dàna ìbéèrè àkọ́kọ́. Abéèrè lọ́wọ́ ìyàwó yín nígbà tí ẹ̀sì ń bí. Àní tí èdè àyedè tí ó bá wáyé nínú ìdílé aláyọ̀. Wọ́n ní kẹ́ni má ní ara ò sí àpọ̀jù rẹ̀ ní òṣùwọ̀n. Kani ọkàn rẹ̀ máa ń tètè rọ̀ láàrin ọkọ àtìyàwó fún ti alẹ́ òní mo ń sọ̀rọ̀ nípa ọkọ àtìyàwó ayọ̀dèjì láti ẹlẹ́bù area. Àbíbèrè yẹn òye yín
5: kìtù
1: ọ̀yà.
5: Aya mi ni.
1: Ẹrù dáadáa o. Tí èdè ayédè bá ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó. Ta lẹ lérò pé ọkàn rẹ máa tètè rọ ẹni tọkàn rẹ bá rọ yẹn ni ó ṣàkitiyan tí ó pàkítí mọ́lẹ̀ láti ri pé àlàáfíà ó jọba láàrin tọkọ-tìyàwó.
4: Ẹ̀sọ́ tó bá náà ní ẹdínlódé tó bẹ̀rẹ̀ tá a bá ń gbá bí ó kẹ́ ti ń pa káàkiri.
5: Èmi ni mo máa ń ṣe bẹ́ẹ̀.
1: Kí ló dé tẹ dákọ̀ ìyàwó yín?
5: Náà mi ò gbọ́ bẹ̀rẹ̀ yẹn dada.
1: Ṣé ẹ ronú díẹ̀ sí kẹtù?
5: Náà mo ṣe ó ṣe yé mi yékéyéké.
1: Ọ̀dà náà ìbéèrè kejì bàbá Àbàdà bí nínú búrẹ́dì àti iṣu tí wọ́n sè èwo ni baálé ilé ìta lẹ́yìn fẹ́ràn jù búrẹ́dì àti iṣu tí wọ́n sè tó ń gbóná lọ́wọ́ àgàgà kan tún dín ẹyin sí búrẹ́dì náà wọ́n dín ẹyin sí o
0: ṣáwù
1: pọ̀ ní àbíbá o ni.
5: Ìbéèrè ohun yé mi sá.
1: Ok, nǹkan tí mò ń gbìyànjú láti sọ ọ̀gbẹ́ni Ayọ̀dèjì náà ni pé ẹ yẹ ká sọ pé àǹfààní búrẹ́dì wà ńlẹ̀.
5: Ok sọ.
1: Iṣu náà wọ́n ti ṣe iṣu.
5: Ok sọ.
1: Ẹyin náà tiẹ̀ wá dín sí méjèèjì. Ìwúlẹ̀ máa dìbò fún ṣé búrẹ́dì àtẹ̀yìn ni àbí iṣu àtẹ̀yìn.
5: Iṣu àtẹ̀yìn sọ.
1: Èyí ti jẹ́ ẹ fún mi ní àpẹẹrẹ kan àbí nǹkan tẹ́ ẹ rí tó fi wá lọ sọ́dọ̀ iṣu yẹn.
5: Torí ilu tan ti bi mi
1: ngo ni ilu tan ti bi yin
5: ilu Ekiti ni sa
0: gbe ni isu
1: eyin te Ekiti e ka le obi o te wa o an kin ni splash 105.5 FM lori eto ta pe ni
0: agbo ife special
1: e wa pa e ti wa pa
0: ju o ti gbe Ekiti ni mo gbede won
1: ayayaya o ibere kele lokan
0: ibere keta
1: to ba pon dandan pe ki yawo yin wo oko aje igboro boya eyin ti gba bi kan lo egbe moto jade ninu maruwa ati okada mo bi yawo yin pe ewo na le sare tete dibo fun papapa
5: alupupu ni
1: okada alupupu ni okay ibere kerin ninu oyin ati sugar kale fe mutin le abe fe samu nkan te fe foyin ati sugar si ewo le ma nlo
5: sugar ni san
1: sugar yi na ibere karun orin ife wo ni eyin gege bi ogbeni ayodeji le ma saba ni fe si lati ko e ba soro tin ba gbo peke e ba soro
0: te ba ti
1: orin ife tawon na ma nko ati ite na ma nko
0: te ko pade ara yin
1: okan elomi doti opo Augustus
5: no e won pe emi na olorin ni mi so olorin ife kan temi gan
1: o ye jawa tefin te ma so
0: na ni ba lori audio mark ta
1: o ko na e ko na awon gan jealous awon na ni yawo ni
5: ololufe mi ololufe mi o you are the love of my life ife mi
1: de
0: tete lo studio bike kan jade ben
1: se nkan ori mi ti be ma se fin eh wala
0: studio scatter ori mi wu o si wala ibere to ka die nle
1: o se tori re wu ibere ke fa bi
0: to ka die nle
1: abi yawo yin pe ewo ni badan le farada die ki oru mu won tabi kan wo nu ojo kojo pa won die
5: ojo ni o
0: no mo mi
1: de tete fi so be je le so idi kan kan ti so fun mi o idi pataki ton ma nsaba ni fese ati tori bojo won lawon ko rira oru are na na ni o
5: ife tusu de sare ko
0: oye yin
5: ife tusu de sare
0: mo be tusu de
1: o ti to
0: o si wahala
1: o ti to baba badan
0: a dupe lodo
1: won le jo wa se 45 minutes iseju marun de la do tata fun yin o ti pe
0: eh eja sare ba ro le papa papa a dupe lodo olohun papa fun igbe aye awon tokotaya ta leoni o ti su o ti fi ya fi han ye pe ibi ti nkan ba ti ndun ati ma ma ninu sisi arin yo ni daru e lo ra yin pepepe
5: amun jesu
0: ninu ibere ta bere lowo tokotaya ta leoni yun ogbeni victor ayodeji ati yawo won arabinrin omo lola ayodeji ibere alako ta bi awon ni pe ti ede ayede ba waye laarin tokotaya ti a leoni ta ni omo tete ibomi la ni àárín àwọn méjèèjì pàápàá tínú ẹ̀yìn tèmi ń rọ ìyàwó wọn dáhùn pé baálé àwọn ni nígbà tí baálé náà di wọn sọ pé àwọn ni ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn gbà ìbéèrè lẹ́ẹ̀kejì tá a bi arábìnrin ọmọ ọlá léèrè náà ni pé nínú búrẹ́dì àti iṣu ṣíṣe ìwo ni baálé wọn fẹ́ràn jù wọn sọ pé méjèèjì ni pàápàá àti pé Ekiti ni ọkọ àwọn ti wá nígbà tí baálé wọn náà dáhùn wọn sọ pé bẹ́ẹ̀ náà ni ní ìbéèrè lẹ́ẹ̀kẹta àní tó bá pọn dandan kí ìyàwó wọn lọ sí gbòòrò tí ọ̀rọ̀ àti mọ́tò ìwo ni ìyàwó wọn dìbò fún nínú ọ̀kadà àti márùn sọ pé ọ̀kadà ni bákan náà baálé wọn wí ìbéèrè lẹ́ẹ̀kẹta nínú oyin àti ṣúgà ìwo ni baálé wọn fẹ́ràn jù pàápàá láti fi mu tí àbí tó bá jẹ́ pé wọ́n fẹ́ lò fún nǹkan míì wọ́n ní ṣúgà ni bákan náà wọ́n gbà yun náà ìbéèrè lẹ́ẹ̀karùn orin ìfẹ́ wo ni baálé wọn fẹ́ràn àti pé tí wọ́n máa gbọ́ táwọn náà bá tún kọ́ tí ọmọ wọn sì dáhùn pé olórin gan ni baálé àwọn wọ́n sì kọ orin kódà àwa náà gborí wa wú orí bákan náà ìbéèrè lẹ́ẹ̀fẹ́ ọ̀rọ̀ káàdì ẹ̀ ń lè pé ewo ni ìyàwó wọn lè fara dà díẹ̀ pàápàá nínú ooru àti òjò wọn sọ pé ìyàwó àwọn ọ̀fẹ́ràn ooru pàápàá òjò lọ ìyàwó wọn náà nítorí náà sọ pé ajẹ́ pé nínú bẹ́ẹ̀rẹ̀ mẹ́fà àtàlẹ́ òní tọkọtaya wọn wú mẹ́fẹ́ ẹ̀fà jẹ́ o àdúpẹ́.
1: ó ṣe pàtàkì pé ká lọ sí ẹ̀ka àpolówó ọjà kan sìn ìṣẹ́jú mọ́lẹ̀ lókù àbútí pé ìṣẹ́jú kan tó ẹyẹ yẹn wa àwọn oníbàárà wa tí ọ̀nà wọn jìdí ẹ̀ wọ́n ti sanwó fún ètò kan èyí tá a fẹ́ ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá péré
0: owó náà ló ṣe
1: lè ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ farabalẹ̀ ìṣẹ́jú márùn-ún àbí mẹ́wàá se mo pe o wa lori mi ni e mo ru nkan agbo ife special e je ka gbo eto kan iseju mewa ton sanwo fun leyin eleyi a wa yonda awon alejo wa e se ti en gbo wa mido mido
2: e mo
1: ru nkan yen
2: wo lo le se augustus

0: Okoto ife
1: ore mi se mori die si se ba mi se ko lo soke die o kare yo da fun Augustus Awobosun Alayade
0: oga won ga
1: oga ji oga oga ko ni baje se ri nkan ta fe yewo ni papapa lori ipele okoto ife yi o lagbara die o ni mo pe ni irin ajo lo si Saudi Arabia ati irin ajo lo si
2: Jerusalem
1: e ba mo pari e na
0: Jerusalem
2: don lo lawo la si
1: ara so bi la de kan bi tin ba so pe irin ajo lo si Saudi Arabia tabi irin ajo lo si Jerusalem so ye
0: ben
1: oda ma so ju ba nlo ah e se o kini kan wa to ma n wa lati ona jiji bi eso bayi baba bada se mo eso yen to ma saba adun
2: mama
1: se le daruko
2: dabinu dabinu
1: dabinu ni kini
2: omo na ma wa lo na ma dun
1: ona ma n wa lati be yen ṣugbọn iyan ko ni mo so elo
0: bere elo pari e
1: ke odun na o le so na
2: apu
1: apu lo pa ẹti mo apu ẹje akuta wada ko nbe Augustus Bosun Alayede egbo mi ẹyin eyan wa mi o le ṣin lọna o agbaja ni wa o agbodo bawo je o to ba je pe kudun penapu apu jare
0: apu
1: penapu ko ni mo so apu se o ko fe jora
2: be
1: to ba je wi pe e feran apu wo na gbọ nkan ti a fe so Olorun ko ṣaanu wa o.
0: Amen.
1: Tete wo na bo se yo ife to ni si apu.
2: Yo le die.
1: To yo kuro nbe to ma ronu nkan mi to je ti wa nti wa. Mi ni so ju ba nlo. Ohun to de wa ni di oro yi ni wi pe awon otanga baba badan se o ma awon otanga
2: awon awon ali ni ba ni. Olorun ṣaanu.
1: Olorun ko ṣaanu. E jo nitori Olorun. Eni akiyesi to ba pe kudun apu
2: gbogbo nda ma
1: to ba se se mi ba ni keti esi kuku pa aputi lakoko ta wa yi
2: lo sa nu
1: tori pe inu ji ni yoruba ma nso ki se gbogbo eyan lo ni fe eyan
0: beni
1: eni na si mo pe ibikan ni apu yen ti ma nwa eye ka kora ru mi ni soju ba la agbaja ni mi mi gbudo ba wo je kaluku ti piki ti e o ti mu ti e so wa alaafia kò sí ní jẹun Abiola Adekanbi ta bá ní ìrìn àjò lọ sí Saudi Arabia àti ìrìn àjò lọ sí Jerusalem ta sì wá wà ní agbo òfẹ́ special báyìí bàbá àbàdàn ẹ̀yin náà máa múra lẹ̀ kí là ń gbìyànjú láti sọ.
0: Nípa bó ti yé mi sí nípa ìbálòpọ̀
1: nípa bó ti yé mi sí ní nǹkan tá à ń sọ bàbá àbàdàn lọ́wọ́ jàre
0: nípa ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin
1: kò tẹ́mi lọ́rùn
0: ok ìbálòpọ̀
1: láàrin ọkọ àti ìyàwó sórí gbogbo eléyìí tí àwọn kan ń ṣe láì tí ìṣe ayé ẹgbéyàwó rádaràda tí ò ra aṣọ
2: gbàgede
1: rádaràda tí ò ra bàtà lálẹ́ ṣe lọ́yẹ̀ ẹgbẹ̀rún dọ̀bálẹ̀ òsàn gbèsè òṣù máa ló alàgbà banjẹ́ ọlábíyì màmá dèbúrà ọlábíyì táíwò ẹ máa gbọ́ mi dáadáa o ṣe rí ọ̀rọ̀ apùtà sọ yẹn tó bá ṣeé ṣe ẹ gbàgbé ẹ lásìkò tá a wà yìí
0: kawe so mi je
1: o ni idi ti mo fi nso be inujin baba bana kini tumo
2: inujin o awo fe lebonu
1: mi o je arikun asebi se gbogbo eyan na lo ma wa je olooto ati eni to beru olohun bi ti awon eyan wa lapodo wa ni ayin
2: ke to mo tin sele rere o ti run o
1: emi o mo ohun ti o selu tun wa denu apu o debi pe egun egun pe fi kini yen si lara
2: olohun sa
1: ko ma wa ko gbe jombo
0: e
1: ni gbe jombo awa na o ni gbe jombo
0: amen
1: to ba se se ke pa aputi e pa ti for now ni so ju yan lori radio la wa yi baba badan
2: anje
1: ina jo si Saudi Arabia ati ina jo lo si Jerusalem báwo lo ṣe yé yín sí báwo ló ṣe yé yín sí.
2: Bó ṣe yé mi sí náà ni gẹ́gẹ́ bí àlàyé tí Abiola sọ, àjọṣepọ̀ láàrin tọkọ-tìyàwó.
1: Ok.
2: Léyìn tó jẹ́ pé yóò tó máa mú ẹsẹ̀ fẹ́ rinlẹ̀ dáadáa àti èyí tó jẹ mọ́ pé kí olólùfẹ́ méjì kí wọ́n ṣeré papọ̀ nígbà tí ọjọ́ bá bora.
1: Ẹ kú làákàyè. Ṣùgbọ́n kinní kan tí mo mọ̀ ni pé ọ̀dọ́kùnrin tí ò tí níyàwó, ọ̀dọ́bìnrin
2: tí ò
1: tí lọ́kọ, kò gbọ́dọ̀ dáṣà pé òun fẹ́ rìnrìn àjò lọ sí
2: Saudi
1: tàbí pé òun fẹ́ rìnrìn àjò lọ sí Jerusalem.
2: Àlẹ́ ọ̀sọ̀ pé ó fọ́n fíṣà.
1: Kò gbọ́dọ̀ débẹ̀.
2: Tí wọ́n ti ní fíṣà lọ́wọ́.
1: Torí yọ̀dà fún ọ, wọn tí gba ìwé àṣẹ ìrìnà. Ẹni bá ṣègbéyàwó ló gba ìwé àṣẹ ìrìnà. Ẹ jẹ́ ká lọ ṣẹ́ka polówó ọjà, à ń padà bọ̀.
3: Flash FM 105.5.
4: Me that Guinness, make I take small.
5: No worry, this one serve go reach us.
4: Reach us, get how?
5: My guy, Guinness no dey hide joy, oh. This one now the new 44 CL can. It dey bigger now. Same bold taste with more Guinness to pour and share.
4: Guinness no dey ever miss.
6: Guinness Foreign Extra Stout, still bold, still black. Now with more to share. Drink responsibly. Not for sale to persons under 18.

0: fífò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
2: Na this

0: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
2: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
1: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
2: Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
3: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà, o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
1: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
3: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
1: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
3: Rárá àti rárá.
1: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
3: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
4: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣá, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trophylaga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables yẹn lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káà sì ṣe pẹ̀kí ìrẹ̀kí ara wa lẹ́ẹ̀kan sí, nítorí láàrin gbogbo

0: so wọn ni ekedaye
1: asadapo mu
0: aye ngun be ibo nsun rara afi ki olorun ko gba wa ni asiko aye ode oni ti a wa yi tori o ni nkan ta ri ta fi n palanti abe eyin eyan wa an soro le kan nipa irin ajo lo si Saudi Arabia ati irin ajo
2: lo si Jerusalem
0: ki se irin ajo ni toto lo si Saudi Arabia la nso owe la fipa ohun na tun ni an so pe irin ajo lo si Jerusalem a de so wi pe ki odomo okunrin to ti balaga o gbodo ni passport lowo eyin na si mo pe eni to ba fe lo si Saudi Arabia yo gba iwe ase irinna abun paro te ba de fe lo si Jeru
1: yo gba iwe
0: ase o de wa se yan laanu wi pe opolopo awon okunrin aye ode oni to ti e wa je wi pe won ti e ni iwe ase irinna sibe na won lo si Saudi Arabia won tun lo si Jerusalem
2: won lo won bo
0: baba bana ki la fe se sile itori Olorun to be ni ti o ba ni iwe ase irinna bawo lo se fe lo si Saudi Arabia bawo lo se fe lo si Jerusalem
1: Olorun o ti e wa saanu wa lowo awon iwe iwo yi to fi wa je popolopo gan in to ye ki won fi kan ni a fi si waju
0: ẹwà wọn ọdọ
1: lórí ọlá
0: lọkùnrin lóbìnrin wọn ti rí hòhò ara wọn láì tí ṣègbéyàwó
1: kódà ibi tó tún wọwọ dé lọjọ tí àmì ẹ bá pàdé báyìí ìjọ náà ni wọn hàn ní kí tí wọn tọ
0: tún lọjọ àkọkọ tí ọdọkùnrin tó ti bàlágà àti ọdọmọbìnrin tó ti bàlágà ọjọ tó bá pàdé wọn wọlé wọn jáde wọn dẹ máa làágùn abẹ́ládé kan báwo ló ṣe wọ́n pàdé ara wọn lọ́jọ́ kan ṣoṣo
1: ìjọ náà lẹ wọ́n mẹ́sìn jẹ kó
0: ó dà pé ó ní èbó kan ta máa ń fọ̀ fún kinní yẹn one night stand
1: ọjọ́ kan
0: ọ̀rẹ́ rìn ọ̀hún ò pé bọ́ọ̀ni bàbá ṣe mọ gbogbo ẹ̀
2: ẹ̀yin náà ti ṣe wérí
1: alẹ́ ọjọ́ kan gbé tán
2: ni
1: ẹ bá ń gbọ́ alẹ́ ọjọ́ kan gbé tán
2: alẹ́
1: ọjọ́ kan gbé tán
0: kí ló dé tí àwọn ojú fi wá ń ká àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́kùnrin
1: báyìí
2: ọ̀pọ̀
0: ìgbà mélòó lẹ́ẹ̀fì dé Jerusalem
1: ìgbà
0: ó lẹ́ẹ̀fì lọ sí Saudi Arabia
1: wọ́n ma lọ wọ́n ma bọ̀ ní títí ojú ayé wọn
0: eléyìí tó tiẹ̀ wá wọ́pọ̀ jù ni pé ẹ pàdé ara yín lálẹ́
1: yìí
0: ẹ sì lọ sílé ọtí ibẹ̀ lẹ́sùn mọ́jú
1: ibẹ̀ náà ni wọ́n ti gba kọ́rọ́kọ́
0: ibẹ̀ náà ni wọ́n ti gba lọ sílé ìtura wọ́n tún dalẹ̀ rú
1: lọ̀rọ̀ bá parí
2: àwọn tó ṣẹ̀ ṣe ń yọra wọn ní ẹ̀dùnà
0: ṣe ká wá sọ wípé ọ̀làjú ayé òde òní ló sún wọn débẹ̀ àbí kí ni bàbá àbàdàn
1: ọ̀làjú náà ni o
0: ọ̀làjú
1: àlàódì ni o pàápàá àwọn ìwé ìwò yìí tọ́yẹ pé tí wọ́n bá ti ń jáde àárí ìta báyìí
2: òun náà fi ń ṣe pé
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé wa wọn ò mọ tí mo rìn àjò sí Saudi Arabia
1: náà láti ná lẹ́fọ̀
0: sí Jerusalem ìwọ tó rí ọmọbìnrin lọ́jọ́ àkọ́kọ́
1: ọmọ bí ó ti ṣẹ̀ wá ọmọ ayẹ tó sú
0: bóyá ń jọ̀nú
1: ni ọmọ ọ̀sánrin náà ni
0: ọmọ bóyá èmèrè ni
2: ọmọ
0: bóyá ọmọ omi ni ó sì ń fà á lọ́wọ́ pé kọ́ máa ń ṣó ń lé ìtura
1: bó ṣe rọ̀dí sọ́dọ̀ ọ̀dọ́pọ̀
0: ibi tẹ́ ti yẹjú ara yìí
1: ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣògbónù látàrí irú nǹkan bẹ́ẹ̀ tó ti ń fògo ẹ̀ ráre bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin náà nánà ti di
0: ọ̀rọ̀ yìí máa ṣọ̀rọ̀ àwàdà o
1: ọkọ ọ̀rọ̀ àwàdà o
0: ìrìn àjò lọ sí Saudi Arabia
1: tọ́ ọ̀mẹyẹ tó sú ọmọ bí ó ti jáde
0: wọ ọmọ lóyìn tó ìjọ
1: náà ló sì ti ṣe kíni ló ti mẹ́sìn jẹ kú.
0: ohun tá à ń sọ gan ní pàtó Abiola Adekanbi ti sọ fún yín ìbálòpọ̀ tí ò tọ́ là ń sọ̀rọ̀ rẹ̀ láàrin ọkùnrin àtobìnrin láàrin abosakọ gbogbo àwọn ọkùnrin tó rìn káàkiri títì wọn yìí máa ṣèyàn ọ̀pọ̀lọpọ̀ àjọ̀nú ló ń lọ ẹlẹ́mìkẹ́mì
1: ẹsẹ̀ ẹranko ti dàpọ̀ mọ́ téèyàn
0: ẹ jẹ́ kí ló dé tẹ́ ẹ jẹ́ ká lẹ́mìí ikú rẹ̀ ni níjànà
1: ẹ déyàn kulẹ̀ ń rí gbogbo gbàgán èjìlá mọ́mọ́ lè sin yorùbá wí ká tó sọ pé ń tó rí rí tọ́ọ̀bà pàdé rí tọ́ọ̀mẹyẹ tó
0: sùn. Abiola Adekanbi won ni eja so ti to ki adaba
1: fun ba kule juko eyin oko olo
0: ori ta ba paro eyin oko nlo dandan eyin obirin ni oro yi sewu won lara ju
2: o se obirin
0: ko to di pa kuro ni ipele oko to ife yi
2: eh ko se obirin na e mo pa won okunrin na ni ah bawo lo se fe ye ki mo pe mo ni ife
0: eh
2: ani abawo lo se fe mo bawo mo se fe mo
0: pe se bi orin teyin obirin ma nko na ni owo owo owo ko si nkan mi afowo owo yen gan ni opolopo gba o ma nse obirin lona o elomin wa to je pe okunrin ti o damo lale ojo kan to tele lo tile aye e de ti baje ti o le so fe nikankan
1: e to ti e don se papa n ba ri be ni pe omo to se n ba laga to pe imura re gan o boju mu to yin don wo faya lefe ni le
0: o le se fe ko boju mu nigba to ye pe iwo so ati imura re ipolowo oja fe ni
1: ki alawon egogla tun aku o ti so pe e wa ba mi ranti mo nta o
0: ah
1: bi ta beyin lawon
0: ka to kuro ni ipele oko to fe yi anilo lati ba awon baba ati mama wa awon obi wa ati alagbato ka ba won soro dada
1: abi
0: imo boya abiola adekan bi ati baba badade molo lagbenjo imo boya sakiyesi bi pe anja omo lo sodo awon molebi eyan ko fi be fese mule mo wopo mo laye
1: en to lomo gan
0: o ti ri eni to lomo o mo ru ohun to mo re nse ni odo aburo baba re egbon baba re kini kan egbon iya re gbogbo ru nkan be yen ye ka sora o tori bi nkan se n yi pada ni isin o lagbara ko si ni da keni kokan o bojo waju re je ka ma se faaji latale moju ah pelu bi ta se ri nisin
1: o gba ki
0: abi ko lohun ko sanu wa e wo a so ku ni enikan e so tan e je ka kilo fun awon omo wa to je odo binrin ni opo ah e wo won ti gbe ede won ni opolopo awon odo mo obirin won paro fun baba to bi lomo
1: topo
0: won paro fun iya pe awon lo si soru
1: iroji ni
2: e soru na lo
0: awon ni kini ajodun orin ni church awon
2: e se ko nse soru na lo ni
0: okan re doti
2: soru na lo
1: lo oji gbagbo mi lo
2: soru na ni
0: wa de gbagbo mi lo
2: yato si
0: ewu nbe loko longe longe funra re na ewu eyin obi atalagbato tomo yin to ba ti daba to ba ti bere si ni balaga e ma kilo fun won o
2: o se ma so won
0: ko ma lo re gbe jogodi wale
1: ko ma gbowe ri lugbo
0: ko ma lo da wahala le fun baba ati mama ejo nitori olorun ni ka ajo lo si Saudi Arabia ati Jerusalem ko si fun gbogbo eni kokan o
1: awon ti aye ti aba
0: eni to ba se to ayeye igbeyawo
1: ni o le to gba wirin na
0: ohun lo leto lati lo si rin ajo Saudi Arabia ati Jerusalem eyin ti en so pe code la fin soro lale yi looto ni ina ajo lo si Jerusalem ati Saudi ibalopo ti o wulo la nso ah ah
1: gbo to ti o
0: ro ki n saja oko
1: abi
0: to wa je wi pe gbogbo okunrin to ba sa ti seju si ona lo ma tele nitori elo nitori elo
2: won se wa bere
0: ni e je ka ma lo si ipele koto loka ojo ti lo sugbon ka to se yen na e je ajuba lo gbogbo awon to sanwo fun ipolowo oja ni e kata wa yi e se ti en gba splash la wa ni badon mido mido
3: splash fm 105.5
4: you will like it to travel out with good people to Qatar for a luxurious Ileya celebration.
5: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences, including desert safari, museum visits, Qatar Cultural Village Tour, city tour, tours, and lots more. Spend 5 fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, 3rd floor, Lista Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
6: Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
6: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000.

0: ẹjọ́ ti ọpọ́n tún kàn ní alẹ́ òní ní èyí tí arábìnrin kan ọmọ ṣe kókó ọkọ ló ní bùkátà pé ọkọ rẹ̀ yún ọ̀gbẹ́ni másọmí darúgbó ọ̀sán gan ọkọ ló ní bùkátà ti agboolé arúgbó ọ̀sán gangan àdúgbò ọrùn wọ́ọ̀mì ní ìlú ẹ̀sánú ajé kọ́.
1: ọ̀dà olùpẹ̀jọ́.
2: olúwa mi mò ń jẹ́ o.
1: madam.
2: olúwa mi.
1: kí ló kọ yín.
0: arábìnrin ọmọ ṣe kókó.
1: ẹ̀dùnà kí ló ń ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ ní kóòtù olóòka. ní gbogbo ọ̀nà ni àwọn obìnrin ti ń rán balẹ̀ wọn wọ́n rẹ̀ jẹ gan-an ni kọ́lọ́hún kó ṣàánú wa. tẹ́yìn náà bá mọ bí nǹkan ṣe ń lọ. olùpẹ̀jọ́ talẹ́ yìí olùpẹ̀jọ́ dà.
2: olúwa mi mò ń jẹ́ o.
1: kí ló dé tẹ́yìn obìnrin ìyàwó ilé fi máa ń hurúwà tẹ́ ń hù yìí náà.
2: kò ń ṣẹjọ́ wa.
1: kí ni baálé rẹ ṣe.
2: olúwa mi.
1: tó fi wọ wá sí kòtò lóka.
2: jẹ́jẹ́ ni mo jókòó tó wá dọ̀bálẹ̀ tó lòun fẹ́ fẹ́ mi.
1: ó dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ bàbá màmá ó ti tó bí ọdún mélòó sẹ́yìn báyìí.
2: táwọn ọmọ ní ká máa kà ó máa ti lọ bíi ọdún bíi ogún ọdún báyìí.
1: ogún ọdún.
2: bẹ́ẹ̀ni.
1: bí ò bá nídìí obìnrin ìjẹkúmọ́lú kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti baálé ẹ.
2: oníbùkátà ti sọ ohun.
1: ẹnu láàfin sọ ìdí láàfin jókòó rẹ.
2: olúwa
1: ó sì lè jẹ́ pé ohun tá à ń sọ yìí gan bóyá ó ta bá àwọn èèyàn tí ń tẹ́tí sí wa káàkiri orílẹ̀-èdè àgbáyé.
2: olúwa mi a ti jókòó a ti sọ bọ̀ ó ti wá fẹ́ dé ó ti dé góńgó ẹ̀mí mi ó ní òun ò lè máa gbé bùkátà àbímọ márùn-ún ó dẹ̀ máa sanwó skul kó rán wọn ní skul kó fún wọn lóúnjẹ ló bá ló ti sóhun o
1: orí
2: òun ti pa o.
1: ọ̀dà èmi ò mọ ohun tó ń ṣe ẹ̀yin ìyàwó ilé tẹ fi máa ń síwájú ẹlẹ́ẹ̀ẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́. olùpẹ̀jọ́.
2: olúwa mi mò ń jẹ́.
1: olùpẹ̀jọ́.
0: òun náà ni olùpẹ̀jọ́ èmi náà gbé wá sí kóòtù olóòka. ó sú mi o.
1: kí ni baálé rẹ ṣe tó fi wọ wá síbi.
2: olùbùkátà ti sóhun ṣẹ́mi ni màá gbé bùkátà ọmọ ni.
1: ó dàbí ẹni pé ẹ̀yin gan-an tí a gbé wá sí kóòtù ní alẹ́ yẹ ẹ̀mọ tó ń ṣe yín. baálé ilé.
0: mò ń jẹ́ olúwa mi o.
1: ẹ̀yin lè mí rí gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ náà.
0: bẹ́ẹ̀ ni èmi lolùpẹ̀jọ́.
1: ìyàwó rẹ ni olùjẹ́jọ́.
0: ó ti kó wàhálà rẹ kò tiẹ̀ jẹ́ mọ tí mò ń ṣe mọ gan. torí mo ti rojé náà.
1: olùpẹ̀jọ́
0: èmi tí mo jókòó ìyẹ̀mí mi ó ti kú òǹbí.
1: bàbá
0: mo ń jẹ́ olúwa mi.
1: kí ló dé kí lẹ rò débi pé ọkàn yín gan ò tiẹ̀ papọ̀ sójú kan mọ́.
0: wàhálà ń ti pọ̀ jù.
1: kí ló ṣe yín gan tẹ́ ẹ fi wọ́yàwó yín wá sí kòtò lóka.
0: ẹ wo ṣe rí gbogbo wàhálà tó kó lé mi nígbà ìyàwó ti pọ̀ jù torí pé kíni mi ń fẹ́ ru orun sùn. ìgbà míì
1: kí ló le tó bẹ́ẹ̀.
0: wàhálà yìí ni o ṣe bẹ́ẹ̀ mi ọmọ lèmi náà lọ́wọ́ àwọn tó bí mi lẹ́yìn ọmọ
1: bíi ma ṣùgbọ́n ẹ ti di gòǹgò bí àgbà.
0: kí wọ́n lọ́ adé tó wá fi já jẹ́ pé àá ṣe é níyàwó ẹ̀ níyàwó ẹ̀ ní bímọ la bímọ tẹ́ pátápátá
1: orí mi náà
0: ni.
1: olùpẹ̀jọ́
0: bàbá
1: kí ni ìyàwó yín ṣe
0: tó
1: ká bá wàá torí àwíjàre
0: ìtọ̀tẹ̀lẹ́nu ìwọ̀nba tí mò ń dọ́gbọ́n ṣe kó tiẹ̀ wá di pé òun náà máa kún mi lọ látàrí àwọn awórobó tó náà ń ta oní rárá o ọmọ jẹ ọmọ òmu ọmọ ọwọsọ iléèwé bàtà ọmọ kódà tí nǹkan bá tó kà nídìílé wọn yóò lé mi náà ni bá a ṣe wàhálà ṣe wàhálà ẹrí mo ti ráàkì sẹgbẹ kan.
1: alàgbà.
0: mo ń jẹ́ olúwa mi.
1: alàgbà.
0: mo ń jẹ́ olúwa mi.
1: ṣé bí ẹ̀yin lẹ nàka sí màdàmú yìí pé òun lẹ fẹ́ fẹ́ lọ́jọ́ kìnínní àná.
0: mo nàka sí kódà ó ti á sún mi báyìí o.
1: ẹ sì bá àwọn mọ̀lẹ́bí yín sọ̀rọ̀ wọn láwọn náà nífẹ̀ẹ́ sí. tẹ́ ń gbé ẹrù láti lẹ̀ẹ́lẹ̀ ó dé àyà ó dé jìkà ó dórí ẹ wá ń pariwo ní ìsìn ẹ mọyì ọmọ tí màdàmú yìí ti bí fún yín ni.
0: mo gbé dátà àrí àtàrí ti pa báyìí o gbogbo kátà ti pọ̀
1: pápá. ẹ mọyì àwọn ọmọ alálùbáríkà tí ìyá yìí ti bí fún ọ ni.
0: tẹ́ bá di pé kinní náà ní ìsìnkọ́ náà kí wọ́n máa kiri ilé ọmọ káàkiri.
1: ọwá ni ẹrù ti pọ̀ jù lọ́rùn rẹ.
0: àtàrí ní ìbí pé wọ́n lo ayọ̀nù ń bẹ gbogbo orun orí ti sásẹ́ yín tán látàrí pa gbọ̀bọ̀ kátà.
1: kí ló ń gbìyànjú láti sọ. tọkùnrin ò bá tún tẹ́rí sí bùkátà ṣé ìyàwó tó jẹ́ ìyá alẹ́ ilé lọ́ọ̀dẹ̀ ni ó wà tẹ́rí sí bùkátà.
0: yorùbá bọ̀
1: wọ́n ẹ̀dákun ta ló fẹ́ra wọn se yawo lo fe oko ni abi oko lo fe yawo
0: yo baba won ni ti apa ba kun itan imo to ha ni
1: lo to ni
0: o wa je keyan ode nikan dabuka ta ko wa ku kale
1: oda won ni ko da keyan fari apa kan
0: lo da apa kan
1: ko da apa kan si madam
2: oluwa mi mo je
1: kilo nsele e tan mole sun to nsele na odile alayo yin
2: e se ba bere lowo oko mi o mo lohun lo ye ko ma gbo bukata wa oni rara oni afrika jo ma pin 50-50 mo lo si nse yen
1: eh madam eni suru ko to di pe ki baba yi ko to di ko pariwo wa si ko to loka oni nkan to ti ri o
2: ko si nkankan to ri
1: oni nkan to ti ri
2: ko si nkankan to ri oluwa
1: iwa di ti mo se gege bi adajo ko to loka won ni omo to ti bi fun baba yi o to mesan
2: ah se mi nikan mo da nikan bi ni
1: won lo mo mesan lo bi fun baba yi
2: be ni an kan mo fo lo mo
1: ki lo wa de to je pe iwo mama nu ile iwo yawo nu ile toro ba ti di bukata o ni ran ba le re lowo so ye ko ri be
2: eni to ba mo nkan to dun je o ni lati je nkan o ni lati
1: ki ni dun ti won mo je se dona emba mo je o ri oko re to funfun balawo wo ti e bo se rire su re su bi gba pe anan won bi o
2: o dagba ju mi lo ah ojo to gba lori to
1: so ri pe ba le re ti ngbo ni
0: oluwa mi ti n ba
1: ko ni toju e tun dabi omo tutun jojo lo
0: ti n ba re ran wa le awon nton so nton ran ni eto yowo to ma giwo ta
1: sebi bukata lo nje baale ile olori ile
0: ti o ba ti a
1: di wa de ni isin te wa so po su yin
0: to ba ti
1: mo yi omo te ti gba lara obirin
0: to ba ti a di pe eru gan ba ti ju osu ka lo afi ke n ti o gberu ko ite pariwo ta korun re omo kan danu
1: baba
0: mo nje
1: e ma fi nkan kan pamo fun emi koto lo adajo koto lo kare ki lo ndo yin gan
0: nitin do me ni
1: ko ma lo je pe ohun to nsele nu dile yin lo nsele kaakiri idile ton tin gbo wa lale
0: be ni
1: ti ko ma lo je pe wahala o ti poju lori enikan enikan wa nse faaji
0: oluwa mi idile ti
1: e tu su desale
0: ha en ti mo ro idile ti iyawo ba ti lero ngba pe ki oko ohun ko won gbadun re dojo ale ti o si ni je pe boya to ba ti di pe asiko nkan daada won ba to won ma lo fi ba lele won wa gbati ti won ma fe lomi si o de na ki won jo ran ara won lowo kemi a mejeje o le gun ki se pe nikan ma sise da ale bi agbo teni kan ka lo fe yin ti bi kan
1: baba ni soro
0: o le wo
1: iyawo
2: oluwa mi mo je
1: so se le mo ra so egbe joda
2: nigba to ba ye
1: nigba te ti sanwo osuku kokan won omo omo lo si ti di mesan
0: yi mesan yi
2: oluwa mi bi ko ni ma sanwo se
1: se tori wahala ni baale re fi waye ni ki lo de to ma ran oko re lowo lati sanwo ilewe lati gbo bukata bi gas ba tan loji
0: ile da
1: oko na le so fe ko lo ra
2: iye di dodan
1: owo osuku oko lo san
2: bukata eni
1: osoosu oko fowo le lo ra apo re si
2: eni eleni oni ba ti e se
0: gbogbo owó tó ma ti ń rí báyà jọ ní fi ń da aṣọ ní fi ń ra aṣọ ẹbí kò sí kankan tí ó sì.
1: so orí orí ẹ tó kú fún gbogbo ewu ni iṣẹ ọfẹ pa babó ń baba ni.
2: olúwa mi wá fi mọ̀ pé ń tọ́jú wa ni báwo ni màá ṣe máa wò kí sà.
1: torí ọlọrun
0: baba baba mo ń jẹ olúwa mi.
1: baba kí ló dé tẹ ẹ so tọrọ fún ìyàwó yín.
0: mo sọkọ gbọ náà ni o nígbà wọn kálukú bá sì pẹ gaari báyìí. Je pe emi na ni
1: se o to ni wi pe won ni o tun ma n tele awon ore re te ma lo nse inawo kaakiri o tun wa ro mo oko re pe kokowo wa
0: en to sese de yi asabani ti lo si na
2: we oluwa mi at least eyan lo sa ma n kuko eyan nigba to ba kan temi na awon na adide fe mi na
0: ara egbe ile wa kan to ma re fe ara asabani data en lo to tele yan lo to gbowo hotel gbowo to ton da ara
1: fe kilo de teyin iyawo ile o kin saanu baale yin
0: ko da o ko laanu loju kan
1: ko da o
0: o daju bi ifose we ni
1: mo ti mo nkan ta ma se a gbe ọrọ yìí lọ sílé ẹjọ tó tún ga ju kóòtù olóòka tiwa yìí lọ ẹni tó bá dé ìjẹbi wọn ò fi mú rẹ dánrin tó bá wá jẹ pé bó ṣe ń ṣẹlẹ káàkiri mọlẹbí níbi tẹ ẹ ti ń gbọ wa lálẹ yìí ẹ dákun torí ọlọrun ẹ ṣàtúnṣe o abẹyin ni e ba wa satunse nigbati bale ile ba joko sori yaga agbantara ti yawo re na joko ti baba ti wa darugbo kale ti oju yawo to rire terete bi oju odo mo obirin to sese se marriage tani o mo pe ori nta oko ju yawo lo e sanu wa e sanu wa e jo ntori olohun e sanu wa so eyin eya wa igbejo ti ale yi o tun lo si ile ejo to gaju ti ale yi lo tori pe o dabe ni pe ohun ta so yi wopo laarin gbogbo awon idile eyin yawo le ma sanu bale yin e dakun tori olohun e ma sanu oko yin wa lai poju ewo ewo bi oko yin se gbo ewo yin boju yin se rire tere
2: te o toju mi ni
0: o ti da
1: oro n toju eni awa le toju oko yin
0: enikan sanra enikan ru
2: jeun na lo se njeun in to ye ko se lo se eto e lo nse
1: eyin ti en tele wa lori ipele koto loka mo be eyin ba lele e mo se jura yin lo to ba wa je pe iyawo
0: o ge
1: o daju ko ti e ri si gbogbo nkan ti en so fun eyin na e farabale ba yawo yin soro to ba de je pe eyin gan ti se iyawo yin ewo na ki e si be ke yen ju oro yi o oju oko n gbo lo oju yawo rire terete ki la fe se si eleyi e dakun a fe ke eyan meji tabi meta ko pe wa lori ago aba le gbe ago ni bi ta wa yi ni a le gbe aha number ti e fi pe wa oda 0706 7077
0: to
1: mo baba abadan
0: 0706 0706 0706 949 949 3000
1: etun gbo 0706 0706 949 949 3000 tabi 0701 0701 447 447 57 57 70 egbo eyin eyan ki lo de to se pe oju awon ba le ile nri suku suku be ni yawo ndan lawo ki lo de tawon yawo nde ma gbo bukata pelu ba le ile kon ma ran lowo ejo ntori olohun hello e kale o e kale o 0706
0: Ah,
1: aha shon tin so egbe si mic yen ehn hello hello ah oh my god e ka le o aha tin gbo won yin ta lo nba wa soro ni bo le wa ilu wo le tin ba wa soro splash la wa ni badan ehn ki le ri soro ta nfa yi sa baba lo jebi ki lo de te fi esun ko baba po won lo jebi
2: abi
0: ko wa si se
1: o won toju re wa loju ri abi
0: abago keyin aparo
1: o da na alagba seyin o sakiyesi se sakiyesi wi pe awon yawo e saba ran oko lowo bi ti tele mo won la se je yin okunrin poju
0: ahan lo je abi mo mesan
1: won le tun ti fe obirin kan si koro ba won o ton ti ko le fun ah njo wo lokunrin fe bonu wahala
0: oda
1: e se sa o e se ten tele wa o splash la wa n ba do agbo ife special n gbo
0: e se
1: e je agba kan si e ka le o 0706 949 3000 e tun gbo 0706 949 3000 e ka le o
3: e
1: he jo ta lo nsoro ni bo le wa 13 kan si wa ma aha e je ba wa da si mama wa
3: Eri nkan to
1: n sele yin.
3: Awon baba lo
1: n fa. Awon baba ni o je ke ma ran won lowo.
3: Awon ni won jẹ ka ma ran won lowo tori won ni ti to inu ile gan ta wo to ti ma da koro nta
2: abi
3: abi pe aye ejo yen aye ida kan gan ni oju baba n gbo oju ya gan ti n gbo oju baba ni baba
2: e se jaru
0: baba gan be se npe
1: ah so baba lo je bi abi
0: mo ti da
2: awon ni o awon lo
1: se ri asejo awon ba le ile gan po wọ́n ní side chick oromodi ẹ̀tẹ̀gbẹ́ wọ́n lọ fọ́bìnrin kan pamọ́ síbì kan ẹ̀kalẹ́
3: o
1: ṣàlè morúkọ yín dádì wa àti àdúgbò tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ o ẹ lẹ́sà o yẹ́sà ẹgbọ́n kí ló dé ṣáwọn ìyàwó lè ran àwọn baálé ilé lọ́wọ́ àbáṣejù àwa baálé ilé ló pọ̀ jù
2: abi
1: ki lo de te fi so be sa
3: iyawo kan le ole meta ngoro ni
2: en se jaru
1: baba ki de so iyawo kan ninu ile ale meta ni gboro ah ki lo de te fi so be sa
3: ere de ba soro gan mo koru baje
1: baba koru ẹ má jẹ́ kíyàwó yín gbọ́ mi ò sí mbẹ́ o àtúlé ṣe ni mi ò ṣe túlé túlé omidò omidò.
0: ọ̀dídà
1: bó ti mẹni tẹ́ ẹjọ́ ń jẹ pẹpẹ súpù àṣírí tú.
0: bí wọ́n ti ń jó mú fúnfún wọn wà báyìí.
1: ẹnìkan ti wà mí ẹ kálẹ̀ o 070 ẹja tun pe 0706
2: ẹ
1: kalẹ nikan ti wọle ẹ kalẹ ma o a gbohun yin dada okay ẹ tun number yi gbọ ka to ma dagbere 0706 949 3000 0706 949 3000 tabi 0701 447 5770
0: tàwọn bẹ
1: ẹ kalẹ o ẹ kalẹ o agbo fẹ special ni splash 105.5 FM fẹlẹlẹ ìbàdàn ló ń kíyìn o ní nàìjíríà
0: à ń gbọ yín
1: ẹ kalẹ o ta ló ń bá wa sọrọ ń bò lẹ wà dádì ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbáṣejù ọkùnrin ló pọ̀ àbáwọn ìyàwó lè ń sá fúnra lọ́wọ́ wa.
3: Àṣẹ́jú obìnrin ló pọ̀ jù lórí kò dá kí obìnrin máa kó gbogbo bùkátà lé akọrin lọ́wọ́.
1: Ṣé ẹ gbọ́ wọ́n láwọn obìnrin ló ń ṣàṣejù.
2: Ọkùnrin ló ń ṣàṣejù.
1: Ẹ ṣe o tó o ti dà bá wọn. Tó ẹyí èèyàn wa
0: èyí
1: tó bá jẹ́ ẹ̀kọ́ pàtàkì kí kálukú wa ká fi sọ́wọ́ àlàáfíà ká má bàa fi jẹun. Ohun tó ti dáa jùlọ ẹyí èèyàn wa iná ni pé kí ọkọ àti ìyàwó kan wà ní ṣọ̀kan. Nínú ìdílé aláyọ̀ níbi tí ọkọ àti ìyàwó wà tán dẹ̀ fẹ́ra wọn ní ṣù lọ́kà. Mo táwọn eléèbó máa ń sọ ni pé 1+1
0: ìsìkò tó wà lájọ rara wa lọ́wọ́.
1: Ó yẹ ká jẹ́ ìkan ṣoṣo nígbà míì tí ò bá sówó lọ́wọ́ ọba léèlé ó yẹ kí ìyàwó kó ran ọkọ rẹ̀ lọ́wọ́.
0: Nígbà míì
1: tí ìyàwó náà bá dẹ̀ ní bùkọ́tà bóyá nínú ilé wọn ẹ̀tọ́ ọkọ ni láti ran ìyàwó rẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n kí ìyàwó wa dúró lórí pé ọkọ mi ló gbọ́dọ̀ ṣe é nìkan kan. Bàbá dẹ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní àṣejù àwa ọkùnrin pọ̀.
0: A máa bẹ lọ́hùn fún ẹ náà
1: ní kí lóò fún àwọn ọkùnrin. Ìyàwó kan àlè mẹ́jọ níta bí ẹ̀mí èèyàn ṣe ń bọ̀ lọ díẹ̀ díẹ̀ ọlọ́run ṣàánú wa. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn alákòóso wa tí wọ́n ti ń ṣètò yìí tó dẹ̀ ń jẹ́ kó lọ síbi tó yẹ kó lọ. Bọ̀sùn Aláyẹ̀dẹ́ àti Augustus ẹ jẹ́ ká máa fi àkókò yìí ṣe lọ torí ọjọ́ ti ń lọ díẹ̀ díẹ̀. Ìṣẹ́jú mélòó ló kù? Ẹ jẹ́ ká máa sọ pé òlèlè
0: àlewò àbáre o
1: ìṣìà
0: abáwàṣẹ́ òṣìdànù
1: bóde
0: adé gbogbo bíwa mọ́lẹ̀
1: ọlọ́fin
0: kò ní jẹ́ ká fún wa níràn níta wa
1: láwọ̀ya
0: ajẹ́kówó yalé wa
1: ìkọ́làbà
0: akọ́là àtọlàbáwa bákan náà
1: láfihàn
0: àfiwáhàn sówó sọmọ àìkú baálé ọ̀rọ̀
1: ọ̀gán
0: kò ní jẹ́ ká rí wa gàn níta wa
1: ìmọ̀bà
0: ajẹ́kílẹ̀ rí mọ́bà lókè
1: pẹ̀ oúnjò
0: ajẹ́ká máa jó ìjọ àjọ
1: ìjọ ńkọ́
0: ajẹ́ká máa jó ìjọ
1: ìdùnnú òkè hò
0: ajẹ́ká máa wó ìwòye ayọ̀
1: títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní láti máa pàdé ara wa. lori eto ta pe ni
0: agbe ife
1: special pete pete lana ni popa lale
0: to ni
1: ibi to ba ta si eyin a se
0: a
1: mu ta wa fe ni pe ki yawo atoko
0: won wa la
1: lafia wo kon fowo so wo po bi osisu owo
0: won
1: ma gbera won ni gbonwo kon ma ra won lowo lo ti da titi ojo mejo pelu ogo olorun ta tun lanfani lati pade yin lori eto ta pe ni
0: agbe
1: special wa la ojo ti gbalẹ dedede apiroro bi eni sun omo ti ajanoro lere shitu alagbede ede mido mido lo nkin loruko bosun alayede ati augustus eku ise takun takun ni ale eto ni baba badadagbere
0: nje fun ta le lori eto awa alagbe special oruki oruko temi ni olagbe njo ademola baba badan yoku di ojo mejo e se pupo
2: bi ala pade wa ni
1: osisun bo
2: oruko ya ma lo le abiola adekanbi kasun layo
1: emo layo
0: emo re
1: laosun
0: emo
1: emo ru nkan o da

e so fa awon alakoso pe ala ta o paapa julo n to ba fi le mu iko ti AC Milan gbogbo bi ta awon fokan se ko awon ti rowo gba ta awon ba ti rowo gba nbe eni ki chesi wa mu sugbon ta ma ti nbo boya bi 50 million euro na la won fe ta iyen ta ba so nipa star Radja Pavlovic yi awon alakoso ko chesi won ni omo yi isowo gba ballu afi bi John Terry lo se gba ballu o mo ballu kan sinu ile o tun mo ballu kan jade ta ba fe gba corner koju iko egbe agba ballu tin gba ballu fun iko AC Milan bere fun 50 million eyin ti Manchester United agba ballu yin star 347 star 1004 star 1 hash tabi www.cash.ng agbábọ́ọ̀lù ikọ̀ ti Man U ilé tí wọ́n fi si gbà lọ sínú gẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti Napoli bàbá ń sọ nípa Rasmus Ullon àwọn alákòóso kan ti Napoli wọ́n ní Rasmus Ullon àbí kí wọ́n pè ẹ̀yìn alákòóso kan ti Manchester United ẹ mọ̀ ẹ̀ tí ìfọkànsówó tàwọn yá wọn o bẹ́ẹ̀ bá lọ fọkàn sí pé àwọn kówó kan bọ̀ tó bá ti dòpin sáà ẹ mọ̀ tanra yín jẹ o okun yá wọn àwọn tètè ń já yín tán báyìí nísìnyí torí lásìkò yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Napoli wọ́n ní position táwọn sì wà yìí 70 points táwọn ní fi ṣe pọ̀ lẹ́ẹ̀kejì yìí kò tó yọ̀ sí o báwọn ṣe wà ní ipò ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀‐èdè ta ló nínú ìdíje Italian Serie A yẹn pẹ̀lú 70 points kò tí ìtumọ̀ sí pé àwọn olùlọ Champions League o torí pé ikọ̀ Juventus tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta ó ní 68 points ikọ̀ AC Milan tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin ó ní 67 points AS Roma tó wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún ó ní 67 ìyẹn lórílẹ̀‐èdè ta ló ìfigagbága wọn sì ku ìfigagbága méjì lè tó túmọ̀ sí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Napoli kò gbúdọ̀ pàdánù ó báyìí lè pàdánù ìfigagbága méjì ó lè ṣeéṣe kó padà bára rẹ̀ ń sálẹ̀ pátápátá kódà gan ikọ̀ ti Como tó wà nípò ẹlẹ́ẹ̀kẹfà òun ní 65 points bí àmì bíi mẹ́ta méjì náà fi lara wọn láti ipò ẹlẹ́ẹ̀kejì sí ipò ẹlẹ́ẹ̀kẹfà yàtọ̀ sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Inter Milan tóun ti la gbogbo wọn lẹ̀ tiẹ̀ 85 points ló ti ní 15 points ló fi ń la ẹni tó wà ní ipò ẹlẹ́ẹ̀kejì kọ ti Napoli. Napoli wá sọ báwọn alákòóso kan máa ń yọ pé in tó bá wọn yìí ó jọba gbogbo àwọn ni o ẹ mọ̀ báwọn bẹ lọ́hùn ọmọ yín táwọn sọ pé àwọn mówó bọ̀ Rasmus Ullon báwọn ò bá ilé lọ Champions League kò sí owó kankan o àwọn alákòóso kan Napoli wọ́n sọ bẹ́ẹ̀ torí owó táwọn gbọ́kàn lẹ́nu ìdíje UEFA Champions League òun náà làwọn ò lọ yá owó dì wọn pé UEFA ò ní kó wọn ní tètè fáwọn lówó báyìí nípa àwọn qualify fún Champions League ṣùgbọ́n tó yẹ bá ti ní àgbẹ́kẹ̀lé yóò dùn sọ pé lágbájá yá ń lówó kí n fi gbowó oṣù ṣùgbọ́n tí ò lágbẹ́kẹ̀lé kankan yóò le fún ẹni bẹ́ẹ̀ láti sọ pé ẹ yá ń lówó kó fi dìgbà báyìí ẹ fẹ́ gbowó oṣù ní ìsìn tó ní ìpèníjà kan tó fẹ́ fowó gbọ́ ó lè ní lágbájá bá mú 10,000 bẹ́ẹ̀ yẹn kí n fi gba sọ́lárì ẹni tó fẹ́ yá lówó gan ó fi ìfọ̀kànbalẹ̀ yá nípa ó ti ní tóun bá ti gbowó oṣù ṣùgbọ́n nígbà táwọn ò bá lọ Champions League ibo làwọn ti fẹ́ lọ já owó táwọn ó fi gbé Rasmus Ullon ara bí táwọn sì fẹ́ tààrí káwọn fi pa owó Romelu Lukaku àwọn tún ti dín owó yẹn wá sí 20 million àwọn ò rí gẹ́gẹ́ agbábọ́ọ̀lù kankan náà Romelu Lukaku látijọ́ yìí gẹ́gẹ́ báyìí tí àwọn alákòóso kan Napoli tán sọ fún Man U nìyẹn o ẹ mọ̀ fọkàn sówó Rasmus Ullon táwọn ò bá ti lọ Champions League o ọmọ yín ó padà wá sọ́dọ̀ yín àbí káwọn bẹ̀bẹ̀ fún àdéhùn sáà kan sí ẹ fáwọn ní on loan deal star 347 star 1004 star 1 hash tàbí www.cash.ng ẹ̀bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ẹ̀jẹ̀ àsunwọ̀ wájú àwọn nǹkan bíi méjì mẹ́ta kan ló kù ìyẹn fún agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Madrid tẹ́lẹ̀ bàbá ń sọ nípa Sergio Ramos ti fẹ́ ra ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Sevilla ẹ mọ̀ gbà pé inú kọ Sevilla yìí náà làwọn alákòóso kọ Madrid ni wọ́n ti tajú kan rí tá a bá ń sọ nípa Sergio Ramos.